Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú tí ó máa fi mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébò ní Calvary kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti àbínibí, ẹ̀ṣẹ̀ ti àjogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristi ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi yìí ni a ti ń dáríji ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Efesu orí kìíní ẹsẹ̀ ìkeje. Ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa nínú ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀ ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n tó wá ń sọ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti bá Jésù pàdé, tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀, ohun kan tún kù tí ẹ̀jẹ̀ Jésù tó máa ń ṣe. Nínú Jọ̀hánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, àwọn wo la mọ̀? Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìwé ọ̀rọ̀ Ọlọ́run wípé ó rìn nínú ìmọ́lẹ̀, yẹn ni àwọn ọmọ ìgbàlà. Ó ní bí àwa tí a ti bá Jésù pàdé, bí àwa tí a ti ní ìdáríjì, ó ní bí àwa tí a ti kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run, bí àwa ẹni ìgbàlà, bí a bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ó ní lẹ́yìn náà, lẹ́yìn ìgbàlà, ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ẹ̀ṣẹ̀ bá kù ní inú, èyí tí a ń pè ní ẹ̀ṣẹ̀ àbínibí tàbí àjogúnbá, ó dájú wípé a ò tí wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ṣùgbọ́n nígbà tí a bá ní ìrírí ìsọdi mímọ́, tí a wẹ̀ ẹ̀ṣẹ̀ tinú, tí a mú kúrò, èyí ló ń sọ fún wa wípé àsọ wa di mímọ́, ó ń wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí a bá wo àwọn àdúrà tí Jésù gbà, a ó rí wípé ó gbàdúrà fún ìdáríjì, fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀ lórí igi àgbélébò, nítorí ó wípé Bàbá dáríjì wọ́n nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Èyí ni àdúrà tí Jésù gbà fún ìgbàlà àwọn ará ayé, àwọn tó ní ẹ̀ṣẹ̀ nínú ayé wọn, àwọn tí wọn ò tí ì bá pàdé, dáríjì wọn Bàbá nítorí wípé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a tún rántí wípé bí ó ṣe gbàdúrà fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni ó gbàdúrà fún ìsọdi mímọ́ àwọn tí wọ́n ti di ẹni ìgbàlà. Nínú Jọ̀hánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlógún ló ti ń sọ wípé sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ li ọ̀rọ̀ rẹ. Èyí ni àdúrà tí Jésù gbà. Ṣùgbọ́n kì í ṣe fún kìkì àwọn wọ̀nyí nìkan nínú ẹsẹ̀ ogún. Ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba.

0: ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ̀lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún ìyè àìnípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wù kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa. Àti wípé nítorí bẹ́ẹ̀, bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa. Nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábápín síwájú sí i nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá. Ìbùkún tí ẹ ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá. Àti ìsinmi ìfọkànbalẹ̀ tí ẹ ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí i, kí ó máa gbàgbọ́ sí i, kí ó máa gbàdúrà sí i, kí ó sì máa rí ìbùkún ju bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa,

0: ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Lónìí, ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́. Ẹ ṣe wà lójú ti ẹ̀mí. Kẹ́ a ba lè rí àwọn tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa. Èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristì ó jẹ́ Olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún. Orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú, ìbùkún, ìpèsè, ìpamọ́, ìdákọ̀rọ̀ tí Ọlọ́run fún àwọn ọmọ tirẹ̀. Ó ṣeéṣe gbàtí a pe orin Dáfídì orí kẹtàlélógún, ó ṣeéṣe kí a rí àwọn tí ó mọ orin Dáfídì yìí tí wọ́n ti kà á, tí wọ́n ti kọ ní àkọ́sórí. Ṣùgbọ́n ó ṣeéṣe wípé kí ènìyàn mọ orin Dáfídì yìí láì mọ Olùṣọ́ àgùntàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú orin Dáfídì náà. Ó sì ṣeéṣe ẹ̀wẹ̀ wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mọ Olùṣọ́ àgùntàn, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olùgbàlà, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olúwa wọn. Ṣùgbọ́n láì mọ àwọn ìpèsè àti ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run nínú orin Sáàmù yìí, ó rán mi létí ìtàn kan tí mo kà. Ìtàn yìí sọ nípa àwọn ìpéjọpọ̀ kan. Nínú ìpéjọpọ̀ yìí ni a ti rí agbédègbẹyọ̀ tí ó lè ka orin Dáfídì orí ìkẹtàlélógún. A wá pe ẹni yìí wípé kí ó dìde dúró, kí ó kà á fún àwọn ènìyàn tí ó jókòó. Ẹni tí ó pè jẹ́ ẹni tí ó dàgbà, ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó wà nínú Kristì. Agbédègbẹyọ̀ yìí tí ó dàbí akéde, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ó kàn mọ orin Dáfídì nítorí pé ó lè kà á ní àkàsórí. Ó sọ fún àgbàlagbà yìí wípé àfi bí òun náà bá lè kà á, bí òun bá kà á tán. Ẹni yìí tí ó jẹ́ ọmọ Ọlọ́run, tí ó ti pẹ́ nínú Jésù, tí ó ti ní ìrírí, tí ó ti la ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọjá nínú Jésù Kristì, ṣùgbọ́n tí ó ti rí wípé Jésù tó gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn, ó gbà wípé òun ó ka orin Dáfídì yìí pẹ̀lú lẹ́yìn ìgbà tí ẹni yìí tí ó bá kà á tán. Bí ẹni yìí ti dìde, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ orin Dáfídì yìí tí ó bẹ̀rẹ̀ sí ní kà á. Ó sì kà á dáradára, tí ó jẹ́ wípé nígbà tí ó kà á tán, gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fun, wọ́n ó yè é nítorí wípé ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀. Nígbà tí ó kà á tán ni a wá pe ẹni tí ó mọ Olúwa, ẹni tí ó mọ Olùṣọ́ àgùntàn, ẹni tí ó mọ Jésù, ẹni tí Jésù ti ń bá rìn lọ́jọ́ ọjọ́, ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú Ọlọ́run. Ẹni yìí ó dìde dúró láti ka orin Dáfídì yìí kan náà, ó jẹ́ mọ̀. Nígbà tí ó kà á tán, kò sí àtẹ́wọ́, omijé ló ń jáde lójú àwọn tí ó gbọ́ orin Dáfídì lẹ́nu ẹni yìí. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan nujú wọn jáde. Kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà, nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á, bí ó ti ń kà á, bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Jésù Kristì. Bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ Olùṣọ́ àgùntàn àti Olúwa ju bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀yìn ọ̀rẹ̀yìn, nígbà tí ẹni yìí kà á tán, tí àwọn ènìyàn sunkún, tí wọ́n nu omijé kúrò lé ojú wọn. bẹ́ẹ̀ni ẹni tí ó kọ́kọ́ ka orin Dáfídì yìí bẹ́ẹ̀ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ Ọlọ́run wípé òun rí ìyàtọ̀ nítorí wípé òun mọ orin Dáfídì láìmọ olùgbàlà wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin Dáfídì ni wípé ó mọ Olúwa ó tún mọ ọ̀rọ̀ Olúwa ó mọ Olúwa ó mọ àánú Olúwa ó mọ Olúwa ó mọ ìtọ́ni Olúwa ó mọ Olúwa ó mọ ìsinmi tí ó wà nínú Jésù Kristì ó mọ Olúwa ó mọ ìbùkún àtọ̀runwá ó mọ Olúwa ó mọ àlàáfíà tí ó wà nínú wípé a ti di àtúnbí ìyàtọ̀ nìyí ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin Dáfídì orí kẹtàlélógún ṣùgbọ́n tí kò mọ Jésù Kristì tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ Jésù Kristì ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn kí ni gíga ìbú àti fífẹ̀ àánú Ọlọ́run àti ìpèsè Ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin Dáfídì yìí àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí wípé Ọlọ́run yóò ṣe wa lójú Ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí Ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà ó yẹ kí a mọ olùgbàlà báwo ni a ṣe lè mọ olùgbàlà kí a mọ̀ ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn wa kí àwa náà kí ó lè sọ wípé Olúwa lí olùṣọ́àgùtàn mi èmi kì yóò ṣe aláìní báwo ni a ṣe lè mọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà ìwé mímọ́ jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ bí olùṣọ́àgùtàn wa nínú Pétérù kìíní orí kejì láti ẹsẹ̀ 24 dé 25 ẹni tí ó ti ká ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá nítorí ẹ̀yin ti ń ṣako lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùntàn wa ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀ a di ààyè sí òdodo ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ a ti ṣako lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀wàdà nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀ nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dá ní ìdè ẹni tí a dáríjì a ti di àgùntàn nínú agbo àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùtàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa níhìn-ín ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo nítorí bẹ́ẹ̀ bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà ìrírí àtúnbí ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run kì í ṣe gbogbo ẹni tí ń lọ sílé ìsìn ni à ń pè ní ọmọlẹ́yìn Jésù kì í ṣe gbogbo ẹni tí ń ka bíbélì ni ó mọ ẹni tí ó kọ bíbélì kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn rẹ̀ kìkì àwọn tí a ti dáríjì kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà mo sọ lẹ́ẹ̀kan wípé ìkànnì kí a mọ olùgbàlà ìkejì ni kí a mọ ìtọ́ni ìtọ́jú ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa nítorí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa bí a bá wo orin pidi yi dara dara bi a ba se ka ni akaye a o ri awon ipese ati itoni ati itoju ti olorun pese fun awon ti won mo jesu gege bi oluwa ati olugbala bawo ni a se le ni imo ti o to ninu orin dapidi yi ye ke wo owe ewe owe ori kerin ese ogun ati ese ikokan le logun omo mi peti si oro mi de ti resile si oro mi omo mi peti si oro mi bawo ni a se ma mo omo dara dara omo rere ninu ile omo to keko to gbeko ninu ile nigba miran bi abamba omode soro bi omode yi bi o ba fi wa sile ni iduro ni bi ti a tin ba soro ti o be si ni se nkan miran ti o be si ni ba awon elomiran soro a ma so wi pe iru omode wo ni yi se o mo wi pe baba n ba o soro ni bi awa paapa bi a ba je eni ti o sumo ebi yi bi a ba ri iru omo be a ma n fowo to omo be wi pe omo daadaa ki se be duro titi baba bi soro tan to fi peti si ohun to nso wi pe leyin na ni o le kuro nigba ti baba tabi iya ba ti soro tan bakan na ni awa ti a pe olorun ni baba wa awa ti a mo wi pe oro olorun je ti wa awa ti a ti di atunbi awa ti a wa si ilesi ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n gbo iwasu ko ye ki o je asa laarin wa wi pe bi a ba n soro olorun ki a ma le peti sile awon elomiran o ti je asa won wi pe bi a ba ti nka bibeli ni won o dide lati lo si ile ilosi lati lo gbonse awon elomiran bi a ba n soro olorun ati peti sile o de ti fun won won ma ba ara won soro awon elomiran won ma fowo to ara won awon elomiran won to ma ni ipade idakonko ninu ile isin nigbati iwaasu nlo ko ye ko ri be o ni omo mi bi a ba so wepe a je ti olorun o ni ki a peti si oro olorun ki a de ti wa sile si oro re ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli o ye wa bi a ba so wepe ki a pa nkan mo ni aarin aya wa o je wipe ki a ma fi sere o je wipe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dapidi nisinsinyi orin dapidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dapidi fun ara re ti o nso nipa oluso agutan ohun paapa ti je adaran tele tele ohun paapa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re ohun ti dapidi nso nihi o je ohun ti o ye ohun ti o ni iriri ohun ti ohun paapa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dapidi ori kejilelogorin orin dapidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese ikokanle laadorin o si yan dapidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi fun oyun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihi ni a so fun wa ise ti Dafidi se tele tele Dafidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon Dafidi mo ju be lo o mo wi pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun eni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ke a mo oluwa a mo wi pe o ni idani loju idariji ese o ni idani loju wi pe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka ori dafidi ori kejile logbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti dafidi ti o ni ke se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka ori dafidi ori kokan le la dota o ri nigbati o nbebe fun anu fun iwena mo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin samu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapa bi o ba ti mo olorun bi iwo paapa bi o ba ti ni jesu bi iwo na ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba na ni iwo na yo le wipe oluwa li oluso agutan mi bi abawo ohun ti dafidi nso nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun dafidi ki se iru eni be nihin le o wipe nitooto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o n fi ope fun olorun wipe ni akoko ti o n ko samu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapaa igbala ti o n jeri nipa re idande ti o n jeri nipa re idariji ese ti o n jeri nipa re iriri isodomo ti atunbi ti o n jeri nipa re se eyi ti o wa titi di isinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba owo inu odun titun o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti olorun wipe o ki se bi ewure o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eti iwo ibale wipe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo igbala won dola awon elomiran won ma sun ojo igbala won mo waju won ki won o mo oro olorun ti o so wipe loni ni ojo igbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun jesu ni gbo se awon o fi aye won fun olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludaabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yo se nigbati eranko boburu nigbati ejo lailai eni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je eru eni be ti o n fi ojo igbala dola bi o ba je eru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wipe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wipe oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wipe ati jeun o deti ati woso o doran aye ti o je wipe a ko ni anito ati aniseku aye ti o je wipe awon ti won ti le je olowo papa won kigbe wipe nkan le sugbon awa ti a mo olorun awa ti a ni oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wipe awa ki yo se alaini ohunkohun eyi ni eri ti a ri ninu bibeli. wepe ni igba oda ni igba kugba wepe oluwa o ma npese fun awon ti re aranti itawon omo israeli ni agiju ki won ti le to kuro ni oko eru egypt se aranti wepe bi won ti npon won loju si be ni won dagba si be ni won tun poju be lo bẹni won lagbara ju be lo nitori wi pe olorun lo koju si won lati se won lore nigba ti won si wa ni agiju ari wi pe ki se wi pe owo ni won fi ra ounje nitori wi pe mana latoke wa ni olorun fi nbo won awon paapa le so ni igba na wi pe oluwa le o le so agutan won wi pe won ko se alai ni ohunkohun bi o ba dabe ni wi pe aisan wa lai si ile iwosan be la mu won laada lofe ni to nje nko be la npese fun won ni ti aso wiwo nko aso ti won wo sorun fun ogoji ojo ko ya be ni ko gbo mo won lara awon won yi le korin awon won yi le pofayo wi pe oluwa le o le so agutan won wi pe ni igba ti oluwa je o le so agutan won awon ko se lai ni ohunkohun awa paapa loni a le so pelu idani loju a le so eri yi lati enu wa fun awon elomiran wi pe lati igba ti oluwa ti je oluso agutan wa a ko se alai ni ohun ti o dara ninu orin dafidi ori keta din logoji orin dafidi ori keta din logoji ese ke dogbon emi ti wa li ewe emi si dagba emi ko ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje orin dafidi yi lo tun je ki o ye wa dafidi yi kana le on so gege bi eni ti o ni iriri gege bi eni ti o mo opolopo eniyan gege bi eni ti o mo opolopo lati gbogbo idile israeli o so wi pe lati igba ti on ti wa le ewe titi on fi dagba nisisin yi wi pe on wo ti ri ki a ko olododo sile ati ki iru omo re ki o ma sagbe onje enje ki o da wa loju wi pe olorun ma npese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi olorun ti npese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe oluwa yo ma pese fun wa oluwa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko jesu ninu orin dafidi ori 84 ese ikokanla orin dafidi ori 84 ese ikokanla nitori oluwa olorun li orun ati asa oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni wepe ki a rin dede gege bi oro olorun a o ri wepe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wepe oluwa le le so agutan wa wepe awa ki yo se alai ni ohun kohun ninu Filipi ori 4 ese 19 ni Paul apostoli ni o ti je ki o da wa loju ipese ti olorun ni fun awon ti re sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu ye ki a wo anfani keji ti a ni nipa wipe oluwa je oluso agutan wa ki a wo ninu orin dafidi ori 23 ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu sọ fun wa nihin ni wipe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wipe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wipe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wipe won ni aniyan popo sugbon o nso fun anihin wipe o mu mi dubule. fún mi ní ìsinmi ọkàn. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ìsinmi. Nítorí èyí ni Jésù Kristì pè wá sí. Ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run fún ara rẹ̀, tí ó ṣiṣẹ́ wa ní olóríire, tí ó jẹ́ kí a bá Jésù pàdé, tí ó ti fún wa ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run ti jẹ́ tiwa, kò yẹ kó sí àníyàn nínú ọkàn wa. Yẹ kí a wo Matthew orí kẹfà. Ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n. Nítorí náà, ẹ má ṣe ṣe àníyàn wípé kí lẹ a ó jẹ, àti kí lẹ a ó mu, àti aṣọ wo lẹ a ó fi bo, lẹ a ó fi wọ̀ wá. Àìgbàgbọ́ ni ó máa mú kí àníyàn kí ó wà nínú ọkàn wa. Kí lẹ a ó jẹ? Kí ni ẹbí yóò jẹ? Báwo ni a ó ṣe tọ́jú aya? Báwo ni a ó ṣe tọ́jú ọmọ? Báwo ni a ó ṣe rán ọmọ lọ sí ilé ìwé? Báwo ni a ó ṣe san owó ilé tí a ń gbé? Irú aṣọ wo ni a ó wọ̀? Bí aṣọ bá gbó mọ́ wa lára, kí ni a ó fi pààrọ̀ rẹ̀? Kí báwo ni a ó ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn nínú ayé tí a wà? Ó sọ fún wa wípé ìgbà tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, a ní Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà olùràpadà wa, èyí ṣe tí a fi ń ṣe àníyàn. Ó ní ṣùgbọ́n kí a máa tètè wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀. Ó ní gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín. Nínú Matthew orí kọkànlá láti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn, ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa. Nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn wa, ó máa fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni ó máa jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìdojúkọ tàbí inú níbí ni, bí ó tilẹ̀ dàbí ẹni wípé àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀síbẹ̀ ọkàn wa máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí i lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́, kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ, ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ, ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galilee, ìbáṣe ní Jerusalem, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun. Iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Kristi Jesu nitori be o ye ki a mo we pe Jesu ma fun ni isimi isimi okan isimi ti emi isimi ninu emi wa bi aba mo gege bi olowa gege bi oluso agutan gege bi olurapada olugbala wa ke a pada si ori Dafidi ori keta lelogun ese ikeji o mu mi dubule ninu papa oko titu o mu mi lo ni iha omi didake roro o je ke a mo ni iwe pe itoni olorun o ma nje ti awon ti o beru re o ma nje ti awon omo igbala itoni olorun o wa fun awon ti won mo Jesu gege bi oluso agutan o ti oluso agutan ma nse ni wo pe a lo si waju lati wa ibi ti omi tutu wa omi dida keroro lati wa bi to wa o ma nlo si waju awon agutan lati wa bi ti ki wo ni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won oluso agutan ati koko lo saaju won oluso agutan je eni ti ma lo saaju wa ke a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ke a fe yo wa eni ti a le fe ti o ni irorun ati alaafia ni idile wa ke a to lo si bi ise kan a ma lo saaju wa ke a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki nson kankan fo ni hi awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigbati oluso agutan ti o nwa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini an pe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan wonyi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi oko wo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a ti n ka oro olorun ni a n so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku ti je ki o ye wa o ni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti a mu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apa won ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re nihi ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin Dafidi yi kan na ori ketalelogun ese keta o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Kristi
1: Olúwa, Olùṣọ́ àgùntàn, òun ló máa ń tu ọkàn wa lára. Ọ̀rọ̀ rẹ̀ máa ń tuni lára. Ìbùkún rẹ̀ máa ń tuni lára. Ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ rẹ̀, ó máa ń tuni lára. Ìdánilójú ìdáríjì, ó máa ń tuni lára. Àti ìyà ẹni pẹ̀kún tí a ní, ó máa ń jẹ́ ìtura fún ọkàn wa. Ó tu ọkàn mi lára. Ṣé orí wípé nínú ayé yìí wàhálà wà? Nínú ayé yìí, ohun tí ó lè gbé ẹ̀mí ènìyàn gbóná, ó pọ̀. Ṣùgbọ́n bí ẹ bá sinmi lé Jésù, bí ẹ bá jókòó ti Jésù, bí ẹ bá mọ̀ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàláwa, a máa tu ọkàn wa lára. Nínú ẹsẹ̀ ìkẹta yìí kan náà, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀, òun ni òdodo wa, òun ni ìwà mímọ́ wa. Òun ló máa fún wa ní òdodo àti ìwà mímọ́. Nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni a fi lè gbé ìgbésí ayé aṣẹ́gun. Nítòótọ́, ìdánwò láti ọ̀dọ̀ Èṣù yóò wá. Nítòótọ́, ohun tí ó dàbí ẹni pé ó fẹ́ pani sínú ẹ̀ṣẹ̀ sínú ayé àti tí ó fẹ́ pani sí abẹ́ ìsìnrú Èṣù yóò wá. Ṣùgbọ́n bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó ní ó mú wa lọ, ó mú mi lọ nípa ọ̀nà òdodo, nítorí orúkọ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a gbẹ́kẹ̀lé, jẹ́ kí a sinmi le, kí ó lè fún wa ní òdodo àti ìwà mímọ́. A ti sọ nípa ìpèsè àtọ̀run wa. A ti sọ nípa ìsinmi tí ó máa ń fún ọkàn wa. A ti sọ nípa ìtura tí ó máa ń fún wa. Àti wípé nínú ẹsẹ̀ ìkẹrin, ó ní nítòótọ́, bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí ìwọ wà pẹ̀lú mi. Nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ, wọ́n tù mí nínú. Ó ń sọ fún wa nípa ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀rù. Ẹ̀rù ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sá kúrò nílùú. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn sá kúrò nínú ìjọ. Ẹ̀rù ni ó máa ń mú kí àwọn ẹlòmíràn pokùnso. Ẹ̀rù wípé kí ni ọjọ́ ọ̀la yóò ti rí. Ẹ̀rù wípé níbo ni kí n gbé ayé mi gbà. Ẹ̀rù wípé àwọn ọ̀tá, wọ́n ń búra múra mọ̀, wọ́n ń pinnu, wọ́n ń pète lórí mi. Kí ni kí n ṣe? Báwo ni mo ṣe lè ní ààbò? Ó ní bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan. Dáfídì, ó mọ ohun tí a ń pè ní kí a máa rìn ní àfonífojì òjijì ikú. Ṣé o mọ̀ wípé Sọ́ọ̀lù, ó dọdẹ Dáfídì fún ìgbà pípẹ́? Ìgbà mìíràn, ó ṣeéṣe kí Dáfídì kí ó wà ní ẹ̀gbẹ́ òkè, kí ó wà ní ẹ̀gbẹ́ níhìn-ín, kí Sọ́ọ̀lù kí ó wà ní ẹ̀gbẹ́ lọ́hùn-ún. Ṣùgbọ́n bí èyí tilẹ̀ jẹ́ àfonífojì òjijì ikú fún Dáfídì, ó ní Jésù Kristì àti Ọlọ́run, wọn kò fi mí sílẹ̀ rí. Èmi kì yóò bẹ̀rù ibi kan. Ìgbà mìíràn, ó ṣeéṣe kí ó jẹ́ láàrin àwọn Fílístíìnì ni Dáfídì yóò gbé rí ara rẹ̀. Ó ní ṣùgbọ́n ní gbogbo ìgbà yìí, Jésù Kristì tàbí Olúwa Olùṣọ́ àgùntàn wípé ó tó fún òun. Àwa pàápàá yẹ kí a mọ̀ wípé bí a tilẹ̀ ń láàlá tí ó bani lẹ́rù, bí a tilẹ̀ ń rí ìrísí tí ó bani lẹ́rù, bí àwọn ọ̀tá bí wọ́n tilẹ̀ ń halẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kò séwu. Nítorí wípé àwa kì yóò bẹ̀rù ibi kan. Bí Olùṣọ́ àgùntàn wa bí ó bá wà nítòsí, ìmọ́lẹ̀ ayé bí ó bá wà nítòsí, ẹ̀rù kì yóò bà wá nítorí òkùnkùn. Bí àjínde àti iyẹ̀ bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù òjijì ikú. Bí kìnìún ẹ̀yà Júdà bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé nì bí ó tilẹ̀ ń ké. Nítorí bẹ́ẹ̀, kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ Ọlọ́run. Kí a sá máa gbàdúrà, kí a máa gbàgbọ́, kí a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó dájú wípé yóò mú wa ṣẹ́gun. Ó ní ìwọ wà pẹ̀lú mi. Ìfarahàn Ọlọ́run, ó jẹ́ tiwa nígbà gbogbo. Níbikíbi tí a bá wà, bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, bí a bá wà nínú òdodo Jésù Kristì, ó dájú wípé yóò wà pẹ̀lú wa. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ìwọ́ dá òróró sí mi lé orí. Ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Lé ojú àwọn ọ̀tá mi. Àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara, bí a bá rí ọ̀tá, tàbí bí a bá gbúrò wípé ọ̀tá ń bọ̀ ẹ̀rù a máa bà wá nítorí wípé a kò ní ìsinmi a kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí ó jẹ́ olúwa olùṣọ́ àgùntàn wa ṣùgbọ́n Dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán wípé olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú òun níwájú àwọn ọ̀tá òun ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ kí a ba lè gbádùn tábìlì tí ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa ohun tí ó yẹ kí ó yí ọ ni wípé ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀ tí ó sọ fún omi wípé níhìn ni omi rẹ ni omi yóò dé wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀ ọlọ́run ti de àwọn ọ̀tá wa ó ti dè wọ́n mọ́lẹ̀ bí a tilẹ̀ ń rí wọn wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí ọlọ́run fún wọn nítorí bẹ́ẹ̀ bí ó bá tẹ́ tábìlì sílẹ̀ níwájú wa ọ̀tá lè wà ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́ àwọn ẹlòmíràn a máa sá káàkiri wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn bí a bá jẹ ọmọ ọlọ́run èyí ò ṣe ohunkóhun bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà èyí ò ṣe ohunkóhun bí ọ̀tá bí ó bá tilẹ̀ bá péjọ nínú ilé ìsìn kan náà ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lè ojú àwọn ọ̀tá mi ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn kí ló dé wọ́n máa sọ wípé àwọn láàlá ni àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n ó dájú wípé àjẹ́ nirú ẹni bẹ́ẹ̀ ìyẹn ò ṣe ohunkóhun bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó bí ó tilẹ̀ wù kó gbé èṣù mi kí ó sì máa búra múra mọ̀ bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́ ìbá nírùngbọ̀n ìbá ní ohunkóhun ló lè ní èyí ò ṣe ohunkóhun àwa tí a jẹ́ ti ọlọ́run a mọ̀ wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lé ojú àwọn ọ̀tá mi ó dájú wípé ìrì ọlọ́run yóò wà pẹ̀lú wa lójú àwọn ọ̀tá wa a ó máa ní ìbùkún àtọ̀run wá lójú àwọn ọ̀tá wa a ó máa ní àkúnwó sílẹ̀ ìbùkún lójú àwọn ọ̀tá wa nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọkàn rẹ nítorí wípé ọlọ́run yóò máa dáàbò bò ọ́ ọlọ́run yóò máa pèsè ní kókún fún ọ jẹ́ kí a wọ ẹsẹ̀ ìkẹfà ní tòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo ire àti àánú yóò máa jẹ́ tiwa ní ọjọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní oṣooṣù títí ọdún yìí yóò fi yípo ore ire àti àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lé ọjọ́ ayé wa gbogbo àti wípé èmi ó máa gbé inú ilé olúwa láéláé jésù ti lọ láti lọ pèsè ibùgbé sílẹ̀ fún wa ó ní ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ìbá má ṣe bẹ́ẹ̀ mi ìbá ti sọ fún yín èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún yín ibùgbé ayérayé yóò jẹ́ tiwa wo àwọn àǹfààní wo àwọn ìbùkún tí ó jẹ́ tiwa nítorí wípé àmọ́ ọlọ́run ǹjẹ́ kò yẹ fún wa láti dìde dúró láti sọ fún ọlọ́run wípé a fẹ́ mọ̀ọ́rẹ́ láti sọ fún ọlọ́run wípé a dúpẹ́ láti sọ fún ọlọ́run wípé àwa ló ṣe lólóríire àwa ló ṣe lójú ẹ̀mí láti mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa dìde dúró kí o sọ fún ọlọ́run bí o bá ti ní ìgbàlà ọlọ́run bí o bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ bí o bá jẹ́ ti ọlọ́run ní tòótọ́ dìde dúró kí o sọ fún ọlọ́run wípé o dúpẹ́ wípé bàbá kú iṣẹ́ àwọn nǹkan wọ̀nyí ni ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa àwa tí a jẹ́ àjògún ìgbàlà àwa tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé olúwa ni olùṣọ́ àgùntàn rẹ àti wípé àwọn ìbùkún wọ̀nyí ìpèsè ní kíkún ìsinmi fún ọkàn ìtọ́ni ọlọ́run àti ìtùnú nínú ọkàn wa àti ìmúpadàbọ̀ sípò àti òdodo àti ìwà mímọ́ àti ìdáǹdè lọ́wọ́ ẹ̀rù ìfarahàn ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ọlọ́run nípa ti ẹ̀mí àti nípa ti ara ore àti àánú ńkọ́ àti ibùgbé ayérayé jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé àwọn nǹkan wọ̀nyí ni ó ti pèsè sílẹ̀ fún wa kí o sì pinnu wípé kò sí ohunkóhun tí ó mú ìgbàlà Jésù Kristì kúrò nínú ọkàn rẹ kí o pinnu wípé kò sí ohunkóhun tí yóò fà ọ́ kúrò lọ́dọ̀ ọlọ́run sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé. Gbàdúrà bí àìní tàbí ohun kan bá ní ìgbésí ayé rẹ nípasẹ̀ ẹ̀mí ni, o ní ìdánwò, o sì fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára. Sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò. Sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò láti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, láti jẹ́ kí àwa tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a di ẹni tí ó di ọmọ Ọlọ́run, láti jẹ́ kí a ní ìrètí ayérayé. Ó yẹ kí a lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún iṣẹ́ àṣepé yìí tí Kristì ti ṣe fún wa. Ìkẹta, fún ìgbàlà wa, fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, fún àlàáfíà tí ó fi ṣe wa lé ọkàn, fún wípé ó ti fún wa lágbára láti borí ẹ̀ṣẹ̀, fún ìgbàlà pípé àti ìgbàlà kíkún yìí. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, ní ìtẹ̀síwájú àwọn ẹlòmíràn, yálà nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. Bí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń tẹ̀síwájú nípa ti ẹ̀mí, tí wọ́n ń gòkè àgbà nípa nǹkan ti ẹ̀mí, tàbí tí wọ́n ní ìlọsíwájú nípa ti ara, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ti wọn. Ìkarùn-ún, fún gbogbo ní ìgbésí ayé wa, kékeré tàbí ńlá, fún oúnjẹ tí a ń jẹ, fún àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún ohun gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ń ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì orí ọgbọ̀n, orin Dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ kẹrin, kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì orí karùndínlọ́gọ́rin ẹsẹ̀ ìkíní, Ọlọ́run, ìwọ ni àwa fi ọpẹ́ fún nítorí orúkọ rẹ súnmọ́ tòsí, iṣẹ́ ìyanu rẹ fi hàn. Bí a ti ń rí wípé bí a ti ń pe Ọlọ́run wípé ó ń gbọ́ tiwa, èyí sì fi hàn wípé kò jìnà réré sí wa wípé ó súnmọ́ tòsí, nítorí wípé a ní ìdánilójú wípé Ọlọ́run súnmọ́ tòsí wa, àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, fún iṣẹ́ àṣepé tí Kristì ṣe lórí igi àgbélébò, wo Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta, ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristì. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébò, tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run nígbà gbogbo. Nínú Kọ́rìntì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristì, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú Kọ́rìntì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí àìlèsọ ẹ̀bọn rẹ̀, ọpẹ́ ni fún Ọlọ́run nítorí àwọn ẹ̀bọn rẹ̀ tí a kò lè fẹnu sọ tán, nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ìkẹta, mo wí pé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kì í kàn ṣe wípé Jésù Kristì kú lórí igi àgbélébò, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristì lórí igi àgbélébò yìí wípé ó jẹ́ tiwa, nítorí wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristì Jésù Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀.

0: bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí àti onínú níbí ni àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Òtítọ́ le ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun, nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run, nínú ìdáríjì, nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, wípé òun fi ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Ìkẹrin, fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn. Fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo. Nínú Tesalonika kíní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, Tesalonika kíní, orí kejì, ẹsẹ̀ ìkẹtàlá, nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí Paul Apostoli tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ó wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkarùn-ún, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo. Tesalonika kíní, orí karùn-ún, ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí a rí oúnjẹ, ó yẹ kí a dúpẹ́. Bí ó fún wa níṣẹ́, ó yẹ kí a dúpẹ́. Bí ó sì dàbí ẹni wípé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa, ó yẹ kí a wo àwọn oore tí Ọlọ́run ṣe fún wa, ó yẹ kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ohun gbogbo àti fún ohun gbogbo. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Bí a bá wo Kolose orí kìíní, èyí tí a ń kọ́ lónìí, Paul sọ nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó yẹ kí a fi máa dúpẹ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé nígbà gbogbo àti nínú ohun gbogbo ni ó yẹ kí a máa dúpẹ́, ṣùgbọ́n nígbà tí ó wo ìgbésí ayé onígbàgbọ́ tí àwọn ará Kolose wọ̀nyí ń gbé, tí ó sì wo àwọn àǹfààní tí ìrètí mú bá wọn, ó sọ ohun mẹ́rin pàtàkì tí ó yẹ kí wọn kí ó máa dúpẹ́ fún. Tó padà lọ sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Èyí ni ohun kìíní tí Paul Apostoli tí ó ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ fún ọpẹ́. Ìkíní, nítorí wípé a ti mú wọn yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ohun tí a ń sọ fún wa ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti gẹ́gẹ́ bí kèfèrí, wọn kò yẹ, wọn kò tọ́ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́, ṣùgbọ́n nítorí iṣẹ́ tí Jésù Kristi ṣe lórí igi àgbélébó, a mú wọn yẹ láti jẹ́ alábápín nínú ogún náà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ fún ọpẹ́. Wo ẹsẹ̀ ìkẹtàlá, kí o wo ìdí kejì tí ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Èyí ni ìdí kejì wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gba Jésù gbọ́, a gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá tẹ̀síwájú ní ẹsẹ̀ yìí kan náà, tí ó sì ṣí wa nípò nínú sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Èyí ni ìdí kẹta. Ìkẹrin wà ní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú èyí tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. O mẹ́rin wọ̀nyí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí nísinsìnyí. Ìkíní, àwọn ogún ìní wa. Ìkejì, ìdáǹde wa. Ìkẹta, ìṣípòpadà wa. Ìkẹrin, ìràpadà, ìdáǹde àti ìdáríjì wa. Wo ìkíní, ogun ini wa ranti wi pe ohun ti apostle Paul nso fun ani wi pe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Christi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Christi nitori eyi o ye ki a fi okan yin more ati ope han fun Olowa ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mu wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo Efeso ori keji Efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le aini Christi e je ajiji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye e je wi pe tele tele ki a to mo Jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wi pe aje alaini Christi aje ajiji si awon ibukun ati awon anfani awon oloto Israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe a we wa nu ninu eje Jesu Christi bi a se di eni ti o ye ni wi pe Jesu Christi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun Olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti Olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju Olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye sugbon nigba ti agba Jesu Kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi Olorun ba emi wa jere wi pe a di omo Olorun nigba yi gan ni o toka si wi pe a di eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se o mo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo Olorun nitori pe bi o ba se wa ni ipo ota Olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro Olorun o ko ni ogun tabi ni lodo Olorun sugbon nigba ti a dari ese re ji o ti a fa o somo odo Olorun nipasẹ iku Jesu Christi nigba yi gan li o di alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a nso nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje Jesu Christi ranti wi pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini ori kini ese ikeje Johanu kini ori kini ese ikeje sugbon bi a wa ba rin ninu imole se ranti wi pe awon eniyan mimo ti a nso nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi a wa ba rin ninu imole bi ohun tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le ape ni eniyan mimo eniyan oto awon ti o je omo Olorun awon ti o rin ninu imole bi aba nso nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi aba sin so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe o ti an so ni we pe bi a ba so we pe arin ninu imole lakoko o je we pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori we pe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe a n rin ninu imole kii se be nikan soso bi a ba n fi ese we okunkun a ni lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo ihin rere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo be lo nisisiyi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko Jesu Kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wi pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan soso le o je omo Olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi Olorun leyin igba ti a ti ronupo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Kristi gege bi Oluwa ati Olugba wa Olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo Olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketadinlogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun Olorun ati ajumo jogun pelu Kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bi ni ti yo dide se wa nitori we pe adi omo Olorun oni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Kristi nitori wi pe ati di omo Olorun ranti wi pe gba ti a so pe adi omo Olorun eyi je wi pe ati rin ninu imole ihin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu Olorun ninu peteru kini ori kini lati ese iketa olobukun le Olorun ati baba Jesu Kristi Oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde Jesu Kristi kuro ninu oku wo n so wi pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi a ti tun wa bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo Olorun nipa iku Jesu Kristi fun wa lori igi agbelebo èyí ni ó jẹ́ kí á di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyá ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run ẹsẹ̀ kẹrin. Ó ní àtúnwàbí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kìí ṣá tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn tí a ń pamọ́ nínú agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. À ń sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ ogún ìní fún wa. Wo ẹsẹ̀ ìṣe àwọn apọ́stẹ́lì orí ogún. Ìṣe àwọn apọ́stẹ́lì orí ogún. Ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. Ǹjẹ́ nísinsìnyí ara, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní. Èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́, ìwà mímọ́, ìwà òdodo, ìwà ìrékọjá, wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́. Ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé tí ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ì dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí ì bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeé ṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeé ṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba bá. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹsẹ̀ wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹlẹ́sẹ, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristì nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébò? Ìkíní, ìyànipẹ̀kan. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo Olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo Olorun ki a pada si Kolose ori kini lati ese ikeji la ki a ma dupe lowo Olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo Olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti Adamu ati Eva ti won ti se si Olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wepe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wepe gbogbo elese pata ni won wa labe agbara isu agbara okunkun o sese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan woyi ko ti iba Jesu Kristi pade awon eniyan woyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan woyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wepe Olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokan le logbon Jeremiah ori kokan le logbon ese kokan la nitori Oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wepe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko sese fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani ije ti wa nitori Oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le Oluwa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o n ba oja li emi o ba aja eni ti emi o si gba awon omo re la nigbati a ni igbala nigbati adari ese wa je wa nigba yi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti ato fun eni ti ato fun nitori ese wa ni esu eni ti ato fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Kristi ti o ko fun wa nitori wipe oni o ni agbara ju esu ju iku tabi ohunkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wipe a gba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu jesu igbagbo ninu mi o nso fun wa ni iwe pe bi ire tin wole be ni an la wa loju be ni okunkun fo lo be ni a sin mo awon ire ati anfani ti a ni ninu olorun oni ki a le la won loju oni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun o ye ki o yi o we pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi olorun nipasẹ jesu christi ba ti njoba ninu re we pe ati da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi a ba wo hebero ori keji hebero ori keji o nso nipa nkan kan na fun wa nipa idande nipa igbala nipa itusile ti ani hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran o leti lekan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Kristi ajeji si olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege li ohun pelu si se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu an so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ebo ti olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni agba wa sile kuro lowo agbara esu kuro lowo eni ti o ni agbara iku nitori wi pe o ti pa agbara re run ninu ese ikeedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande tumo si wi pe ki a yo wa kuro ninu ewo o si tumo si wi pe bi a ti yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati iku Kristi ati ja agba kuro lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn nígbà tí a di àtúnbí ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí báyìí a ní láti mọ ẹ̀tọ́ wa kí a sì dúró lórí ẹ̀tọ́ wa kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun a ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́ ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jesu Kristi ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ìkẹta wo Kolose orí kìíní apá kejì ẹsẹ̀ ìkẹtàlá tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú èṣù a wà nínú aginjù a ń gbé nínú aginjù a ń gbé nínú ibi tí bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kìí gbé nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀ a wà lábẹ́ sàtánì ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ ọlọ́run a ṣe wà nípò amu wa kuro ninu agijo amu wa wa si ile amu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia amu wa wa sinu ijoba olorun ijoba ayanfe omo re amu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele amu wa wa si odo Jesu Christi nitori wo pe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so we pe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wo pe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun ni yiye Olorun eni ti o npe yin sinu ijoba ati ogo o ti kara re o ye ki o ye wa we pe bi a ba tin di omo Olorun be ni an ko egbe okunkun sile nitori kini nitori we pe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba tin di omo Olorun be ni an ko egbe awon omo ti sile nitori kini nitori pe asiwa nipo amu wa kuro ninu aginjo amu wa wa sile bi a ba tin di omo Olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori pe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun asini alaafia pelu re oni eni ti npe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Corinthians 2 ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo Olorun eyi ni ojuse wa Corinthians 2 ori kefa lati ese iketadinlogun nitorina ejade kuro laarin won nitorina ejade kuro ni laarin awon aborisa nitorina ejade kuro laarin awon tin pe okunrin ba ara won je nitorina ejade kuro ninu awon tin se afe aye nitorina ejade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le Oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi ninu Peteru kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan Olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti n ba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti n ba okan jagun o so wi pe nigba kan ri a ki se eniyan Olorun sugbon nisisin yi a ti se wa nipo pada a ti di eniyan Olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe a ti dari ese wa je wa nitori pe a ti gba Jesu Kristi gbo nitori pe a ti di eni igbala a ti se wa nipo pada nisisin bi a ko ti le ri anugba tele tele ri a ti ri anugba nisisin yi o so wi pe ati di iran awon ti o mo Olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan olu alofa orile ede mimo eni eni oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti Paul apostoli ti o fenu kan ninu eko wa Kolose ori kini wa ni Kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese Èyí ni à ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ìgbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra ara rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojú kòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣe nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣe nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ síbẹ̀, tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ì bá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ́ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbáàjẹ́ àlùfáà tí ó ń dẹ́ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn ki o le pa ise isurun wo ese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun eni keni ti ati pa olorun obi eni keni ti ati tun bi eni keni ti o ti ni igbala olorun eni keni ti ati sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re eni keni ti ati pa olorun obi ki dese nitori iru re ngbe inu re ko si le dese nitori pe ati pa olorun obi bi abati di atun bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki atun ma jewo ise lojojumo o ye ki ati le jewo awon ise won ni lekan ki ati ni idariji ki asi ni isegun lori awon ese ti ati da tele nitori we pe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese won yi wa si iranti bi olorun ko ba si iranti awon ese won yi ko ye fun wa lati ma ranti won lehin igba ti ati dariji wa nitori aso fun ninu Heberu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re we pe mo Olowa nitori we pe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ranti mo nitori be bi a ba ti di eni igbala o daju we pe a ki yo je eni tin jewo ese eni tin ranti ese eni tin ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle n so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan awon nigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun awe pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe ni waju Olorun kini awon ohun ti an dupe fun iwa Olorun an dupe wipe Olorun je olooto an dupe wipe Olorun ki seke an dupe pe bi Olorun ba wi be o ma nse be an dupe pe Olorun ki yi pada atun dupe wipe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo asin dupe wipe ati je eni igbala asin tun dupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara an dupe fun gbogbo sugbon o merin ototo ni Paul o so fun anihi we pe o ye ki a dupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki o wo awon ore ti Olorun se fun bi o ba je we pe ati dare ese re jio bi o ba je we pe ati mu oye iwo ti o je alaiye tele ati ti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo Olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigba ti a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wo pe ati si wa nipo sinu ijoba ayanfe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba Olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo Olorun ikerin eni ti a wa ni irapada nipa ejere ani idariji ese bi o ba je pe ati we okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe Olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo Olorun e je ki a dede duro ki a si so fun Olorun we pe adupe lowo re nitori eni ti se adupe lowo re nitori ise asepe Jesu Kristi lori igi agbelebo adupe lowo re nitori igbala wa adupe lowo re fun itesiwaju nipa ti emi adupe lowo re fun gbogbo se o ti di omo Olorun se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ni pelu awon eniyan mimo tin rin ninu imole o ye ki a dupe lowo olorun se ati da o need se ati gba okuro la lowo agbara okunkun se oluwa je oluwa fun o o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun se ati se oni ko pada ko ninu agiju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun se ati se oni ko pada ko ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun se ati se oni ko pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun
1: baba wa tin be le orun adupe fun ireti ti e fun gbogbo awon nigbagbo we pe lojo kan ipe yo dun a o si gbe awon ayan fe soke a mu okuro ninu aye aye ese ti a wa nisisiyi a o si ma ba Jesu gbe a o ri lojukoju a o si le ba soro lojukoju baba fun iru ireti ti o ni ogo bi eyi a n bebe we pe ko si enikeni ninu wa yala nipa ijafara tabi nipa ifaseyin tabi nipa ese koko ko si enikan ninu wa ti ni o padanu iru ireti ologo bayi ni oruko Jesu a mo we pe igba na nku ferefe a si mo wi pe ki yo pe ti o fi si wa lowo lati wa shiro ati lati wa jihin ohun ti a ti se ninu ara a n bebe wi pe yala loro ni tabi losan tabi lale ni igba ki igba ipe de ba wa lenu ise ni tabi ninu ile isin tabi nibi kibi ti o ti le de ba wa a n bebe wi pe ki o ma de ba wa gege bi alafara o seese pe o je ojo ti enikan ti se wa o seese ko si je ojo ti inu wa n dun o seese ko je ojo jije mimu abi ojo ti o ku die ki nkan to a n bebe wi pe ni igba ki igba ni akoko ki akoko iru ipo kipo ti a le wa a n bebe wi pe ki eje Jesu ki o se wa ni eni to mura sile e ma se je ki a padanu iru ipe ti e fi pe wa ti a si fi sumo odo yin a n bebe wi pe ni iru ojo yi ti a o se wa logo e ma je ki a gbagbe sun koja ire wa bi a si se n wo oro re nisisiyi ko oro yi si tabili okan wa ki a ma seso lori re ki oro yi ki o si ma seso lori wa se wa pe ki o si se wa ye ki a si je alabapin pelu awon eniyan mimo a dupe ipo ti gbo iruko Jesu Kristi Oluwa wa a n se ayewo ninu oro olorun nipa ohun ti a ti ko lorin eyi ti a si ti fi igba pupo ronu nipase re eyi ti awon onigbagbo ti won reti pe bi a se je onigbagbo ajagun nisisiyi ki olorun ki o se wa ni olori ire lati je onigbagbo asegun ni ojo na eyi ni ireti gbogbo awon eniyan olorun ati awon onigbagbo lati igba ti igbagbo ti ihinrere ti o ti te won lowo Jesu so nkan nipa ipadabo re awon aposteli pelu won ko si mu enu kuro ni oro kan yi wipe ki onigbagbo ki o ma mura sile nitori pe Oluwa wa ti o je olugbala loni ti yo je oludajo ni akoko to nbo wipe Oluwa wa yi ki o ja fara bi o ti le je wipe awon eyan ka si ija fara wipe o pe ti won tin wipe o nbo ko si de ṣugbọn ikilọ pupọ wa fun wa wipe a ko gbọdọ sun a ko gbọdọ ja fara ani lati wa ni imura sile wipe an reti Oluwa wa nitori o pe o ya ni Jesu nbo awon angeli papa won so nipa bibo re beni awon woli ti igba lai lai won ko sa emenuba iru akoko ti a fe menuba ni role yi gbati olorun tun si Johanu loju ti o ri ifihan ohun ti nbo wa o tun je ki o di mimo fun wa wipe Jesu nbo a bere lati ileri ati asotele ti Jesu Christi to se fun wa ti a si fi pamo fun wa ti o wa ninu oro Olorun Johanu ori ikerinla anka lati ese ikini e ma se je ki okan yin daru egba Olorun gbo egba mi gbo pelu ninu ile baba mi ninu ile baba ni opolopo ibugbe li o wa iba ma se be emi iba ti so fun yin nitori emi nlo ipese aye sile fun yin bi mo ba si lo ipese aye sile fun yin emi o tun pada wa emi o tun pada wa emi o si mu yin lo sodo ara emi ti kara mi pe nibi ti emi gbe wa ki eyin le wa nibe pelu ninu asotele yi ti Jesu Christi otito ona ati iye eni ti a ko ri iro tabi eke lenu re ni igba kankan ri eni ti o mo opin lati ibere eni ti o mo ohun to nbo lojo iwaju ni o nso asotele ti ko le yi pada ti ko le ye fun wa wipe ohun bo awon ti o nso fun ni igba ni oye ko ye won wipe o nlo sugbon bi o ti nso fun won wipe ohun lo be ni o tun te mo won leti wipe bi ohun ba lo ohun tun pada bo nitori wipe won ti gbo alaye lori wipe o nlo bi o ti le se wipe ko ye won dara dara okan won daru o wa nso fun won wipe bi won ko ba gbe igbesi aye eni ti ko ni ireti ko ye ki okan won daru bi ki.

fún wa wípé wọ́n gbẹ́ ère ó ṣeéṣe kí ó jẹ́ ère fàdákà tàbí ère wúrà wípé wọ́n sì ń sìn wọ́n wọ́n ń bọ wọ́n wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọríṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn wo ìwé òwe orí ọgbọ̀n ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún ojú tí ó sín bàbá rẹ̀ jẹ tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde ọmọ ìdì a sì mú u jẹ àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ bíbélì bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí bíbélì ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn gbé lé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ ọlọ́run ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì ìyá ò mọ nípa ọ̀nà amẹ́ríkà àbí ọ̀nà japan tàbí kò mọ ọ̀nà ìlú england ṣùgbọ́n ó mọ ọ̀nà ìlú ọ̀run rere ìyá ò mọ ọba kò mọ ìjòyè nínú ayé ṣùgbọ́n ọmọ jésù ọba àwọn ọba a sì ń fi ọ̀nà ọlọ́run kọ́ àwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí wọ́n máa sin bàbá wọn jẹ wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú ó ní ọmọ ìdì ẹyẹ mìíràn nìyí ni èyí ó sọ wípé òun yóò mú ojú wọn ni yóò mú jẹ ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà o ní àlùfáà o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú olúwa ẹni tí ó ń fi ọ̀nà ìyè anípẹ̀kan hàn ọ́ ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó aṣọ tí a ní láti wọ̀ ìrìn tí a ní láti rìn ọ̀rọ̀ tí a ní láti sọ ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe ó ń sọ fún wa a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu mọ́ ṣe ń sọ nìyẹn wọn ò mọ wàhálà tí mo ní wọn ò mọ èyí tí mo ń dojúkọ bí o bá ń sin bàbá rẹ nínú olúwa bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbọ́ ó ní ó di afọ́jú nítorí wípé kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ jáde èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn ni a fi ń sọ wọ́n di afọ́jú ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ tàbí àìgbọràn tàbí àfojúdi ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di afọ́jú nípa ti ẹ̀mí ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí báwo ni a ṣe lè mú kúrò jésù kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ onígbanilà onímú ìfọ́jú ọkàn kúrò òní lé òkùnkùn wa lọ nítorí òun ni ìmọ́lẹ̀ ayé òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí a wo kọ́rìntì kejì orí kẹta kọ́rìntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíkà má jẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú kristi ṣòrí ìbòjú tí a ti mú kúrò nínú kristi ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúùgbà tí a bá ń ka mose ìbòjú náà ń bẹ lé ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí olúwa a ó mú ìbòjú náà kúrò ó ní a fi sọ pé kí a tọ ọlọ́run wá òun ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ òun ni a fi sọ wípé kí a ké pe jésù kristi ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwa inú ìwé mímọ́ ṣé orí bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn bí ó ti ń rí wípé nǹkan kan ṣẹlẹ̀ ó ń bìọ́ wípé kí ló dé tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé jésù kristi ọmọ dáfídì ló ń kọjá lọ bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní ké tantan wípé jésù kristi ọmọ

0: DAPD ṣàánú fún mi ni àwọn tí ó wà ní àyíká ìnú wọn sọ pé kí ó pa ẹnu mọ́ ṣùgbọ́n bí wọ́n ti ń da lẹ́kun bẹ́ẹ̀ ni ó tún kígbe jù bẹ́ẹ̀ lọ wípé Jésù Kristi ọmọ DAPD ṣàánú fún mi àrí wípé bí Jésù ti ń sọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ó ń lọ sí Jerusalem láti kú fún ẹ̀ṣẹ̀ wa bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan tí ó ṣe pàtàkì láti lọ sí Calvary òun ló ń bá lọ ó dẹsẹ̀ dúró bí ó ti dẹsẹ̀ dúró bẹ́ẹ̀ ni ó ní kí wọ́n pè wá bí wọ́n ti pè wá ni ó rí wípé kí ni o fẹ́ kí n ṣe fún ọ ni ó sọ wípé òun fẹ́ ríran ni òun fẹ́ ríran ni rántí wípé kò dákẹ́ o àwọn Yorùbá wọn á sọ fún wa pé bí a bá dákẹ́ tara ẹni a bá ni dákẹ́ bí o bá dákẹ́ sínú ẹ̀ṣẹ̀ bí o bá dákẹ́ sínú àìṣòdodo bí o bá dákẹ́ sínú àìṣòótọ́ bí o bá dákẹ́ sínú èké àti irọ́ bí o bá dákẹ́ sínú ìwà òkùnkùn tara rẹ àbá ò dákẹ́ ṣùgbọ́n wọn ní bí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bí o bá ké tantan bí o bá ké pé ọlọ́run wípé ọlọ́run dáríjì mi ọlọ́run ṣàánú fún mi mo fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ìfọ́jú ọkàn yìí mú kúrò ó ní nígbà tí o bá tọ Jésù Kristì wá nígbà tí o bá yí padà sí Olúwa ó ní yóò mú ìbòjú náà kúrò nítorí bẹ́ẹ̀ tọlọ́run wá lónìí ó ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ló tún dúró dè ó ti gbọ́ wípé Jésù Kristì nìkan ó ní ó rú ẹbọ fún wa àrókún àti àrúdà Jésù Kristì nìkan ó ní ó wá la ọ̀nà ìyè fún wa ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹni tí ó lè wá sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi gba tí ó ti mọ̀ wípé Jésù Kristì ní ọ̀nà ìyè ó ṣe dìde ó ṣe sọ wípé èmi ó tọ ọlọ́run lọ ó ṣe sọ wípé èmi ó sọ fún ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi ò yẹ ilé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ ṣùgbọ́n dáríjì mi fi àánú Jésù Kristì fi gbà mí là fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí o fi wẹ̀ mí kí la tún dúró fún sọ fún ọlọ́run dìde dúró lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ ó ń fẹ́ kí ọlọ́run kí ó mú ọ kúrò ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là ó ń fẹ́ kí a ṣe ọníyè ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ìbáṣe ìmùtípa ni ìbáṣe àìgbàgbọ́ ni ìbáṣe ìbọ̀rìṣà ni ìbáṣe àìkọ́ran ni ìbáṣe àgàbàgebè ìbáṣe wípé o jẹ́ olórí funfun ẹni tí ń ṣe tinú rẹ̀ ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì sọ fún ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà mo fẹ́ kí ọlọ́run mú un kúrò kíkẹ́ ọlọ́run kíkẹ́ ọlọ́run ó ṣe tán nísinsìnyí láti dáríjì ọ láti gbà ọ́ là láti mú ìfọ́jú ọkàn kúrò láti jẹ́ kí o lè bá ọlọ́run dọ́rẹ̀ẹ́ bí ó bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí iyì àìní pẹ̀lú bí o bá gbàdúrà ó dájú wípé ọlọ́run yóò gbọ́ ọ.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ye ki agbadura. Baba wa lanu ati olore ofe, adupe lowo re fun Jesu Kristi omo re ti o fi fun wa. Lati ku fun ese wa ati lati ku ese wa lo. Adupe fun anfani lati gbo oro re ati lati gbo eko ti hirere. Ti o ma yi aye pada ti o si ma fo kan funfun you snow lo adupo wipe o npese ibi iye aye raye fun wa a si nbebe wipe ohunkohun ti o ma je ki eniyan ko eko ihinrere le jina si wa ni oruko Jesu be a se wa loni a ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ rẹ tí a ó gbìn gẹ́gẹ́ bí irúgbìn sínú ọkàn wa yóò dàgbà yóò so èso ní orúkọ Jésù pèsè wa sílẹ̀ fún ìjọba rẹ jẹ́ kí gbogbo àǹfààní tí ó wà nínú ìrere tí ó sì rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì ki o je ti wa ni oruko Jesu.
3: Amen.
2: Gbogbo ire kiri okan ba wa ba won we.
3: Amen.
2: Ki o je ki a le gbekele oro re.
3: Amen.
2: Ki a si duro sesin lodo re.
3: Amen.
2: Ni igbeyin ki ijoba run ki o le je ti wa.
3: Amen.
2: Ni oruko Jesu Kristi lo wa wa. Monka Efihan Ori Karun Ese Ikesan Won sin korin tuntun kan we pe iwo le o ye lati gba ewe na ati lati se didi re nitori ti a te pa o iwo si ti fi eje re se irapada eniyan si olorun lati inu eya gbogbo ati ede gbogbo ati inu eniyan gbogbo ati orile ede gbogbo wa ifihan ori keje ese ikesan si ipari lehin na mori sikiyesi opolopo eniyan ti enikeni ko leka lati inu orile ede gbogbo ati eya ati eniyan ati lati inu ede gbogbo wa won duro ni waju ite ati ni waju odo agutan na awo won le aso funfun imo ope si nbe le owo won won si nkigbe le ohun rara wipe igbala ni ti olorun wa ti o joko lori ite ati ti odo agutan gbogbo awon angeli si duro ite na ka ati yi awon agba ati awon eda alaye merin na ka won wole won si doju bole ni waju ite na won si sin olorun wipe ami ibukun ati ogo ati ogbon ati ope ati agbara ati ipa fun olorun wa lai ati lai lai ami okan ninu awon agba na si dahun obi mi pe tale awon woyi ti awo le aso funfun ni nibo ni won si ti wa mo si wi fun pe oluwa mi iwo le o le mo o si wi fun mi pe awon wonyi le o jade lati inu iponju nla won si fo aso won won si so won di funfun ninu eje odo agutan na nitori na ni won se nbe ni waju ite olorun ti won si nsin le osan ati le oru ni waju tempili re eni ti o joko lori ite na si yo si sijibo won ebi ki o pa won mo be ni o ngbe ki o gbe won mo be le orun ki yi o pa won tabi oruko oru nitori odo agutan ti nbe le arin ite na ni yi o ma se oluso agutan won ti yi o si ma se amona won si ibi orisun omi iye olorun yi o si nu omi je gbogbo nu kuro le oju won ni ori karun ese ikesan ati ori keje ese ikesan ni ati ri ipese ti o ni imuse lori awon orile ede gbogbo awon eya gbogbo ati ede gbogbo on to je ki nka itoka si ninu awon oro wonyi ni we pe ede gbogbo ti a ko si awon ese wonyi ni opolopo igba gbogbo anfani ti o wa ninu ihirere bi igbala kuro ninu ese bi atunse ti a gbo iwasu ni ori re lana
4: bi isodi mimo abi sise okan ni funfun tabi agbara emi mimo ti o je anfani gbogbo awon ti asodi mimo nipa ewe numo eje ti o wa ninu Jesu Christi ati awon eko nipa iwosan nipa agbara olorun ati ipadabo Jesu gbogbo anfani wonyi ti man fi ara han fun awon ti o gbo ede gesi o wa dabi eni wipe awon oniwaasu tabi ajere okan tabi awon ti won ti ba ehin rere pade lona kan tabi ni ona miran ohun ti o ye won ti won si mo gbangba ni wipe bi o ba mo ede gesi oni anfani lati je ere lori awon eko ihin rere wonyi sugbon bi o ba je pe ede yoruba ni o mo ti o gbo ede gesi dara dara o dabi eni wipe bi o ti efe ni igbala ko se eni ti o le se alaye re fun oni kikun ni ede ti o gbo sugbon nigba ti a wo oro olorun ari wipe awon ti won o wa ni iwaju ite ijoba olorun ti won o si ma yo ninu ola nla ogo ti odo agutan ti apa ti o si wa laaye won wa lati ede gbogbo ati orile ede gbogbo eyi je ki o je ki a ronu wipe o dara lati je ki iru idanileko bayi ki o wa neyi ti a o le ye oro olorun wo o si wa je igbese fun awa ti a ti mo ihin rere sugbon ti o dabi eni wipe yala ni iwaasu wa tabi ni ori kiko tabi ni ijeri tabi ni ijere okan lati oju ile de oju ile o je igbese fun wa lati le mo anfani ti o wa fun ede gbogbo ke si je ke anfani ki o di mimo fun awon elegbe wa awon omo ati awon baba ati iya wa ti o je pe ede yoruba nikan ni won gbo ni Rome ori kini ni apostoli Paulu lo tin je ki o di mimo fun wa pe bi o se ti ohun ni ohun ka ara ohun si ajigbese lati je ki oro ihin rere igbala to je wipe ko se ma ni ni fun gbogbo eniyan lati je ki o di mimo fun awon ti o gbo ede ati awon alaigbede ori kini Rome ese kerinla mo di ajigbese awon heleni ati awon alaigbede awon ologbon ati awon alaigbon to be bi o ti wa ni ipa mi mo mura tan lati waasu ihin rere fun eyin ara Rome pelu nitori emi ko ti ju ehin rere Kristi nitori agbara olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo fun ju saaju ati fun heleni pelu awon oro meta ti mo fe ki o di mo ni wipe ikini mo di ajigbese mo fe ki gbogbo wa ki o so be e so be lekan si ikeji lati waasu ihin rere e so be iketa ni ese ikerindinlogun nitori emi ko ti ju ihin rere bi abapa meteta po o so wipe mo di ajigbese lati waasu ihin rere nitori emi ko ti ju ihin rere o je igbese fun gbogbo wa lati je ki o di mimo fun awon ti won gbo ede Yoruba ti won ko si mo ju be lo lati wa su yin rere fun wa fun won nitori wipe ibiki bi ti onigbagbo ba wa eni ti ati tun bi ki ti ju ehin rere Jesu Christi nitori be gbogbo ohun ti o n gbo ni ipari ose yi o je igbese si wa lorun lati so fun olukuluku eniyan ti a ma ba pade yala nibi owo wa nibi ise wa nibi oja wa ninu ile wa tabi nibi kibi lati je ki o di mimo fun o wipe ohun kan wa ti o tayo esin ohun kan wa ti a n pe ni ehin rere Christi ti o ma n pese okan ti o setan ti o si mura sile ti o ma n pese won lati le wa pelu Olorun titi lai okan ninu awon ipele igbagbo ipele ehin rere ni a fe mu enu kan ni owuro yi ese ti a fi bere ni itoka si ni orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ati ikerin o sese ki opolopo ninu wa tabi elomiran ti yo gbo wipe idanileko wa nihin lati je ki a mo ona ehin rere ona igbagbo tooto lati jalanka to tabi lati sogo wipe awa na mo ehin rere koda igbagbo o se ajoji si wa nitori pe lati kekere ni a tin sin ni a si tin ka bibeli bi Jesu papa bo ba de yo gba eri wa je wipe omo Olorun ni wa ti o si je pe iru isogo be o duro lori aimo kan ati aimo kini oro Olorun wi oni o je ki a fe ye oro Olorun wo nipa ipile ehin rere ti o se pataki ti o je pe bi o ba sare ninu esin lai mo ohun ti a n so nipa owo mimo ati aya funfun iru ere be tabi iru esin be a je lasan eyi ti ko ni ni ere nitori pe ipile miran le enikan ko le fi lele ju eyi ti oro Olorun ti fi lele awa ti a je agba ti a si mo bi a ti n ko ile a mo wipe bi ile kiko bi ko ba ni ipile iru ile be ojo ati iji ni yo wo opolopo ni won si ma n ko ile igbagbo won lai ni ipile won ma n sin won ma n ka bibeli won ma n gbadura sugbon ile ti won ko ko ni ipile ni ori oro Olorun ninu orin Dafidi ori ikerin le ni ogun ese iketa ni Dafidi oba ni o ti n bere lowo Olorun wipe ta ni yogun ori oke oluwa lo tabi ta ni yo duro ni ibi mimo re Olorun ko si fi di Dafidi leti o je ki o mo daju daju wipe idahun si ibeere ti o se pataki bayi ni wipe eni ti ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko se bora etan o wa so fun wa ni ese ikarun wipe ohun ni yo ri ibokun gba lowo oluwa ati ododo lowo olorun igbala re ese keta tani ese ikerin eniti ese karun ohun bi o ba bere pelu okan ti o n fe mo kini idahun si ibere ti o se pataki to yi wepe tani yo ti egun ori oke oluwa lo tabi tani yo le duro ni ibi mimo re ni ede ti o le ye o dara dara o n so wipe tani yo le gbe ibi ago olorun gba ti a ba n so nipa oke mimo olorun eyi o so nipa oke ti o wa ni aye nitori gbogbo oke ti o wa ni aye ni o je aimo sugbon nigba ti a n so nipa oke mimo olorun eyi n so nipa ibugbe olorun oga ogo iyi kan na ni Jesu Kristi menuba nigba ti o so ninu Johanu ese ori ikerinla lati ese ikeji wepe ninu ile baba mi opolopo ibugbe ni o wa iba ma se be emi iba ti so fun yi nitori emi nlo ipese aye sile fun yi eyi so nipa oke mimo olorun ni se awon aposteli ori keje mo feran leti wipe nigba ti a n so Stefanu lokuta a so fun wa ni ise awon aposteli ori keje yi wipe sugbon ese ikarun din ni ogota sugbon o n kun fun emi mimo o tejumo orun ko so wipe o tejumo ile o n wo oke o n wo ibi mimo olorun o n wo oke oga ogo o tejumo orun o si ri ogo olorun ati jesu nduro le owo otun olorun o si wipe wo mo ri orun si sile ati omo eniyan nduro le owo otun olorun ese ogota o si kunle o kigbe le ohun rara pe oluwa ma ka ese yi si won le orun nigbati o si wi eyi o sun ni ese kokan din ni ogota ni o ti wi pe won so Stefanu le okuta o si n ke pe oluwa wi pe Jesu oluwa gba emi mi oke ti Dafidi n so nipa re gege bi oba o n so nipa ibi mimo olorun o n so nipa orun rere nibi ti enikeni ti o ti wa si aye ti won fe lo nigba ti won ba pajude ninu aye o si wa n bere we pe tani yo gun ori oke oluwa lo tabi tani yo duro ni ibi mimo re olorun wa n da lohun wi pe eni ti o li owo mimo ẹni tí ó lí ọwọ́ mímọ́ ẹlẹ́sìn púpọ̀ ló wà tí ọwọ́ wọn kò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ní wọ́n ń ké pe orúkọ Olúwa tí wọ́n sì ń wípé àwọn pàápàá jẹ́ onígbàgbọ́ nítorí pé wọ́n ti sàmì, nítorí pé wọ́n ń jẹ oúnjẹ alẹ́ Olúwa, tàbí nítorí pé àwọn náà máa ń ka Bíbélì, nítorí pé ní ọjọ́ ìsinmi ní òwúrọ̀ wọ́n á dìde wọ́n á sì lọ sí ilé ìsìn, tàbí nítorí pé wọ́n máa ń fún alágbe lówó. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé àwọn wo ló tiẹ̀ máa lọ sí ọ̀run rere, wọ́n ní wọ́n tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé láti ìgbà tí a ti bí wọn, wọ́n sàmì, wọ́n máa ń san owó àpò àlùfáà tàbí ìdá mẹ́wàá. Bí ó bá sì jẹ́ àwọn tí ó mọ ọ̀nà nípa àdúrà, wọ́n máa ń sọ wípé wọ́n máa ń gbàdúrà pàápàá, aṣọ àdúrà wọn ó funfun kò sì lè rí. Bó sì jẹ́ ọ̀nà ti àbẹ́là àti túràrí, wọn ò kẹ̀rẹ̀. Bó sì jẹ́ pé àti mọ sáàmù orin Dáfídì tí a máa kà bí oṣó ń lé ni, bí àjẹ́ ń lé ni, tàbí bí a bá ń pa owó sí ajáde àpò, gbogbo ọ̀nà tí ó yẹ kí wọ́n rìn nípa à ń ya omi sí mímọ́, nípa à ń gbà àwẹ̀, kò ṣe ẹ̀yìn wọn, wọ́n mọ̀ ọ́ dáradára. Nítorí bẹ́ẹ̀, bí o bá ń sọ wípé ta ló máa lọ sọ́run rere, wọ́n máa ń ṣògo wípé níbi tí wọ́n ṣe ìgbàgbọ́ dé, bí ẹnikẹ́ni bá dé ọ̀run rere, àwọn láti wà ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí a mọ̀ wípé àwọn tí ó lọ sí ọ̀run rere ni àwọn tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ìyàtọ̀ wà láàrin wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ tàbí àyà funfun. Bí a bá sọ pé ọwọ́ mímọ́ tàbí àyà funfun, ó túmọ̀ sí wípé bí o bá sáré lé ọwọ́ mímọ́, tó o bá tó o ní, o tún lè jìjà kadì fún àyà funfun. Bóyá tí o bá ní ọ̀kan nínú méjì, ó yege, a ó sì lè gbà ọ́ sí inú ọ̀run rere. Ṣùgbọ́n sọ wípé àwọn tí wọ́n ní ọwọ́ mímọ́ ni àkọ́kọ́, àti lẹ́ẹ̀kejì pẹ̀lú rẹ̀ àyà funfun. Kò parí síbẹ̀, ó sọ wípé àwọn wọ̀nyí pẹ̀lú wọn kò gbé ọkàn wọn sókè sí asán, kò sì fi mọ níbẹ̀ nìkan. Ó sọ wípé àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a má ṣetán ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bíi Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bi apejuwe ti o nso wipe bi aba fe de orun rere bi aba fe wa ni alaafia pelu olorun eleda wa bi aba le se ifo owo ifo ese ifo enu eti bi aba si we ninu odo ti aba se be ni ojojumo titi ojo aye wa se oni olorun pe ni owo mimo rara se o so fun a wi pe bi a ba ranti namani bi a se we eterenu ki a wa na papa ki a lo se ti odo bi se ti jordani tabi ti okun ni agbegbe wa ki a je ki awon woli ki won we fun wa ki a ba le ni owo mimo rara ki si ni a npe ni aya funfun gbogbo nkan won yi ni bibeli ti se akawe ati apejuwe ni yeke yeke ti o fidi pe bi awon eniyan na ti le je ope won ki o se ona na bi won ba nfe lati mo otito ohun ti oro olorun wi fun wa ni orin dafidi ori kedogun ni ese ikini ni atun ti bere ibere ti o farajo eyi ti a ti bere ni ori ikerin le ni ogun kisi ni ibere ti o kan oni samu ni okan to fi je wipe bi o ti le je oba olowo ti o si je gbajumo sugbon sibe sibe ti o nfe lati ri idahun si ibere ti o nbere ibere na ni o tun so fun wa ni ori kedogun ti samu ese ikini oluwa tani yo ma se atipo ninu ago re tani yo ma gbe inu oke mimo re idaun ni we pe eni ti o ni owo mimo ati aya funfun sugbon kini alaye ati itumo owo mimo ati aya funfun alaye ni we pe ese ikeji eni ti o rin dede ti sise ododo ti o si so otito inu re eyi nje ki o di mo fun wa wipe oju ki a fi omi fo owo oju ki a we ni eti odo oju ki a wo aso ti o funfun oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o nso fun wa wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigba ti a wa papa bi aye o tile ti wa si opin te o fi aye sile bi o ba je wipe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wipe eni ti o rin dede eni ti o nsise ododo ti o si so otito inu re eni ti ko fi ahon re soro eni lehin ti ko si se ibi si eni keji re ti ko si gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura sí ibi ara rẹ̀ tí kò sì yí padà ẹni tí kò fi owó rẹ̀ gba èlé tí kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀ ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Ṣùgbọ́n kí n tó máa ṣe àlàyé lọ nípa ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti ẹni tí ó ní àyà funfun, mo fẹ́ kí o wo àwọn ẹsẹ̀ kan nínú Bíbélì nípa àwọn tí Bíbélì sọ pàtó wípé wọn kò ní ọwọ́ mímọ́, wọn kò ní àyà funfun. Kí o má bàdí wípé ẹnikẹ́ni ń tan ara rẹ̀ jẹ wípé òun ní nígbà tí kò ní. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ 16 títí dé 21. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ 16 títí dé 21. Èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún wa àwọn tí Bíbélì sọ wípé kò ní ọwọ́ mímọ́, kò ní àyà funfun. Mo ń gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé kò ní tàn ọ́ jẹ. Bí o bá wà nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn láì jẹ́ onígbàgbọ́ ti Bíbélì, tàbí o wà nínú ẹgbẹ́ àwọn tí ó máa ń tan ara wọn jẹ tí ọwọ́ wọn kò mọ́, tí àyà wọn kò funfun, ṣùgbọ́n tí wọ́n ń bo nǹkan wọ̀nyí mọ́lẹ̀, bí o bá fẹ́ ṣe rere tí o sì fẹ́ ní ìbùkún Ọlọ́run, tí o ń fẹ́ kí àwọn ìlérí Ọlọ́run kí ó di ṣíṣe sí ọ lára fún rere, bí Ọlọ́run bá fi hàn wípé o kò ní ọwọ́ mímọ́ àti àyà funfun, bí o bá ké pe Olúwa yóò gbọ́ àdúrà rẹ. Bí ọwọ́ rẹ tí kò mọ́, bí o bá lè fọ ọwọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù tí o sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, ó dájú wípé bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ, àánú Ọlọ́run yóò farahàn fún ọ, yóò sì pèsè rẹ sílẹ̀ fún ọ̀run rere nígbà tí ó ń pèsè ọ̀run rere sílẹ̀ fún ọ pẹ̀lú. Ẹsẹ̀ 16 ohun mẹ́fà lé Olúwa kórira ní tòótọ́, 7 lé ó ṣe ìríra fún ọkàn rẹ̀, 7 ìgbéraga, 8 èké àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ẹ̀kà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun, ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga. Èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí 3 láti ẹsẹ̀ 16 pẹ̀lú pẹ̀lú. Olúwa wí pé, nítorí àwọn ọmọbìnrin sí òní gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́, a ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, ojú àgbèrè, tí wọ́n rìn, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni. Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà. Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú. Ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí. Ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24, ni ó sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà, ni yóò sì dípò àmùrè orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá, ni yóò sì dípò irun dídì dáradára, sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga. Rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe 4:17, ojú ìgbéraga, ètè èké. Èké ni à ń pè ní irọ́. Èké ni à ń pè ní ìjẹ́rìísí ohun tí ojú ẹ̀ ò tó. Èké ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tí ì bí, ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tí ì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. o si se se ki o je awon dokita onisegun ti oyinbo ni o nfe je iranlowo lati ta eje alaise sile tabi awon obirin ti o nsise ni ile awon alaisan ni o ni owo ninu tita eje alaise sile tabi o le je omo ile iwe ti ko mo wi pe ere ese pelu obirin wi pe o le di nkan mo ohun lowo ni o won sare kaakiri ti o si ni owo ninu tita eje alaise sile sugbon ni ona kona ti o fi le sele yala iwo ti o je abiyamo ninu ile ti bimo bi mefa tabi meje tabi mejo tabi mewa ni o wa ri wi pe o tun loyun fun oko re ni o wa ro wi pe ko si owo lati toju omo miran ko si ile lati fi omo yi si o dabi eni pe bi a ba gba omo yi laaye lati wa saye eya yo je omo yo si je awa papa o se se ki o je ironu be ni o sun o si wi pe ki o ta eje alaise sile sugbon ohun kan ni o daju ati obirin ati okunrin ati onisegun ati awon agbebi tabi eni keni ti o ni owo ninu iru ohun kohun be won le fi orisin ki won fi orun sin won le ka bibeli lati ibere de ipari ni ododun won le lo si ori oke ninu aye tabi ki won ki o we ni okun o se se ki won ti e ma tan abela tabi ki won ma wo aso funfun o si se se wi pe ki won ro pe won ma lo si ijo onihin rere bi won ba nta eje alaise sile olorun so fun o wi pe bi o ba fe de orun rere ironupo ada ni o ye ki o ni ki o so fun olorun pelu ekun kikoro pelu omije pelu okan ti afaya pelu ironupo ada ti o jinle tooto wi pe o ti je eni ti owo re nta eje alaise sile sugbon awon ti owo won ko mo ni ona won yi o se se o fe ile o fe kole ohun ta ma ni ninu aye ti a ki mu lo sorun ile ile moto tabi obirin o se se o fe gba iyawo lowo elomiran o wa di pe enja ajakadi lori obirin yi tabi lori ile tabi lori okohun o wa di wi pe ki a ma wa ogun kaakiri ki won ti so fun o wi pe eni ti o wa ni idile lagbaja o ni ko je ki ile yi ki o bo si olowo o wa sare titi yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni ota eje ni yi sile ti o se pa gba ti o pa tan ile wa di tire o wa joko lori ile we pe ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o be wo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wi pe ohun duro de o wi pe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obinrin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obinrin keji wale o se se iketa papa ti n bimo fun o sugbon sibe sibe eyo obinrin kan ti elomiran fe fe ohun gan lo wo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten pari ija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obinrin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori eyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ni ti won lara won ni a so fun wa ni iwe awon ba kini ori ikokan le ni ogun awon ba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wi pe fun mi ni ogba ajara re ke mi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si we pe se we fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun nitori ti ohun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi ohun si dobule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko a joba lori Israeli nisisiyi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli beni o kowe le oruko Ahabu o si fi edidi d rẹ̀dí. Ó sì fi ìwé náà sọwọ́ ṣọwọ́ sọ́dọ̀ àwọn àgbààgbà àti àwọn ọlọ́lá tí ń bẹ ní.

láìgbé àdá fúnra wa, láìgbé ìbọn fúnra wa, kí a pa ènìyàn láì tí ẹ rí lójúkojú fúnra ara wa. Ó ń sọ fún wa nísinsìnyí wípé Jezebeli dá ọgbọ́n yìí. Ó wá ń sọ ní ẹsẹ̀ ìkẹwàá, kí ẹ sì fi ènìyàn méjì ẹni búburú. Jezebeli mọ àwọn ẹgbẹ́ rẹ̀, àwọn apànìyàn, àwọn ẹlẹ́rí èké, àwọn ẹni búburú bíi tirẹ̀. Ó mọ̀ wọ́n pé wọ́n wà. Ó ní kí wọ́n fi sí iwájú rẹ̀ láti jẹ́rìí pa á wípé ìwọ bu Ọlọ́run àti ọba. Ẹ mú jáde, kẹ sì sọ ọ́ lé òkúta kí ó lè kú. Wọ́n sọ fún wa wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Ó sọ fún wa ní ìparí ẹsẹ̀ ìkẹtàlá wípé nígbà náà ni wọ́n mú jáde kúrò ní ìlú. Wọ́n sì sọ ọ́ lé òkúta, ó sì kú. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ó sì ṣe. Nígbà tí Jezebeli gbọ́ pé aṣọ Naboti lé òkúta, ó sì kú, Jezebeli sọ fún Ahabu pé dìde, kí o sì jogún ọgbà àjàrà Naboti ara Jezreeli, tí ó kọ̀ láti fi fún ọ fún owó, nítorí Naboti kò sí láàyè, ṣùgbọ́n ó kú. Ó sì ṣe. Nígbà tí Ahabu gbọ́ pé Naboti kú, ni Ahabu dìde láti sọ̀kalẹ̀ lọ sí ọgbà àjàrà Naboti ara Jezreeli láti jogún rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì tọ Elijah ara Tishbi wá pé wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu. Ọlọ́run rí ọ. Ohun tí a ń ṣe ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí. Àwọn tí a ń pa, àwọn tí a ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láìṣẹ̀, nítorí a fẹ́ gba ìyàwó lọ́wọ́ wọn, tàbí nítorí wípé a rò pé àwọn ni wọ́n ń dí wa lọ́wọ́ ìgbéga níbi iṣẹ́, tàbí a rò wípé àwọn ni wọn kò jẹ́ kí a gba iṣẹ́ contract tí a fẹ́ gbà. Nítorí bẹ́ẹ̀, a ti sọ pé bí a bá yanjú ti lágbájá, bí a bá mú kúrò, bí a bá ran lọ sí ọ̀run, ègbé ní pàjáwìrì, ilẹ̀, mọ́tò, owó yóò jẹ́ tiwa, tàbí ó ṣeéṣe nípa ti olè kí ó jẹ́ pé ìwọ ń tiẹ̀. Ó máa ń dá àwọn èèyàn lọ́nà, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n làágùn ọdún kan, ọdún méjì, ọdún márùn-ún, tí wọ́n kó owó jọ láti ra mọ́tò. Ohun tí wọ́n ṣe ní ọdún márùn-ún, alẹ́ ọjọ́ kan ni wọ́n fẹ́ ni. Báwo ni wọ́n sì ṣe fẹ́ ní tirẹ̀? Pẹ̀lú ìbọn, pẹ̀lú àdá, láti dúró lójú ọ̀nà wípé kí mọ́tò onímọ́tò kó sáà jẹ́ tirẹ̀. Bí a tilẹ̀ pa ọmọdé tí ó wà nínú mọ́tò, tí a pa obìnrin, tí a pa ọkùnrin tí ó wà nínú mọ́tò, bí a ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ kí mọ́tò kí ó lè jẹ́ tiwa, Ọlọ́run rí ọ. Owó ẹ̀jẹ̀ kò ní ṣe iná. Bó o jẹun, àìsàn á dé nípa oúnjẹ tó jẹ, nítorí owó tó fi ra oúnjẹ yìí kì í ṣe owó ẹ̀tọ́. Bó jẹ́ ìyàwó ló fi fẹ́ irú owó bẹ́ẹ̀, àwọn tí wọ́n fẹ́ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú owó èrú wọn kì í gbádùn ìyàwó wọn. Ohunkóhun tó ní, bó jẹ́ mọ́tò, bó jẹ́ ilé, tó bá mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ béèrè lọ́wọ́ wọn, wọn kì í lè gbé irú ilé bẹ́ẹ̀. Ilẹ̀ tí wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀ láti rà tàbí láti ní, wọn kì í lè lo irú ilé lórí ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ojú Ọlọ́run wò ọ́ níbikíbi tí o bá ń lọ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ Elijah wá wípé dìde sọ̀kalẹ̀ lọ ìpàdé Ahabu ọba Israẹli tí ó wà ní Samaria. Wò ó, ó wà ní ọgbà àjàrà Naboti, níbi tí

iṣẹ́ Ọlọ́run ó ń fẹsẹ̀ múlẹ̀. Mo kí àwọn ẹlẹ́dẹ̀ Yorùbá kú oríire, ò dá mi lóhùn. Mo ní mo kí ẹ kú oríire wípé àwa pàápàá a jẹ́ aláyọ̀. Nísinsìnyí, àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, iṣẹ́ Ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀. Àwa pàápàá a ti jẹ́ ẹni tí ó ní ayọ̀ Ọlọ́run. Àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa. Mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ Ọlọ́run ní ayọ̀. Ìkíní wípé a ní ìgbàlà, a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìkejì wípé à ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún Jésù. À ń gba ọkàn wọn là, wọ́n wá sí ìjọba Ọlọ́run. Ìkẹta wípé a ní ìdàpọ̀, a ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run wípé a ti bá Ọlọ́run làjà, a sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyá nípẹ̀kún pẹ̀lú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹde, wọ́n ní ìwòsàn, wọ́n ní ìtúsílẹ̀. Ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀tẹ́lẹ̀, àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé a mú wọn láadá, a ń tú wọn sílẹ̀. Ìkarùn-ún wípé ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa wípé bí a bá ní ìdáhùn sí àdúrà ṣe mọ̀, àwa tá a ti gbàdúrà títí, tá a ti yíra ńlẹ̀, tá a ti sutura rí, tá a ti tan àbẹ́là, tá a ti lọ sórí òkè, tá a ti lọ sétí òkun, tá a ti gba àwẹ̀ funfun, tá a ti gba àwẹ̀ bíríbí, a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà gbàtà wa bá Jésù pàdé wẹ́rẹ́ ló ṣe fún wa. Bàbá ti ń kúnlẹ̀, bàbá ti ran Ọlọ́run létí, àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún wa. Bóyá a wá sí ìpéjọpọ̀ ni, bí a ti ń dárúkọ Jésù bẹ́ẹ̀ ló ń wò wá sàn, bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn. Bí àlákàlà bá ti ẹ̀wà, bí nkankan bá ti ẹ̀wà, bàbá ti jí, tàbá ti ké pe orúkọ Jésù, bẹ́ẹ̀ ni àlàáfíà Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìyè Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa. Èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn, nísinsìnyí láì rú ẹbọ, nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta, nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò, àwọn wòlíì yẹ̀mí wò, yẹtinú wò, yẹtẹ̀yìn wò, láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀wá nú, kó máa fọwọ́ síbi tí ò yẹ kó fọwọ́ sí, láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀. Bàbá ti ń kúnlẹ̀, tá ń gbàdúrà, tá ń ké pe orúkọ Jésù. Lórúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìnira, gbogbo àwọn ìra wọn pòórá ní ìgbésí ayé wa. Èyí tó ayọ̀ lọ́tọ̀. Jẹ́ kí a wo Jòhánù, Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlélógún, Jòhánù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àti ní ìjọ náà, ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí, wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí. Títí di ìsinsìnyí, ẹ kò béèrè, ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí igbà kí ayọ̀ yín kí ó lè kún. Nígbà tí a bá ń gbàdúrà, kí a rí wípé Ọlọ́run dá wa lóhùn, èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa. Ìkeje, nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa, àwọn mẹ́rìírí, àwọn tó jẹ́ wípé a kò gbúrò rẹ̀ níbikíbi rí. Nígbà tí a bá ń gbàdúrà tí Ọlọ́run ṣe àwọn nǹkan ńlá, àwọn nǹkan bàǹtàbàǹtà, àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí, báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí. Pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ, wọn ò gbára yílẹ̀, wọn ò fò sókè, wọn ò lọ sórí òkè, wọn ò tan àbẹ́là. Bí wọ́n ti ń pe orúkọ Jésù, àdì ti ń gbọ́ran, ojú ńlá, ojú afọ́jú ńlá. Àwọn amọ́kùn wọn di alára ṣíṣá, ara àdídá ṣáṣá, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn. Èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Wo orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínláàádóje, orin Dáfídì 1:6. Orí ìkẹrìndínláàádóje láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta. Nígbà náà lẹnu wa kún fún ẹ̀rín, àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn ohun tó ń ṣẹlẹ̀, nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí Ọlọ́run ti ń dáhùn àdúrà,
nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí ọlọ́run ṣe láàrin wa èyí máa ń jẹ́ kí a yọ̀. Nígbà tí àwọn kèfèrí àwọn tí kò lọ́lọ́run nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn yẹn, mo ti gbọ́ nípa bí ọlọ́run ṣe dáàdúrà láàrin wọn, mo ti gbọ́ nípa àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe, èyí máa ń jẹ́ kí ayọ̀ àti inú dídùn kí ó máa wá sí ìgbésí ayé wa. Ṣùgbọ́n jẹ́ kí n bí ọ léèrè ìbéèrè kan, ṣé nígbà tí a bá rí jẹ nìkan ṣoṣo, ṣé nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà nìkan ṣoṣo, ṣé nígbà tí a bá ti dáhùn àdúrà wa nìkan ni ó yẹ kí ọmọ ọlọ́run kí ó máa yọ̀? Rárá. Yẹ kí a wo Filipi orí kẹrin ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo. Mo sì tún wí ẹ máa yọ̀, ó ní ẹ máa yọ̀ nínú Olúwa níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a wà nínú Olúwa, níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a kò sí lọ́dọ̀ èṣù mọ́, a kìí ṣe ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú ayé tàbí ẹrú ẹran ara mọ́. Tí a ti mọ̀ wípé a ti dáríjì wá, a ti dá wa sílẹ̀, a ń gbé inú Jésù, Jésù ń gbé inú wa, a wà nínú orí ọ̀fẹ́ Ọlọ́run, ìgbàlà Ọlọ́run ó wà nínú wa. A ń yọ ayọ̀ ọ̀run láti inú ayé nísinsìnyí nígbò ó ṣe, a ó lọ sí ọ̀run níbi tí ayọ̀ kìí dẹ́kun. Ó ní nígbà tí a mọ̀ wípé a ti wà nínú Olúwa, ó ní kí a máa yọ̀ ní ìgbà gbogbo, ó ní kí a máa gbàgbé o, ó ní mo tún wí fún yín, ẹ máa yọ̀. Nígbà wo ni a rí wípé ó yẹ kí ọmọ Ọlọ́run kí ó máa yọ̀? Nígbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀. Bí a rí jẹ, ó yẹ kí a yọ̀. Bí ó dàbí ẹni pé ó kù díẹ̀ fún wa, ó yẹ kí a yọ̀. Bí a ti gbàdúrà tí Ọlọ́run ti dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, ó yẹ kí a máa yọ̀. Ṣùgbọ́n bí a tún gbàdúrà tí Ọlọ́run tí ó fẹ́ dán ìgbàgbọ́ wa wò, tí Ọlọ́run tí ó fẹ́ mọ̀ bóyá a fẹ́ràn òun ju àwọn nǹkan tí a ń bèrè lọ́wọ́ òun lọ, tàbí a ń sin òun nítorí àwọn nǹkan tí a ń rí gbà lọ́wọ́ òun, tí ó dẹsẹ̀ dúró díẹ̀, tí ó fẹ́ mọ kí ni ìhà tí a kọ sí òun, kí ni ìfẹ́ tí a ní sí òun, kí ni a ó ṣe, kí ni a ó sọ. Bí òun kò bá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, irú ìgbà bẹ́ẹ̀ tí a mọ̀ wípé Ọlọ́run yire wa wò ni o, Ọlọ́run dán wa wò ni o, Ọlọ́run fẹ́ wo ohun tí ìgbẹ́kẹ̀lé wa, ohun tí ayọ̀ wa tó dúró lé lórí, irú ìgbà bẹ́ẹ̀ ni ó yẹ kí a máa yọ̀. Bí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó yẹ kí a jẹ, a ò tí ì ní wọn tó, àbí a ní inú níbí ni, tàbí ó dàbí ẹni wípé a ń sọ àwọn ènìyàn nínú níbí ni yìí, wọ́n sọ wọ́n sínú ẹ̀wọ̀n, tàbí ó dàbí ẹni pé ìbànújẹ́ wà, àbí a pàdánù àwọn nǹkan kan nítorí pé a mú ìdúró wa gẹ́gẹ́ bí onígbàgbọ́, tàbí a ní àwọn ìṣòro tí ó le pọ́nrán, tàbí ó dàbí ẹni wípé a wà ní ìwàyà ogun, ìjà ogun nínú ayé yìí. Ó yẹ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Tẹ̀lé mi ká lọ sí Bíbélì nínú Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò sì jẹ́ aṣédànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ibùsọ̀ mọ́, kì yóò sì ní ibùsọ̀ mọ́. Ṣùgbọ́n nínú nǹkan wọ̀nyí, ó ní síbẹ̀síbẹ̀, èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ó ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀dá wà, bí ó tilẹ̀ jẹ́ wípé ìyàn ń jà, bí ó tilẹ̀ jẹ́ wípé a ò rí jẹ tó, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ ẹran ọ̀sìn wípé wọn ò lérè tó bọ́ ṣe rí tẹ́lẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ oko tàbí iṣẹ́ àwọn àgbẹ̀ wípé kò gbèrú kò lọ síwájú bí ó ti yẹ kí ó rí, ó ní síbẹ̀síbẹ̀, ó ní èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Kí ni ayọ̀ bẹ́ẹ̀? Kí ló máa ń fà ní ìgbésí ayé wa? Wẹ́sẹ̀ 19. Olúwa Ọlọ́run sì ni agbára mi, òun ni òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga ni mi ni yóò mú mi rìn. Ó ń sọ fún wa wípé bí a bá yọ̀ nínú Olúwa ní àkókò wàhálà, bí a bá ń yọ̀ nínú Olúwa ní àkókò inúnibí ni, bí a bá ń yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo wípé ó dájú wípé ìyípadà rere yóò dé, yóò mú wa gòkè, yóò gbé wa ga, yóò mú wa ní ìtẹ̀síwájú, yóò mú wa lọ sí ibi gíga. Mo sọ lẹ́ẹ̀kan wípé lákòókò inúnibí ni pẹ̀lú ó yẹ ká máa yọ̀ nínú Olúwa. Bí a bá ń ṣe fìtínà wa, bí a bá kọjú ìjà sí wa,
bi o ba da bi eni wepe a n soro wa gege bi ati bi a n pe gan wa nitori wepe a gbagbo ninu Jesu Christi o ye ki ayo orun ayo igbala olorun ki o wa ni igbese aye wa ise awon aposteli ese ori karun ese ogoji ati ese ogoji lekan ise awon aposteli ori karun ese ogoji ati ese ogoji lekan won si te won si te siti re nigba ti won si pe awon aposteli wole won lu won won si kilo fun won pe ki won ki o ma se soro le oruko Jesu mo won si jowo won lowo lo ki won ni won se nigba ti won ti lu won nigba ti won ti se won nise nigba ti won ti fitini won bayi ti won si ti kilo fun won ti won so fun pe iya popo ni o de ba won bi won ba tese waju lati ma wa so oruko Jesu wo se ikokan le logoji nitori na won si lo kuro ni waju ijo ajo igbimo won yo won ba nu je o won yo won o so kun o won yo won o kerora we pe ah ewo lo de ba won yi kini le ti won gba Jesu Kristi gbo o ni won yo nitori ti aka won ye si iya ije nitori oruko re nitori be o ye ki awa papa ki a ma yo ninu Oluwa bi atile ni wahala die bi atile ni inu ni bini o ye ki a ma yo ninu Oluwa awon aposteli ti an kan nipa won yi igba kan wa igba kan de ni igbesi aye won ti a ri wo pe won ti le so won sinu tubu sugbon sibe ninu ni ogonjo oru ninu tubu yi ni won be si ni yo je ki a wo ise awon aposteli ori 16 ese 25 sugbon laarin ogonjo Paul on Sila n gbadura won si n korin yin si Olorun awon ara tubu si teti si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ilekun si si ide won si tu sile o se se ki a ri enikeni ninu wa ki o ma so pe ah ohun ti ka iri o ka ri se o nse nigba ti o ba bo sinu wahala se o nse bayi se o n gbadura se o n korin se o n yo niwaju Oluwa eni ari wepe awon wonyi se bi won ti n yo niwaju Oluwa ti won so fun Olorun wepe ah Olorun adupe lowo re o je olooto o je eni giga o je eni to ju ogba awon eniyan lo o je eni to wa lati ayeraye titi de ayeraye bi won ti n yin Oluwa logo bi won ti n ko niyin si Oluwa bi won ti n yo niwaju Oluwa ninu wahala won ninu ile tubu ti won wa ni ari wepe isele nla sele logan ni ari pe gbogbo ide awon ni tubu yi awon ti o wa ninu tubu igbogbo ide won ja atu won sile awon ilekun ti a ti tipa tele na re pe won se won sile pelu agbara Olorun bi awa paapa ninu bi ni ninu wahala wa ninu iyan ninu airije bi abale konrin si Olorun bi abale gbadura ni waju Olorun bi abale ma dupe fun awon nkan ti Olorun ti se fun wa tele a ri wo pe ide wa yo ja awon wahala wa a o mu won kuro wo bi aba wa ninu ibanuje paapa o ye ki a ma konrin si Olorun o ye ki a ma gbadura si Olorun o ye ki a ma yo niwaju Oluwa ni igba gbogbo ni o ye ki a ma yo ninu Korinti keji ori kefa ese ikewa Korinti keji ori kefa ese ikewa bi eni ti o kun fun ibinu je sugbon awa n yo ni igba gbogbo eni eyi ni itara ati ilepa awon omo Olorun eni ari eyi ari iwa bi Olorun ti awon eniyan wonyi ni o ni bi eni ti o kun fun ibinu je eje pe ki se ibanuje die ni Paul aposteli ni o ni o da bi eni pe awon nkan wonyi won wa si oju kan latotun latosi lati waju lati eyin o ni bi eni ti o kun fun ibinu je o ni sugbon sibe awa n yo ni igba gbogbo nitori be o ye ki a ma yo ni waju Oluwa bi o ti le je we pe a padanu awon nkan kan ti mo ti so tele nitori pe a mu iduro onigbagbo nibi ise nitori pe a mu iduro onigbagbo ninu ebi wa nitori pe a ko gbojege fun awon eletan fun awon ti o wa ninu aye awon molebi wa ti won fe ki a koju si won ki a si ko eyin si Jesu Kristi a ko gbojege a ko peyida nitori be o sese ki a padanu awon anfani die die lati odo won sugbon sibe o ye ki a ma yo ninu Oluwa ninu Heberu orikewa ese 24 nitori
ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí, tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run. Ẹni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe, wípé nígbà tí a kó wọn lẹ́rù, wípé nígbà tí a jẹ wọ́n níyà, wípé nígbà tí a rẹ́ wọn jẹ, wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn, èyí tí wọn ìbá fi bọ́hùn, èyí tí wọn ìbá fi máa ráhùn, èyí tí wọn ìbá fi máa sọ wípé Ọlọ́run, kí ló dé kí wọ́n máa fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́, ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú Olúwa. Ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn, jẹ́ kí a wo Pétérù kìíní láti orí kẹrin, láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá. Ó ní, olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ni ó dé bá yín. Ó ṣeéṣe kí ìdánwò tí ń jóni bí iná, ìdánwò tí ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná tí ń da gbogbo nǹkan rú, ìdánwò tí ó le púpọ̀. Ó ní, olùfẹ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ má ṣe ka ìdánwò iná, ìdánwò tí ó le láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ń jóni lára láńpẹ́ bẹ́ẹ̀, ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí rí láńpẹ́ bẹ́ẹ̀. Ó ní, tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò, láti dán ìgbàgbọ́ yín wò, láti dán ìfẹ́ yín sí Ọlọ́run wò, láti dán ìjólóòtọ́ yín wò, láti dán ìfara ẹni rúbọ ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ fún Ọlọ́run, láti dán wò, láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún Ọlọ́run, má jẹ̀mú tí a ti ń bá Ọlọ́run dá, láti dán wọn wò. Ó ní, àwọn ìdán wọ̀nyí tí ó dé sáàrin wa, láti dán ìgbàgbọ́ wa wò, láti dán ìfẹ́ wa wò, láti dán ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ tí a ní, láti dán wò. Ó ní, bí ohun àjèjì tí ó dé bá yín, ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi, ẹ máa yọ̀, kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo. Ní ìparí, jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ Ọlọ́run yìí ní ìgbésí ayé wa. Bí a bá fi ayọ̀ gba ohun gbogbo, inú ni bí ni dé ni, ìyàn ló dé tàbí àríjẹ tàbí àríṣẹ́ṣe tàbí inú túbú lè tilẹ̀ fi wá sí, nítorí ìgbàgbọ́ nínú Kristi, tàbí ìbànújẹ́ ni, tàbí ó pé a ní ìkólọ ẹrù àbí dúkìá ayé yìí, tàbí a ní àwọn ìdánwò bí iná tó ń jóni, tàbí a ní àwọn ogun tó ń jà yí wa ká. Kí ni ó yẹ kí a ṣe? Bí o ti rí nínú Bélì, ó yẹ kí a máa yọ̀. Bí a bá ń yọ̀ bẹ́ẹ̀, kí ni àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀? Jẹ́ kí a wò ó àpẹẹrẹ kan ní ìgbésí ayé ọba kan nínú Bíbélì, nínú Chronicle 2:20 láti ẹsẹ̀ ìkíní. Ó sì ṣe lẹ́yìn èyí tí àwọn ọmọ Moabu àti àwọn ọmọ Ammoni àti nínú àwọn ọmọ Edomu pẹ̀lú wọn gbé ogun tọ Jehoshaphati wá, ẹsẹ̀ ìkẹta, Jehoshaphati sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa, ó sì kéde ààwẹ̀ já gbogbo Juda wo, ẹsẹ̀ ìkọkànlélógún, ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó bi wọ́n pé kí ló yẹ ká ṣe, nítorí wàhálà ti délẹ̀, ogun ti dé, kí ló yẹ ká ṣe? Kí ni àmọ̀ràn tí wọ́n fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọba? Kí ni ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé kí ogun yìí kí ó lè parí? Nítorí àwọn ènìyàn wọ̀nyí, bí wọ́n bá jẹ́ kí ogun yìí kí ó máa tẹ̀síwájú, ó dájú wípé ohun tí ó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ogun ni pé wàhálà ìyàn àìríjẹ yóò dé. Inú níbí ni yóò sì dé. Bí àwọn wọ̀nyí bá ṣẹ́gun wọn, wọ́n máa fìtí wọn na wọn, wọ́n máa ṣe wọ́n ní wàhálà, ó ṣeéṣe kí wọ́n kó àwọn mìíràn nínú àwọn jagunjagun wọn, kí wọ́n kó wọn lọ sí ilé àjèjì, kí wọ́n sọ wọ́n di ẹrú. Ìbànújẹ́ púpọ̀ ni ó sì máa ń tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀, nítorí pé a ó ya ẹbí nípa, a ó mú bàbá kúrò, yóò kó ìyá àti àwọn ọmọ láì sí olùpèsè àti olùtọ́jú fún wọn. Ó ṣeéṣe kí a rí wípé a ó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá, ọ̀pọ̀lọpọ̀ ilé, ọ̀pọ̀lọpọ̀ ohun ìní wọn jẹ́ nítorí ogun yìí. Ó ṣeéṣe kí ó mú ìdánwò ńlá bá wọn. Ogun yìí ó jẹ́ ohun tí ó bà wọ́n lẹ́rù. Ṣùgbọ́n nígbà tí Jehoshaphati tí ó rí ogun ńláńlá tí ó dé bá wọn yìí, àwọn ọba kẹfẹ̀rí tí wọ́n parapọ̀ tí wọ́n ń fẹ́ láti ṣẹ́gun wọn, ó gbìmọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ wípé kí ni kí ó yẹ kí a ṣe. Kí ni ìmọ̀ràn tí wọ́n fún? Wẹ́sẹ̀ 21:1-3,
ó sì bá wọn àwọn ènìyàn náà gbèrò, ó sì yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wí pé ẹ̀yin Olúwa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, àwọn wọ̀nyí yọ̀ níwájú Olúwa. Wọn kò tí ì ṣẹ́gun ṣùgbọ́n wọ́n ń yọ̀, wọn kò tí ì rí ìparí ogun yìí ṣùgbọ́n wọ́n ń yọ̀, àwọn ọ̀tá wọn sì ń lépa wọn ṣùgbọ́n wọ́n ń yọ̀. Ǹjẹ́ ẹ̀wọ̀n ń ṣe bẹ́ẹ̀? Nígbà tí àwọn ọ̀tá wà nítòsí, nígbà tí ó dàbí ẹni wípé wàhálà wà fún jẹ́ ń yọ̀ nínú Olúwa, wọ ẹsẹ̀ kejìlélógún, nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin, tí wọ́n sì ń yin Olúwa, Olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Amoni àti Moabu àti àwọn ará òkè Seiri tí ó wá sí Juda, ó sì kọlù wọ́n. Báyìí ni a rí pé ìṣẹ́gun dé. Ìṣẹ́gun lè dé fún àwa náà bí a bá ń yọ̀ nínú Olúwa, bí a bá ń kígbe sí Olúwa, bí a bá ń kọrin ní iwájú Olúwa. Ó yẹ kí a dìde dúró, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé àwa ń yọ̀ níwájú rẹ̀, ó yẹ kí a kọrin níwájú Olúwa, ó yẹ kí a rìn níwájú Olúwa, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ti di ti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, nínú wàhálà, nínú ìyàn, nínú ìpọ́njú, nínú níbini, nínú ohunkóhun tí ó lè dé bá nínú ayé yìí, wípé a ó máa yọ̀ níwájú Olúwa, gbé ohùn rẹ̀ sókè kí o yọ̀ níwájú Olúwa. Àwọn wọ̀nyí nígbà tí wọ́n rí ogun, nígbà tí wọ́n rí wàhálà, kì í ṣe pé wọ́n béèrè pé Ọlọ́run ṣe ti bí fún mi, Ọlọ́run ṣe tàn fún mi. Níbi tí wọ́n ti ń yọ̀, níbi tí wọ́n ti ń kọrin, níbi tí wọ́n ti ń yọ ayọ̀ inú dídùn sí Olúwa, níbẹ̀ ni a rí wípé ìṣẹ́gun jẹ́ tiwọn. Nítorí bẹ́ẹ̀, kíkọ Olúwa sọ fún Olúwa kí o yọ̀ níwájú Olúwa wípé bí àwọn wàhálà wọ̀nyí tilẹ̀ wà, síbẹ̀síbẹ̀ èmi ó yọ̀ níwájú Olúwa Ọlọ́run ìgbàlà mi.

Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹjẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tẹ ń bá wa wí, tẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A béèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì.

mọ́ àti jẹ́ olóòótọ́ títí dé òpin, ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa. Àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀, tí a ti ń dániyàn nípa rẹ̀, tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run, ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára, kí a pàdánù ohun tí à ń retí. Èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́, kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí, kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn, kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Bí a ti mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí, bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ, ó mọ̀ wípé nípa oore ọ̀fẹ́ lè a fi gbà wálà nígbà tí a gba Ọlọ́run gbọ́. Èyí ni a sọ fún wa nínú Éfésù orí kejì ẹsẹ̀ kẹjọ. Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹjọ. Nítorí oore ọ̀fẹ́ lè a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kìí ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Ẹsẹ̀ ìkẹsàn-án kìí ṣe nípa iṣẹ́, kí ẹnikẹ́ni má ba ṣògo, nítorí àwa níṣe níṣe ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, ó ń sọ fún wa nípa oore ọ̀fẹ́. Gẹ́gẹ́ bí èdè yìí kò ní ìtumọ̀ ìkọ̀kọ̀, ó ń sọ fún wa nípa oore àtọ̀runwá tí a kò rà, oore àtọ̀runwá tí a kò ṣiṣẹ́ fún, oore àtọ̀runwá tí a kò lẹ́tọ̀ọ́ sí. Ó ń sọ nípa oore tí ó jẹ́ ọ̀fẹ́ tí a fi ta wá lọ́rẹ láti ọ̀dọ̀ Ọlọ́run. Nípa èyí ni a fi ní ìgbàlà. Bí a bá ń sọ nípa ìgbàlà, àwọn ẹlòmíràn wọ́n máa ní àríwísí. Tí a bá ń sọ nípa ìgbàlà tí Jésù tí ó fún wa, kò yé wọn wípé ìgbàlà tí a ń sọ kìí ṣe nípa bíbọ́ nínú ewu, tàbí bíbọ́ lọ́wọ́ àjàkálẹ̀ àrùn, tàbí níní ìmúláradá. Wípé ìgbàlà tí a ń sọ ó jẹ́ ohun ti ẹ̀mí. Ìgbàlà yìí ó túmọ̀ sí wípé a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ó túmọ̀ sí wípé a kọ orúkọ wa nínú ìwé ìyè Lọ́run. Ó túmọ̀ sí wípé àwa tí a ti jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa ẹ̀ṣẹ̀, wípé a ti bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, a ti di ọmọ Ọlọ́run nípa ìdáríjì, ìdáǹdè àti ìgbàlà tí Ọlọ́run fún wa. Ó yẹ kí ó yé wa wípé dídùn ìfẹ́ Ọlọ́run ni láti jẹ́ kí gbogbo ayé pátápátá pé kí wọn kí ó ní ìgbàlà. Bí o bá wo Timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta, Timothy kínní orí kejì láti ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkẹfà. Nítorí èyí dára, ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà, kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́. Nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn, òun pàápàá ènìyàn àní Kristi Jésù, ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn. Ẹ̀rí lí àkókò rẹ̀. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrin, ó wí pé ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà. Bí ó sì ti ń sọ nípa ìgbàlà yìí, ni ó wá ń ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí a ń pè ní ìgbàlà. Wípé kìí ṣe wípé a bọ́ lọ́wọ́ ewu, a bọ́ lọ́wọ́ jàm̀bá, a bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá. Ó sọ ní ẹsẹ̀ kẹrin yìí kan náà wípé ìgbàlà tí a ń sọ yìí ni wípé

béèrè lọ́wọ́ rẹ̀ bí kò ṣe láti máa bẹ̀rù rẹ̀ fiyè sí nǹkan àkọ́kọ́ nìyí wípé kí o máa bẹ̀rù olúwa ọlọ́run rẹ̀ ìkejì láti máa rìn lé ọ̀nà rẹ̀ gbogbo kí a tó sọ wípé a ń sin ọlọ́run ohun àkọ́kọ́ kí a máa bẹ̀rù rẹ̀ ìkejì kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo gbogbo ìlànà tí ó là sílẹ̀ kí a rìn nínú rẹ̀ ó ní láti máa fẹ́ ohun tí ọlọ́run bá fẹ́ kí a fẹ́ ohun tí ọlọ́run bá kọ̀ kí a kọ́ ó tún wá ń sọ fún wa wípé àti láti máa sin olúwa ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo orí ohun mẹ́ta tó ṣáájú kí a tó sọ wípé a ń sin ọlọ́run tàbí a ń ṣe iṣẹ́ ìsìn sí ọlọ́run ó ní lákọ̀ọ́kọ́ kí a bẹ̀rù rẹ̀ lẹ́ẹ̀kejì kí a rìn nínú gbogbo ọ̀nà rẹ̀ ìkẹta kí a fẹ́ ó ní lẹ́yìn náà ni a ó máa sìn pẹ̀lú gbogbo ọkàn àti pẹ̀lú gbogbo àyà wa ní ẹsẹ̀ ogún kí ìwọ kí ó máa bẹ̀rù olúwa ọlọ́run rẹ ó ní kí ìwọ kí ó máa sìn ó rán wa létí wípé ní sísin olúwa ó lọ papọ̀ pẹ̀lú kí a máa bẹ̀rù olúwa àti kí a máa sìn ó ní kí ìwọ kí ó faramọ́ má ṣe faramọ́ òrìṣà má ṣe faramọ́ ayé má ṣe faramọ́ àwọn nǹkan tó wà nínú ayé ó ní kí a máa bẹ̀rù rẹ̀ kí a máa sìn kí a máa faramọ́ nínú Joshua orí kejìlélógún ẹsẹ̀ ìkarùn-ún kìkì kí ẹ kíyè sára gidigidi láti pa àṣẹ àti òfin mọ́ tí Mose ìránṣẹ́ olúwa fi fún yín láti fẹ́ olúwa ọlọ́run yín àti láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀ àti láti máa pa àṣẹ rẹ̀ mọ́ àti láti máa faramọ́ àti láti sìn ín ṣé orí ohun tí bíbélì ń sọ ju abẹ́rẹ́ níkò kí ó tó sọ fún wa wípé kí a máa sìn ín ó ní lákọ̀ọ́kọ́ kí a pa àṣẹ rẹ̀ mọ́ kí a pa òfin rẹ̀ mọ́ ó tún sọ fún wa wípé kí a fẹ́ kí a máa yìn kí a máa rìn ní ọ̀nà rẹ̀ gbogbo àti kí a tún máa pa àwọn àṣẹ rẹ̀ mọ́ kí a faramọ́ ó ní lẹ́yìn náà kí a máa sìn ín pẹ̀lú àyà yín gbogbo àti pẹ̀lú ọkàn yín gbogbo nítorí náà ẹnì kọ̀ọ̀kan wa tí a ti wá síhìn tí a ń gbaradì tí a ń múra sílẹ̀ tí a ń sọ wípé a ó sin olúwa ó yẹ kí ó yé wa wípé rírìn nínú ọ̀nà olúwa ṣíṣe ìgbọràn sí ọ̀rọ̀ ọlọ́run àti níní ìgbàgbọ́ ìgbọràn wípé àwọn nǹkan wọ̀nyí ló máa ń jẹ́ kí iṣẹ́ ìsìn wa kí ó jẹ́ ojúlówó àti ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run kí wá ni èrèdí tí a ní láti rìn tí a ní láti ṣe tí a ní láti hùwà gẹ́gẹ́ bí a ti ń sọ nínú bíbélì gẹ́gẹ́ bí a ti kà á èrèdí èyí ni wípé ẹni tí ó bá jẹ́ ọmọ ọlọ́run ẹni tí ó bá ti ní ìgbàlà tòótọ́ kìí ṣe ti ara rẹ̀ mọ́ ó jẹ́ ti ọlọ́run nínú Kọ́rìntì kìíní orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín tí ẹ̀yin ti gbà lọ́wọ́ ọlọ́run ẹ̀yin kìí sì ṣe ti ara yín bí a bá ti di ẹni ìgbàlà bí orúkọ wa bá wà nínú ìwé ìyè lọ́run bí a bá ní ẹ̀mí ọlọ́run tí ó ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a ti di ọmọ ọlọ́run ó ń sọ fún wa wípé a kìí ṣe ti ara wa nítorí a ti rà yín ní iye kan nítorí náà ẹ̀yin ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí í ṣe ti ọlọ́run ó yẹ kí a mọ èdè ẹnu ẹni tí ó jẹ́ onígbàgbọ́ àti ìránṣẹ́ ọlọ́run nínú Samuẹ́lì kejì orí kẹẹ̀ẹ́dógún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹrìnlá àti ẹsẹ̀ ìkẹẹ̀dógún ohun tí a ń kà níhìn ó jẹ́ àpẹẹrẹ fún wa bí ẹnì kọ̀ọ̀kan ó jẹ́ àpẹẹrẹ ohun tí ó yẹ kí a máa sọ fún Jésù Kristì olúwa àti olùgbàlà wa ní ìgbà gbogbo ó sì jẹ́ àpẹẹrẹ

0: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kìí kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa pé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pè yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Bí a ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbọ́ àdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí, Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí, ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ, tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí tí ìwọ pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàm̀bá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó máa ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin. o so wi pe gbogbo wa si re bi ewe aisedede wa si mo wa kuro bi afefe eyi ni an so fun amo israeli we pe nitori ese ti o joba ninu okan won ati nitori awon aisedede ti o wa ni igbese aye won wi pe o soro fun won lati gbadura si olorun ati wi pe aisan aile gbadura yi ni o mu ki awon nkan popo ti o ndojuti ni ki o wa ni igbese aye won sugbon a pe won nija a si so fun won wi pe o ye ki won ki o le ru ara won soke o ye ki won ki o le pe roko olowa o ye ki won ki o le gbadura eyi ni amu asodo wa loni we pe awa paapa ani lati je eni tin gbadura sugbon bi ese ba wa ni igbese aye wa ese won yi ki o fun ani anfani tabi aye tabi igboya okan lati le gbadura si olorun awon ese won yi ki o fun wa laye lati ru ara wa soke lati le kepe oroko olowa ki olowa ki o ba le gbo adura wa nitori be ohun akoko ni igbese aye wa ni wipe ki a je wa awon ese won yi ki a kan won sile ki a ba le ni igboya lati wa si ite anu olorun ninu orin dafidi ori kerinle ni adota ori kerinle ni adorin ese ikeji dinlogun oni bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi bi emi ba gba ese le aya mi olowa ki yo gbohun mi opolopo idanwo ni o ma nba awa omo eniyan awon idanwo wonyi ni o si ma nje ki opolopo ki o lo sinu ese nigbati a ba lo sinu ese o ma mu eri okan ti o ni idalebi wa si okan wa bi idalebi won yi ba si ti wa si okan wa yo soro fun ajojo lati gbadura si olowa nitori wo pe okan ti o ni idalebi okan ti o nberu ni waju olorun okan ti o mo ebi re we pe o nje elese eleri alaiso to ni waju olorun ko le ni igboya lati gbadura si olorun ni akoko kan na eyi ni olorin dafidi fi so fun awe pe bi awa ba gba ese le aya wa bi awa ba mo we pe ani aise dede a si mo awon nkan won yi yo je idena tabi idabo laarin awa ati olorun eyi ni o fi je we pe ohun akoko ti ani lati se ni ki a ko ese sile nitori bi a ko ba ko awon ese won yi sile won yo je idena ati ohun iyapa laarin awa ati olorun wo iwe woli Isaiah ti an ka tele tele lati ori ikokandinlogota iwe woli Isaiah ori ikokandinlogota lati ese ikini kiyesi owo olowa kokuru lati gbani beni eti re ko wuwo ti ki o fi gbo sugbon aisedede yin le o yan yin kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma dese sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yekeyeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won iba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma nfi irewese ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun oyinbo ti won fi n ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to ntese waji ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o nso nipa iwa ika bi abani iwa ika e je wi pe ese wa ni igbesi aye wa yala a nse ka si omo ti o ba wa gbenu ile abi aya ti o ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a nse ka si o je ese o se se ki o je oju kokoro we pe onko ti ani ko te wa lorun awon won yi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon tin seyun tabi bi awon ti o nlo ogo loro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro ni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroshe ohun buburu asa egboran si obi asa egboran si oro olorun pelu alainiye ninu odale alaini fe agidi alailanu awon kan oyin ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fi nso fun wa ni ori kokan din ni ogota ti atika lati ese ikini wo pe o ye ki o da wa loju wo pe agbara olorun ki baati o ye ki o da wa loju wo pe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wo pe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wo pe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wi pe a ko da won adura wa ohun ti o sele ni wi pe aise dede wa awon ese wa aini gbala wa oni o nfa awon idina won yi wa si igbesi aye wa sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a nso fun omo israeli wi pe won ko ni igbona okan lati pe oroko olowa nitori wipe won je ohun aimo awon ododo ti won gbekele bi ke a ma fi owo fun alagbe bi ke a ma lo si ilesin bi ke a ma rubo si olorun bi ke a ma suturari bi ke a ma se ohun kan tabi omiran a nso fun wipe awon kan yin dabi akisa elegbin awon kan won yin ni o je nkan ti awon elese ma nsogo ninu re won ma nso fun wipe awon je ni mimo awon je ni tito ni waju olowa ati wipe awon mo bi won se ma nfun awon alagbe lowo awon si mo bi won se ma nse ise esin a nso fun aye pe gbogbo awon kan won yi ti agbekele won je akisa elegbin ni waju olorun ati wipe o mu ki are danu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi afefe oni ni ese ikeje ori kerin le ni ogota ko si eni ti o npe oruko olowa ko si eni ti o npe oruko olowa amo israeli ti answer ni pare ti woli aisa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wipe ati fi oruko olowa fun ati fi ileri olorun fun won si ti mo olorun abrahamu ti isaki ati ti jacobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orile ede ti o yi won ka eyi ni asayan so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awon na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli le awan ke pe nisinsiyi lati gbo adura wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje onigbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa josepu
1: inu ni bi ni ati wahala popo ni o wa ni igbese aye re kini o da okunrin na sele kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oroko olowa bi abaka nipa eniyan bi danieli tabi nipa bi dafidi o ti o se won ni wo pe won ke pe oroko olowa bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o da bi eni wo pe won ke sejari ni ti igbagbo won ke sejari nipa ti ebi won won ke sejari nipa awon ohun idawole won ohun ti o se won ni we pe won ke pe oroko olowa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israel ni we pe ko si eni ti o ke pe oroko re ti oru ara re soke lati di omo ti oru ara re soke lati di omo e je we pe ilowo owo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ni bi ni ti won doju ko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o doju ko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju we pe bi oko ba ru ara re soke bi oko ba ke pe oroko olowa bi oko ba di iliri olorun mo bawo ni o sese fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ike dogun ati ikerin dilogun ni Jesu Kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea we pe o mo ise won ati we pe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni we pe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ike dogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wi pe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowo owo Jesus tin so fun awon ijo ye wi pe ariwisi ti a ni wisi won ni wi pe won ko gbona bẹẹni wọn kò tutu ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹẹni o kò tutu èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èmi ó pọ jáde kúrò lí ẹnu mi èyí jẹ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn a ó ṣí kúrò èyí jẹ wípé a ó yà wọn nípa sí ọlọrun èyí jẹ wípé a ó ta wọn nù èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù bí a bá pọ̀ wọ́n jáde kúrò ní ẹnu olówa kúrò lẹ́nu olùgbàlà wípé wọn kì í ṣe ti ọlọ́run mọ́ o jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ èyí yóò mú kí ọlọ́run kí ó ta ọ́ nù kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun nítorí wípé ó ní bí o bá wà ní ìlọ́wọ́wọ́ síbẹ̀ wípé a ó ta ọ̀nà a ó pọ̀ jáde kúrò lẹ́nu olùgbàlà nínú Jákọ́bù orí kẹrin Jákọ́bù orí kẹrin ẹsẹ ìkejì ẹ̀yìn ń fẹ́ ẹ kò sì ní bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì a lè sọ yìí nípa wọn wípé ẹ̀yìn ń fẹ́ ẹ̀yìn kò sì ní bí a bá rí ẹni tí ó ní ìwà tútù bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì bí a bá rí ẹni tí ó ní ìwà bí ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́ rántí wọn pé kò lè ṣeéṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsì tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láì jẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ láì jẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ láì jẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà láì jẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́ ó ṣeéṣe kí a rí ẹni tí ó ní ìwà rere ẹni tí ó ní ìwà tútù ẹni tí ó ti di àtúnbí eni ti a si ri pe nipa atun bi yi ohun rere gbogbo ni o nwa si igbesi aye re ki o si ma fe ki iru nkan won yi ki o sele si o Jacob n we pe eyi nfe e ko si ni o se se ki ori eni ti o je wi pe ori olorun ati ibukun latoke wa o nsan yanturu ni igbesi aye re o se se ki ori eni ti o je wi pe boya o ti se igbeyawo o nbimo le omo tabi o se se ki o wa le enu ise o ni igbega kan igbega tabi o se se ki o je wi pe gbogbo awon ota patapata ni won ti wa teriba fun o se se ki o je wi pe ibi ti o ti ni isoro tele tele tabi aisan tele tele awon nkan won yi ti pora ni igbesi aye re iwo si nfe ru nkan be o wi pe eyin nfe e ko si ni e ko ni nitori wi pe e ko se nkan ti awon won yi se nipa wi pe won je wo ise won won ko sile won pe oruko olowa won fe ki olowa ki o dariji won bayi ni ibukun ati ore ati anu olorun se de igbesi aye won eyin nfe e ko si ni o se se boya o ti ni igbala sugbon bi a ba nso nipa iso di mimo bi a ba nso nipa pe ki a fa gbongbo ese ti o wa ni igbesi aye eda ki a fa tu kuro ni okan re awon nkan won yi je ajeji si o bi a ba nso nipa iwa bi ti olorun bi a ba nso nipa iwa ifarajo Jesu Kristi ninu ero ninu okan ninu irin ninu gbogbo ti a nse ki awon nkan won yi je ajeji si o bi o ba si ri awon elomiran ti won ti ni iso di mimo bi o ba ri ore ofe olorun ni igbesi aye won bi o ba ri iwa mimo iwa tutu ti o wa ni igbesi aye won bi o ba ri iwa ti kora ni ni ijanu ni igbesi aye won iwo nfe nkan won yi eyin nfe e ko si ni nitori kini nitori wipe o ko ru ara re soke nitori wipe o ko di ileri olorun mo nitori pe o kan gban ara re kuro ninu awon ohun ti o de omole o sese wipe ori eni ti ejo wa sinu ile isin yi ni akoko kan na nisisin yi won ti ni igbala nisisin yi won ti ni isori imo nisisin agbara olorun agbara emi olorun o ti joba ni igbesi aye won kini won se ki agbara olorun ki o to wa si igbesi aye won ohun ti jesu so fun wa ni won se wipe ki won ki o duro ni jerusalemu titi a o fi fi agbara emi olorun kan eyin ni won se won duro won fara won robo won je ki gbogbo igbesi aye won ki o di ifihan ni waju oluwa won si so fun olorun wepe bi o ba fun ni agbara emi mo yi won o ma gbadura won ma sise fun olorun won ma se gege bi oro olorun ati fi agbara emi olorun kan won nisisin bi won ba gbadura won a soro bi oba bi won ba gbadura won a soro pelu ase bi won ba gbadura won a le di ileri olorun mu o si nfe nkan wonyi ni igbesi aye tire pelu ni eyin nfe e ko si ni o se se ki ori awon elomiran ti won ti ni aisan tele tele bi won ti wa sinu ijo be ni ati mu awon awon aisan wonyi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo si bi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wuwo won ko le se ohunkohun awon ti won ma mi hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma fe nkan wonyi ni okan re wi pe ajo wa ninu ijo ajo n gbadura

pẹ̀lú àwọn wọ̀nyí ṣùgbọ́n tí kò sí nínú ayé àwọn kan nínú wa. Ìdí rẹ̀ ni wípé a kò ru ara wa sókè. Ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń ṣe ìlọ́wọ́wọ́. Ìdí rẹ̀ ni wípé a jẹ́ ẹni tí ń rẹ̀wẹ̀sì. Ó ní ẹ̀yìn ń fẹ́, ẹ kò sì ní wo àwọn nǹkan tí o ti ń fẹ́ nínú ọkàn rẹ. Wo àwọn nǹkan tí o ti ń sọ fún Ọlọ́run, ṣùgbọ́n tí o kò sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ó ń gbàdúrà jágara, ọkàn tí ó ń gbàdúrà àgbáyọrí. Àwọn nǹkan wọ̀nyí tí o ń fẹ́ wọ̀nyí bí wọ́n bá máa jẹ́ tirẹ, o ní láti rú ara rẹ sókè. Ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní, ẹ̀yin ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ó ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá ń fẹ́ ìgbàlà Ọlọ́run, bí a bá ń fẹ́ ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, bí a bá ń fẹ́ láti gòkè àgbà nínú àwọn ìdáwọ́lé wa, kìí ṣe nípa owó jíjẹ, kìí ṣe nípa ìlara ṣíṣe. Ó ní ẹ̀yin ń ṣe ìlara, síbẹ̀síbẹ̀ pẹ̀lú owó àti ìlara wọ̀nyí ẹ kò sì lè ní. Ẹ̀yin ń jà, èyí jẹ́ wípé ẹ ń jiyàn, èyí jẹ́ wípé a ń fojú tẹ́ḿbẹ́lú àwọn tí ó lè ní nǹkan wọ̀nyí, èyí jẹ́ wípé a ń wo àwọn èèyàn tí ó ti ní nǹkan wọ̀nyí, èyí tí a bá fi lọ sí orí eku wa kí a gbàdúrà kí àwọn nǹkan wọ̀nyí kí ó lè jẹ́ tiwa. Ìjà tàbí ìlara tàbí àran kan ni a fi ń gbéko àwọn ẹlòmíràn lójú, ẹ̀yin sì ń jagun, ẹ kò ní nítorí ẹ̀yin kò béèrè, ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá rí àwọn ẹlòmíràn nínú ìjọ, bí a bá ti ń parí ìwàásù, bẹ́ẹ̀ ni wọ́n ń sá jáde, wọ́n ń lọ sí etí ọkọ̀ láti lè lọ mú mọ́tò. Nǹkan wọ̀nyí kì yóò jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lè ní oore ọ̀fẹ́ Ọlọ́run àti àwọn ìlérí Ọlọ́run tí wọ́n fẹ́ ní ìgbésí ayé wọn. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Bí a bá fẹ́ ní ìgbàlà, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìsọ̀rí mọ́, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa, a ní láti béèrè. Bí a bá fẹ́ ní ìwòsàn kúrò nínú àwọn àìsàn tí ó wà ní àgọ́ ara wa, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé ẹ̀mí òkùnkùn ni ó ń rìn wá mọ́lẹ̀, tí a sì ń fẹ́ ní ìdáǹdè, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé àrùn kò gbóògùn ló wà ní ìgbésí ayé wa, tí a sì ń fẹ́ ìtúsílẹ̀ àti ìmúniláradá, a ní láti béèrè. Bí ó bá jẹ́ wípé a ní wàhálà nínú ilé, nínú ẹbí, pẹ̀lú àwọn ọmọ tàbí pẹ̀lú ọkọ tàbí pẹ̀lú aya, tí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó pẹ́ ẹ̀rọ sí ìgbésí ayé wa àti sí ìdílé wa, a ní láti béèrè. A ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà, a ní láti jẹ́ ẹni tí ń ru ara wa sókè. Ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè. Ó yẹ kí a mọ̀ wípé àdúrà ṣe pàtàkì. Bí a bá fẹ́ ní oore ọ̀fẹ́ Ọlọ́run, bí a bá fẹ́ ní ìmúṣẹ ìlérí Ọlọ́run, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Wo Matthew orí 24, Matthew orí 24 láti ẹsẹ̀ 40. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Èyí ni a ń sọ nípa ti Jésù Kristì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ti sọ fún wọn ní ìṣáájú wípé òun fẹ́ kí wọn kí ó lè gbàdúrà pẹ̀lú òun. Ó mú Jọ̀hánù, Jákọ́bù àti Pétérù. Ó sọ wípé wọ́n ní láti gbàdúrà pẹ̀lú òun. Òun sì lọ síwájú. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa wípé kí a lè fún òun ní agbára láti lè dojúkọ àwọn nǹkan tí ó yẹ kí òun dojúkọ, àti láti lè ru ẹ̀ṣẹ̀ wa, àti láti lè lọ sí orí igi àgbélébùú kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa. Èyí jẹ́ àkókò tí ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristì. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo ẹ̀dá, fún gbogbo àgbáyé, nítorí wípé gbogbo ẹbọ tí a ń rú nínú májẹ̀mú láéláé, ìwọ̀nyí ni ìbájẹ́ àbáyọrísí rẹ̀ tàbí ìmúṣẹ àwọn nǹkan wọ̀nyí. Nígbà tí Jésù Kristì ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó fi ara rẹ̀ rú ẹbọ fún gbogbo àgbáyé pátápátá, ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí, èyí tí wọn ìbá fi dìde, èyí tí wọn ìbá fi kúnlẹ̀, èyí tí wọn ìbá fi gbé ohùn wọn sókè láti gbàdúrà pẹ̀lú Jésù Kristì, wọn kò lè gbàdúrà. Ó sì tọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá wípé ó sì bá wọn, wọ́n sùn. Ìgbà tí ó yẹ kí wọn kí ó gbàdúrà, wọ́n sùn. Àbájọ tí ìrẹ̀wẹ̀sì tí ó fi jọba nínú ọkàn wọn, àbájọ tí àìlágbára tí ó fi wà ní ìgbésí ayé wọn, àbájọ tí àṣetì àṣeèrí tí ó fi wà ní ìgbésí ayé wọn, àbájọ tí ìbẹ̀rù tí ó fi kún ọkàn wọn, àbájọ tí wọn kò lè ní agbára. Nígbà tí àwọn ọmọ kéékèèké tí wọ́n á bèrè wípé o jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ

àbájọ tí wọ́n fi sẹ́ Jésù. Ó wí pé ó sì tọ àwọn ọmọ ìhín rẹ̀ wá, ó bá wọn, wọ́n sùn. Bí a bá yẹ ìgbésí ayé rẹ̀ wò dáradára, bí a bá wo kí ni ìdí tí ó dàbí ẹni wípé àìsàn fi jọba tí o kò lè ṣẹ́gun, tí ó dàbí ẹni wípé àwọn ọ̀tá wọ́n ń jọba, tí ó dàbí ẹni pé nígbà gbogbo ni àwọn ọ̀tá máa ń gbẹyẹ lọ́wọ́ rẹ, tí ó dàbí ẹni wípé nígbà gbogbo ni wọ́n máa ń já ọtílẹ̀, wọ́n máa ń fi ẹ̀yìn rẹ balẹ̀. Èyí ni wípé o jẹ́ ẹni tí kìí gbàdúrà, o jẹ́ ẹni tí kò lè rú ara rẹ sókè. Ó tọ̀ wọ́n wá, ó sì bá wọn, wọ́n ń sùn. Ó sì wé fún Pétérò pé kí n la, ẹ̀yin kò ha lè bá mi ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ aláìsàn, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìgbàlà, ìwọ kò ha lè ṣọ́nà ní wákàtí kan? O jẹ́ ẹni tí kò tí ì ní ìsọ̀dí mímọ́ àti ìwà bí Ọlọ́run nínú ọkàn rẹ? Ìwọ kò ha lè ṣọ́nà àti gbàdúrà ní wákàtí kan? Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ di alágbára, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ kí orí ọ̀fẹ́ Ọlọ́run kí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá fẹ́ jẹ́ akọni nínú ìgbàgbọ́ tí o sì fẹ́ di aṣẹ́gun, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí ìdánwò ti ń wá látọwọ́ èṣù, láti inú ayé, láti inú ara, bí o bá fẹ́ jẹ́ aṣẹ́gun, bí o bá fẹ́ jẹ́ ẹni tí ń borí, ẹni tí ó ní ìwà mímọ́ àti ìwà òdodo ní ìgbésí ayé rẹ̀, ohun kan ni àìgbọdọ̀ má ṣe. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí wàhálà bá wà nínú ẹbí, tí o sì ń fẹ́ àlàáfíà nínú ẹbí, ohun kan ni àìgbọdọ̀ má ṣe. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí ó bá dàbí ẹni wípé o jẹ́ aláìsàn, a máa ń fè ní kú fọláyè, lónìí adìde lọ́la, a tún wà ní orí ibùsùn àìsàn. Síbẹ̀síbẹ̀, bí o bá fẹ́ jẹ́ ẹni tí ara rẹ̀ dá ṣáṣá, ó ní kí a máa ṣọ́nà kí a sì máa gbàdúrà. Bí o bá jẹ́ wípé àwọn ayé ni wọ́n ná àgbà ná fún ọ, tí owó kì í dúró lọ́wọ́ rẹ, tí o sì ń fẹ́ òun fẹ́ ní ìyípadà rere, ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà. Bí o bá jẹ́ wípé o yàgàn, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó dá ọ sílẹ̀, o ń fẹ́ kí Ọlọ́run kí ó bojú wọ̀ ọ́, kí ó sì sọ ọ́ di ọlọ́mọ, ó ní kí ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà, kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò. Ìdánwò tàbí ìdẹ̀wò púpọ̀ ni ó wà nínú ayé, nítorí pé ayé òkùnkùn ni ayé tí a ń gbé, ayé tí èṣù ń jọba ni ayé tí a wà, ayé tí àwọn ẹmẹ̀wà àti àwọn ọmọ èṣù tí wọ́n ń jọba ni ayé tí a wà, ayé tí ìrẹ́nijẹ tí ó pọ̀ sí ni ayé tí a wà, ayé tí àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n pọ̀ sí ni ayé tí a wà, ayé tí ó ní wàhálà púpọ̀ àti ìpọ́njú ni ayé tí a wà. Bí a kò bá fẹ́ bọ́ sínú ìdánwò tàbí sínú ìdẹ̀wò, a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ó wí pé ó ní kí a máa ṣọ́nà kí a sì máa gbàdúrà, kí ẹ̀yin kí ó má bàa bọ́ sínú ìdẹ̀wò. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ ìgbàlà, ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ ìsọ̀dí mímọ́ àti ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n ṣé o mọ̀ ó ṣàìlera fún ara? Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ agbára Ọlọ́run, agbára láti gbàdúrà, agbára láti borí èṣù, agbára láti lè kọjú ìjà sí àwọn ọmọ igun rẹ̀. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣàìlera fún ara. Lóòótọ́ lè ẹ̀mí ń fẹ́, ẹ̀mí ń fẹ́ ìwòsàn, ẹ̀mí ń fẹ́ kí a ṣe àṣeyè àti àṣeyege ní ìgbésí ayé wa, àṣeyege ní ìgbésí ayé wa. Ẹ̀mí ń fẹ́ nítòótọ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Bí a bá sì ń fẹ́ kí Ọlọ́run kí ó bójú wa àti kí àwọn ìlérí rẹ̀ kí ó ṣe sí wa lára, ohun tí a ń sọ ni wípé a ní láti ru ara wa sókè. Wo bí Aísáà ti sọ fún wa, Aísáà orí kejì lé ní àádọ́ta, láti ẹsẹ̀ ìkíní, jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, ó ń sọ fún àwa tí a rẹ̀wẹ̀sì, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a wà lábẹ́ agbára òkùnkùn, tí agbára òkùnkùn rìn ọmọlẹ̀, ó ní kí a jí dìde. Ó ń sọ fún àwa tí a ní ìlọ́wọ́ọ́wọ́, ó ní kí a jí dìde. Jí gbé agbára rẹ wọ̀, ìwọ Sioni, gbé aṣọ ògo rẹ wọ̀, ìwọ Jerusalemu, ìlú mímọ́. Nítorí láti ìgbà yìí lọ, àìkọlà ohun aláìmọ́, aláìkọlà ohun aláìmọ́ kì yóò wọ inú rẹ mọ́. Ohun tí a ń sọ ni wípé bí a bá lè jí dìde kúrò nínú oorun wa, bí a bá lè ru ara wa sókè, bí a bá lè képe orúkọ Olúwa, wípé láti ìsinsìnyí lọ, láti ìgbà yìí lọ, àwọn nǹkan tí ó ti jẹ́ ìṣòro ní ìgbésí ayé wa,
a ko ni re won mo ni oruko Jesu. Awon nkan ti o tin rin wa mole a ko ni gburo won mo ni oruko Jesu. Awon nkan ti o tin je gaba lori wa a ko ni gburo won mo ni oruko Jesu. Bi a ba le jidide iji ododo, bi a ba le kepe oruko Oluwa, bi a ba le ru ara wa soke wo ese ikeji, gbon ekurukuro le ara re, gbon ekurukuro le ara re. Dide joko iwo Jerusalemu tu ota kuro, tu oja kuro, li orun re iwo onde omobirin Sioni. A on ti an so ni wo pe awon Israeli won yi won dabi omiran ti o je wo pe won di obole, won ko wa alai lagbara nibi ti omiran yi ti o ti dobole. Be ni awon ti ko to, awon ti ko lagbara to ni won gori re, ni won de pelu oja tabi pelu okun. O da bi eni wepe ansegun won, sugbon Isaiah so fun wipe ki won ki o jidide, ki won ki o ru ara won soke, ki won ki o kepe oruko Oluwa, ki a ba le mu awon ohun ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle, ki a le mu nkan won yi kuro. O ni ki won gbon ekuru kuro le ara won, ki won ki o si dide, ki won ki o tu oja kuro le orun won. Awon onde omobirin Sioni, bi awa papa, bi aba se nkan wonyi, bi awa na bi aba le kepe Olorun, bi aba le tu awon oja wonyi kuro lara wa, ti a si jiji ododo, ti a jiride, ti a so fun Olorun wipe anfe di eni igbala, anfe di eni ti o ni so ni ma, eni ti o ni agbara Olorun, ati eni ti a isan gbogbo ti o kuti kuro ni igbesi aye re, ti a ko je ki ohunkohun ki o di wa lowo, ti a gbadura pelu itara, ti a gbadura nipa didi ileri Olorun mu, ti a mi aye ati orun pelu agbara adura wa. O daju wipe awon nkan ti o nse wa lose, awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa Olorun titi di sisiyi, a mo okoro ni oruko Jesu. Bi a ba nfe nkan wonyi ninu igbesi aye wa, ani lati je eni ti o ni ongbe, ongbe fun nkan ti Olorun. Wo orin Dafidi ori kejilelogoji lati ese ikini, orin Dafidi ori kejilelogoji lati ese ikini. Bi agbonrin iti mami hele si ipa odo omi, beeli okan mi mi hele si o Olorun. Bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi, oni samu nso wipe beeli okan mi mi hele si o Olorun. E je wipe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye, an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo. Ki a gbadura si Olorun, ki a ru ara wa soke, ki a kepe oruko Oluwa, ki a di ileri Olorun mu, ki a gbadura ki kan si Olorun. O ni ongbe Olorun gbe okan mi, bi ongbe Olorun ba gbe okan re, o duro lati gbadura. Bi o ba je elese, o duro lati ko ese re sile, ongbe Olorun gbe okan mi. Ohun ti oni Samu fi n so yi ni wipe o ni ijatile ninu aye, nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki o jani tile. Bi a ba gbekele eran ara, o daju wipe a o ni ijatile, sugbon ni oni Samu so wipe ongbe Olorun gbe okan mi. Bi o ba fe ni igbala, o ye ki ongbe Olorun ki o ma gbe okan re, tabi o ti ni igbala sugbon ori wipe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re, ongbe Olorun gbe okan mi. Bi ongbe Olorun ba si gbe okan re, o joko tabi o duro ni waju Oluwa, o si ba Olorun so asoye titi yo fi gbo ti re, titi o fi gbadura agba yori si isodi mimo, tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara, ori wipe nkan kekeke ni o ma daya fo, ori wipe o le gbadura pelu ase, ori wipe ati di ileri Olorun mu o je ohun ti o die ti fun o. Bi o ba fe agbara Olorun ni igbesi aye re, o ye ki o kepe Oluwa, o ngbe Olorun gbe okan mi. Tabi ori wipe o ti ni igbala, o ti ni isodi mimo, o si ti ni agbara emi Olorun ni igbesi aye re, sugbon ati waasu ihere ni o soro fun ojojo. Bi o ba si nfe agbara ati waasu ihere, o ye ki o kepe Oluwa, o ngbe Olorun gbe okan mi, ti Olorun alaye. Nigba wo le emi o wa ti emi o si yoju ni waju Olorun. Wo Matthew ori karun ese kefa, ki ori wepe bi a ba fe ni iwa mimo,
bi a ba fe ni isodi mimo o ye ki o ngbe yi ki o joba ki o wa ni okan wa Matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan Jesu Christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati on gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu Jesu Christi won fe nkan won yi ni igbese aye won bi abanferu nkan be isori mo ki se on ti an ba pade loju ona isori mo ki se on ti an ba pade ni ibodo oko isori mo ki se on ti an ba pade ni bi oja isori mo je ohun ti an ba pade ni le olorun nigbati a ba ni ongbe nigbati ebi ba pa wa si pa ododo ti ongbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba nfe awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketa dilogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won oni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re jio ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe isodi mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imose iliri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe ti olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo sugbon nisisiyi ati se Jesu logo o si so fun awe pe nisisiyi ti ati se Jesu logo we pe bi orugbe ba ngbe enikeni o nfe igbala ni tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkan ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro ohun ti a ni lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwosi ti a ni ninu Isaiah si awon omo Israeli ni wipe ko si eni ti n ke pe oruko re ti o n ru ara re soke lati di omo ni asale yi bi a ba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wipe a n fe awon ibukun olorun iliri olorun ki kona bi a ba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o n fe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o n fe isodi mimo a o so di mimo bi eni ti o ti ni isodi mimo ba wa siwaju olorun ti o n fe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada
agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba pe agbara mi olorun o daju wi pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbese aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbese aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni o ru ara re soke loni o nji dide ko ninu orun ti o tin sun o si nfe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbese aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbese aye re ji gbe agbara re wo iwo si oni bo iru kukuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu po wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o kepe oruko olowa bi o ba je eni ti foni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o kepe oruko olowa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala olorun ni igbese aye re o nfe isodi mimo ni igbese aye re o nfe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da o ni ide o fe ki a gba o sile ji dide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu kepe oruko olowa kepe oruko olowa kepe oruko olowa o daju wi pe yo gbo bo ba le kepe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo kepe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke kepe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbese aye re ma ma fi igba gbogbo wo lai ni igbala ma ma fi igba gbogbo wo lai le igbadura ma ma fi igba gbogbo wo lai ni isodi mimo o fi igba gbogbo wo lai ni agbara mi olorun ni igbese aye re jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko oluwa jidide ki o kepe oruko oluwa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala o nfe igbala ronu po ada awon ese re ki o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo awon ese re ki o kan won sile ki a ba le dariji o jewo ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba ti ni igbala ki pe olorun fun isori mimo bi o ba ti ni isori mimo ki pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba ti ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi nibi kibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbese aye re aile igbadura yo kuro ni igbese aye re kepe oruko olowa kepe oruko olowa kepe oruko olowa eyi ki se akoko fun orun sisun kepe oruko olowa eyi ki se akoko fun irewesi kepe oruko olowa
jidide ki o ke pe oroko re ru ara re soke ki ileri olorun ki o ba le je ti re ki idande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepe oroko Oluwa so fun olorun di ileri re mu kepe oroko Oluwa e won fe sugba ati ni nkan won yi ani lati gbadura o nfe igbala lati ni nkan won yi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan won yi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan won yi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oroko Oluwa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o kepe oroko Oluwa jidide ki o kepe oroko Oluwa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oroko Oluwa

o tayo ti bibeli nitori pe iwe kan ti o je o ye ko je ara bibeli sugbon ti o ti sonu awon ti ri iwe na he nitori be wa si bi kokokan ki won ki o le ko leko oni ki o sora o wi pe won fe di oni igbekun won fe ko lo si oko eru won fe mu lo si inu isiro won fe so di eni ti a o parun nihi ni Paul apostle ni o tin je ki o ye awon eniyan won yi pe eko eke o man din ni igbekun ni eko eke o man so ni di alai lagbara eko eke o man pa ina emi wa o man parun eko eke o man ra wa niye eko eke o man je ki a koju wa si orun ale eko eke o man yi wa lokan pada kuro lati ma tele Jesu a man di eni ti ara niye ti a tele Esu laimo ki se ninu Kolose nikan le ati kilo fun wa ninu Bibeli lati kilo fun wa wi pe ewu popo lo wa ninu ki a ma tele awon oli eke iwo ti o je wi pe bi o ti le n wa si eko Bibeli ti o n wa si ile ise wa sibe sibe awon oli eke ni korikosun re awon woli eke ni won ko leko o tun ma gba awon iwe miran lati ibo miran o fe ki a di oni igbekun lo si oko eru sora ewo wa nibe o ye ki a wo Jeremiah ori kokan din logbon Jeremiah ori kokan din logbon ese ikejo nitori bayi li oluwa awon mogun ni oluwa awon mogun wi nitori bayi li oluwa awon mogun olorun israeli wi pe e ma se je ki awon woli yin ti o wa laarin yin ati awon alaposhe yin ton yi je ki e ma se peti si ala yin ti eyin la nitori ese ikesan won so asotele ike fun yin le oruko mi emi ko ran won li olowa wi awon jeun jeun woli won po kaakiri won fe gba owo ti oni won fe gba aso ti o wa ninu apoti re won fe gba iwonba die ti olorun ti fi bukun o nitori be nitori jeun jeun won wa won ni olorun ni o ran won si o won ma lu ago tabi won ma so we pe awon gba awe ni awon o ti e ronu ti e ṣùgbọ́n bí wọ́n ti ń gbà àwẹ̀ tí wọ́n dúró níwájú olúwa ni ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o bóyá iná ń jó ni bóyá ìkankan ló fẹ́ ṣẹlẹ̀ ni wọ́n wá kìlọ̀ fún ọ bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o tó bá lè ṣe ètùtù tó bá lè mú owó díẹ̀ wá tó bá lè ṣe báyìí tá bá ṣe ètò fún ọ kò sí ètò mìíràn gbogbo ètò gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébó èyí ni ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o àwọn alála àwọn alásọtẹ́lẹ̀ àwọn alápọ̀ṣẹ́ àwọn wòlíì èké o ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi èmi kò rán wọn li olówa wí nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀ pẹ̀lú ìran bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́ wípé ọlọ́run kọ́ ló ran wọn nítorí jẹun jẹun wọn ń wówó káàkiri ni wọn fi ń tọ̀ yín wá nínú Róòmù orí kẹrìndínlógún Róòmù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún ara èmi sì bẹ̀yìn ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́ ẹ sì kúrò ní ìsọ wọn o mọ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ ènìyàn bí a bá wà lọ́jà tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ pẹ̀lú wa wípé bí a ṣe ń tajà papọ̀ bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá bí a bá jẹ ẹni tí ó gbọ́n a ó ṣe ìsọ tiwa lọ́tọ̀ èyí ni Paul apostle sọ fún wa wípé ó mọ̀ wípé ó ń gbìyànjú láti dé ìjọba ọ̀run ó sì ń rí ẹni tó fẹ́ kọ ní ẹ̀kọ́ èké tí ó fẹ́ gba ire rẹ tí ó fẹ́ gbà sọnù tí ó fẹ́ gba àlàáfíà tí ọlọ́run

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Deuteronomy, orí ìkẹsàn, gbọ́ Israeli, ìwọ gòkè Jordan ní òní.
2: Láti wọlé lọ ìgbà àwọn orílẹ̀-èdè tí ó tóbi tí ó sì lágbára jù ọ́ lọ.
1: Ìlú tí ó tóbi tí a mọdí rẹ̀ kan ọ̀run, àwọn ènìyàn tí ó tóbi tí ó sì ṣígbọnlẹ̀, àwọn ọmọ Anaki tí ìwọ mọ̀, tí ìwọ sì gbúrò pé ta ni ó lè dúró níwájú àwọn ọmọ Anaki. Ìwọ sì mọ̀ ní òní pé Olúwa Ọlọ́run rẹ òní ń gòkè ṣáájú rẹ lọ bí iná ajónirun. Yóò pa wọ́n run, òun ó sì rẹ̀ wọ́n sílẹ̀ níwájú rẹ, ìwọ sì lé wọn jáde, ìwọ sì pa wọ́n run kankan bí Olúwa ti wí fún ọ. Má ṣe sọ ní ọkàn rẹ lẹ́yìn ìgbà tí Olúwa Ọlọ́run rẹ bá tì wọ́n jáde kúrò níwájú rẹ wípé nítorí òdodo mi ni Olúwa ṣe mú mi wá láti gba ilẹ̀ yìí. Ṣùgbọ́n nítorí ìwà búburú àwọn orílẹ̀-èdè wọ̀nyí ni Olúwa ṣe lé wọn jáde kúrò níwájú rẹ, kìí ṣe nítorí òdodo rẹ tàbí nítorí pípé ọkàn rẹ ni ìwọ fi ń lọ láti gba ilẹ̀ wọn. Ṣùgbọ́n nítorí ìwà búburú àwọn orílẹ̀-èdè wọ̀nyí ni Olúwa Ọlọ́run rẹ ṣe lé wọn kúrò níwájú rẹ, àti kí ó lè mú ọ̀rọ̀ náà ṣẹ tí Olúwa ti búra fún àwọn bàbá rẹ Abrahamu, Isaaki àti Jakobu. Nítorí náà kí ó yé ọ pé Olúwa Ọlọ́run rẹ kò fi ilẹ̀ rere yìí fún ọ láti ní nítorí òdodo rẹ, nítorí pé ènìyàn Ọlọ́run líle ni ìwọ. Rántí, má ṣe gbàgbé bí ìwọ ti mú Olúwa Ọlọ́run rẹ bínú ní aginjù láti ọjọ́ náà tí ìwọ ti jáde kúrò ní ilẹ̀ Íjíbítì títí ẹ̀yin fi dé ìhín yìí. Ẹ̀yin ti ń ṣọ̀tẹ̀ sí Olúwa, àti ní Horebu ẹ̀yin mú Olúwa bínú, Olúwa sì bínú sí yín tó bẹ́ẹ̀ tí ó fẹ́ pa yín run. Nígbà tí mo gòkè lọ sórí òkè láti gba wàhálà òkúta wọn ni, àní wàhálà májẹ̀mú ni tí Olúwa bá yín dá. Nígbà náà mo gbé 40 ọ̀sán àti 40 òru lórí òkè náà, èmi kò jẹ oúnjẹ, bẹ́ẹ̀ ni èmi kò mu omi. Olúwa sì fi wàhálà òkúta méjì fún mi tí a fi èka Ọlọ́run kọ, àti lára wọn ni a kọ gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ náà tí Olúwa bá yín sọ ní òkè náà láti inú àárín iná wá ní ọjọ́ àjọ ni. Ó sì ṣe ní òpin 40 ọ̀sán àti 40 òru tí Olúwa fi wàhálà òkúta méjì ni fún mi, àní wàhálà májẹ̀mú ni. Olúwa sì wí fún mi pé dìde sọ̀kalẹ̀ kankan láti yín lọ, nítorí tí àwọn ènìyàn rẹ tí ìwọ mú láti ilẹ̀ Íjíbítì jáde wá ti ba ara wọn jẹ́, wọ́n yí padà kankan kúrò ní ọ̀nà tí mo pa láṣẹ fún wọn, wọ́n ti yá èrè dídà fún ara wọn. Olúwa sì sọ fún mi pẹ̀lú pé èmi ti rí ènìyàn yìí sì kíyèsí ènìyàn Ọlọ́run líle ni. Yàgò fún mi kí èmi kí ó pa wọ́n run, kí èmi sì pa orúkọ wọn rẹ́ kúrò lábẹ́ ọ̀run, èmi ó sì sọ ìwọ di orílẹ̀-èdè tí ó lágbára tí ó sì pọ̀ jù wọ́n lọ. Èmi sì padà, mo sì sọ̀kalẹ̀ láti orí òkè ni wá, òkè náà sì ń jóná, wàhálà méjì ti májẹ̀mú ni sì wà ní ọwọ́ mi méjèèjì. Mo sì wò sì kíyèsí, ẹ̀yin ti ṣẹ̀ sí Olúwa Ọlọ́run yín, ẹ̀yin sì ti yá ẹgbọrọ màálùú dídà fún ara yín, ẹ̀yin ti yí padà kankan kúrò ní ọ̀nà tí Olúwa ti pa láṣẹ fún yín. Èmi sì mú wàhálà méjì ni, mo sì sọ wọ́n sílẹ̀ kúrò ní ọwọ́ mi méjèèjì, mo sì fọ wọn níwájú yín. Èmi sì wúlẹ̀ níwájú Olúwa bí ti ìṣáájú ní 40 ọ̀sán àti 40 òru. Èmi kò jẹ oúnjẹ, bẹ́ẹ̀ ni èmi kò mu omi, nítorí gbogbo ẹ̀ṣẹ̀ yín tí ẹ̀yin ṣẹ̀ ní ṣíṣe búburú ní ojú Olúwa láti mú bínú. Nítorí tí èmi bẹ̀rù ìbínú àti ìrònú Olúwa sí yín láti pa yín run, Olúwa sì gbọ́ ti èmi nígbà náà pẹ̀lú. Olúwa sì bínú sí Áróni gidigidi tí ìbá fi parun, èmi sì gbàdúrà fún Áróni nígbà náà pẹ̀lú. Èmi sì mú ẹ̀ṣẹ̀ yín, ẹgbọrọ màálùú tí ẹ̀yin ṣe, mo sì fi iná sun, mo sì gun, mo sì lọ́ kúnná títí ó fi dàbí ekuru, mo sì kó ekuru rẹ̀ lọ ìdà sínú odò tí ó ti òkè náà ṣàn wálẹ̀, àti ní Tàbérà, àti ní Massa, àti ní Kibrotu Hatafa. Ẹ̀yin mú Olúwa bínú nígbà tí Olúwa rán yín láti Kadeshi Barnea lọ wípé gòkè lọ kí o sì gba ilẹ̀ náà tí mo fi fún yín. Nígbà náà ni ẹ̀yin ṣọ̀tẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run yín, ẹ̀yin kò sì gbà á gbọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò sì fetí sí ohùn rẹ̀. Ẹ̀yin ti ń ṣọ̀tẹ̀ sí Olúwa láti ọjọ́ tí mo ti mọ̀ yín. Mo sì wúlẹ̀ níwájú Olúwa ní 40 ọ̀sán àti ní 40 òru bí mo ti wúlẹ̀ ní ṣáájú, nítorí tí Olúwa wípé òun ó run yín. Mo sì gbàdúrà sọ́dọ̀ Olúwa wípé

0: fi fún yín, ẹ̀yin ó sì gbà, ẹ̀yin ó sì máa gbé inú rẹ̀, kí ẹ̀yin kí ó sì máa kíyèsí àti máa ṣe gbogbo ìlànà àti ìdájọ́ wọn ni tí mo fi síwájú yín ní òní.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Deuteronomy, orí ìkejìlá, wọ̀nyí ni ìlànà àti ìdájọ́ tí ẹ̀yin ó máa kíyèsí láti máa ṣe ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ fi fún ọ láti ní ní gbogbo ọjọ́ tí ẹ̀yin ó wà lórí ilẹ̀ ayé, kí ẹ̀yin kí ó run ibi gbogbo wọn ní pátápátá níbi tí àwọn orílẹ̀-èdè ní tí ẹ̀yin ó gbà ń sin òrìṣà wọn lórí òkè gíga àti lórí òkè kéékèèké àti lábẹ́ igi tútù gbogbo, kí ẹ̀yin kí ó sì wó pẹpẹ wọn, kí ẹ sì bí ọwọ́ wọn ṣubú, kí ẹ sì fi iná kun igbó òrìṣà wọn, kí ẹ̀yin kí ó sì kéèrè fífi wọn lulẹ̀, kí ẹ sì run orúkọ wọn kúrò ní ibẹ̀ náà. Ẹ̀yin kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ sí Olúwa Ọlọ́run yín, ṣùgbọ́n ibi tí Olúwa Ọlọ́run yín yóò yàn nínú gbogbo ẹ̀yà yín láti fi orúkọ rẹ̀ sí, àní ibùjókòó rẹ̀ ni ẹ̀yin yóò máa wá lọ, àti níbẹ̀ ni kí ìwọ kí o máa wá, níbẹ̀ ni kí ẹ̀yin kí o máa mú ẹbọ sísun yín wá, àti ẹbọ yín, àti ìdámẹ́wàá yín, àti ẹbọ ìgbésọsókè ọ̀wọ́ yín, àti ẹ̀jẹ̀ yín, àti ẹbọ ìfẹ́ àtinúwá yín, àti àkọ́bí ọ̀wọ́ ẹran yín, àti ti àgbò ẹran yín. Níbẹ̀ ni kí ẹ̀yin kí o máa jẹ níwájú Olúwa Ọlọ́run yín, kí ẹ̀yin kí o sì máa yọ̀ nínú gbogbo tí ẹ̀yin fi ọwọ́ yín lé, ẹ̀yin àti àwọn ará ilé yín, nínú èyí tí Olúwa Ọlọ́run rẹ fi bùkún fún ọ. Kí ẹ̀yin kí o má ṣe ṣe gẹ́gẹ́ bí gbogbo ohun tí àwa ń ṣe ní ìní òní, olúkúlùkù ènìyàn, ohun tí ó tọ́ ní ojú ara rẹ̀, nítorí pé ẹ̀yin kò ṣáà tí ì dé ibi ìsinmi àti ilẹ̀ ìní tí Olúwa Ọlọ́run yín fi fún yín. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá gòkè Jọ́dánì tí ẹ̀yin sì jókòó ní ilẹ̀ náà tí Olúwa Ọlọ́run yín fi fún yín ní ìní, tí ó bá sì fún yín ní ìsinmi kúrò lọ́wọ́ àwọn ọ̀tá yín gbogbo yíká, tí ẹ̀yin sì jókòó ní àlàáfíà, nígbà náà ni ibì kan yóò wà tí Olúwa Ọlọ́run yín yóò yàn láti fi orúkọ rẹ̀ sí, níbẹ̀ ni ẹ̀yin yóò máa mú gbogbo ohun tí mo pa láṣẹ fún yín wá, ẹbọ sísun yín, àti ẹbọ yín, ìdámẹ́wàá yín, àti ẹbọ ìgbésọsókè ọ̀wọ́ yín, àti gbogbo àṣàyàn ẹ̀jẹ̀ yín tí ẹ̀yin jẹ́ fún Olúwa. Kí ẹ̀yin kí ó sì máa yọ̀ níwájú Olúwa Ọlọ́run yín, ẹ̀yin àti àwọn ọmọ yín ọkùnrin, àti àwọn ọmọ yín obìnrin, àti àwọn ọmọ ọ̀dọ́ yín ọkùnrin, àti àwọn ọmọ ọ̀dọ́ yín obìnrin, àti ọmọ Léfì tí ń bẹ nínú ibodè yín, nítorí òun kò ní ìpín tàbí ìní pẹ̀lú yín. Máa ṣọ́ ara rẹ kí ìwọ kí o má ṣe rú ẹbọ sísun rẹ ní ibi gbogbo tí ìwọ bá rí, bí kò ṣe ní ibi tí Olúwa yóò yàn nínú ọ̀kan nínú àwọn ẹ̀yà rẹ, níbẹ̀ ni kí ìwọ kí o máa rú ẹbọ sísun rẹ, níbẹ̀ ni kí ìwọ kí o sì máa ṣe gbogbo tí mo pa láṣẹ fún ọ. Ṣùgbọ́n kí ìwọ kí o máa pa, kí o sì máa jẹ ẹran nínú ibodè rẹ gbogbo, ohunkóhun tí ọkàn rẹ bá fẹ́, gẹ́gẹ́ bí ìbùkún Olúwa Ọlọ́run rẹ tí o fi fún ọ. Aláìmọ́ àti ẹni mímọ́ ni kí o máa jẹ nínú rẹ, bí èsúró àti bí àgbọ̀nrín, kíkẹ́ jẹ ní ẹ̀yin kò gbọdọ̀ jẹ, lórí ilẹ̀ ni kí ẹ dà á sí bí omi. Kí ìwọ kí o má ṣe jẹ ìdámẹ́wàá ọkà rẹ nínú ibodè rẹ, tàbí ti ọtí wáìnì rẹ, tàbí ti òróró rẹ, tàbí ti àkọ́bí ọ̀wọ́ ẹran rẹ, tàbí ti àgbo ẹran rẹ, tàbí ti ẹ̀jẹ̀ rẹ tí ìwọ jẹ́, tàbí ẹbọ ìfẹ́ àtinúwá rẹ, tàbí ẹbọ ìgbésọsókè ọwọ́ rẹ. Bí kò ṣe kí ìwọ kí o jẹ wọ́n níwájú Olúwa Ọlọ́run rẹ níbi tí Olúwa Ọlọ́run rẹ yóò gbé yàn, ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin, àti ọmọ rẹ obìnrin, àti ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin, àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin, àti ọmọ Léfì tí ń bẹ nínú ibodè rẹ, kí ìwọ kí o sì máa yọ̀ níwájú Olúwa Ọlọ́run rẹ nínú gbogbo tí ìwọ fi ọwọ́ rẹ lé. Máa ṣọ́ ara rẹ kí ìwọ kí o má ṣe kọ ọmọ Léfì sílẹ̀ ní gbogbo ọjọ́ rẹ lórí ilẹ̀. Nígbà tí Olúwa Ọlọ́run rẹ bá sọ agbègbè rẹ di ńlá, bí òun ti ṣe ìlérí fún ọ, tí ìwọ bá sì wí pé, èmi ò jẹ ẹran nítorí tí ọkàn rẹ ń fẹ́ ẹran jíjẹ, kí ìwọ kí o máa jẹ ẹran ohunkóhun tí ọkàn rẹ bá ń fẹ́. Bí ó bá ṣe pé ibi tí Olúwa Ọlọ́run rẹ bá yàn láti fi orúkọ rẹ sí bá jìnà jù fún ọ, ǹjẹ́ kí ìwọ kí o pa nínú ọ̀wọ́ ẹran rẹ àti nínú agbo ẹran rẹ tí Olúwa fi fún ọ, bí èmi ti fi àṣẹ fún ọ, kí ìwọ kí o sì máa jẹ ohunkóhun tí ọkàn rẹ bá ń fẹ́ nínú ibodè rẹ, àní bí a ti jẹ èsúró àti àgbọ̀nrín, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o máa jẹ wọ́n, aláìmọ́ àti ẹni mímọ́ yóò jẹ nínú wọn bákan náà. Kìkì kí o ṣọ́ ara rẹ gidigidi kí ìwọ kí o má ṣe jẹ ẹ̀jẹ̀, nítorí pé ẹ̀jẹ̀ ni ẹ̀mí, ìwọ kò sì gbọdọ̀ jẹ ẹ̀mí pẹ̀lú ẹran, ìwọ kò gbọdọ̀ jẹ ẹ́, ìwọ ó dà á sílẹ̀ bí omi, ìwọ kò gbọdọ̀ jẹ ẹ́ kí o lè máa dára fún ọ àti fún àwọn ọmọ rẹ lẹ́yìn rẹ nígbà tí ìwọ bá ń ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa. Kìkì ohun mímọ́ rẹ tí ìwọ ní àti ẹ̀jẹ̀ rẹ ni kí ìwọ kí o mú, kí o sì lọ sí ibi tí Olúwa yóò yàn, kí ìwọ kí o sì máa rú ẹbọ sísun rẹ, ẹran àti ẹ̀jẹ̀ náà lórí pẹpẹ Olúwa Ọlọ́run rẹ, àti ẹ̀jẹ̀ ẹbọ rẹ ni kí a dà sórí pẹpẹ Olúwa Ọlọ́run rẹ, kí ìwọ kí o sì máa jẹ ẹran náà. Kíyèsára kí o sì máa gbọ́ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ, kí o lè dára fún ọ àti fún àwọn ọmọ rẹ lẹ́yìn rẹ láéláé, nígbà tí ìwọ bá ṣe èyí tí ó dára tí ó sì tọ́ ní ojú Olúwa Ọlọ́run rẹ, nígbà tí Olúwa Ọlọ́run

0: rẹ bá kí àwọn orílẹ̀-èdè wọn ni kúrò níwájú rẹ níbi tí ìwọ gbé ń lọ láti gbà wọn kí ìwọ sì rọ́pò wọn kí ìwọ sì jókòó ní ilẹ̀ wọn. Máa ṣọ́ ara rẹ kí ìwọ má bàa bọ́ sí ìdẹ́kùn àti tẹ̀lé wọn lẹ́yìn ìgbà tí a ti run wọn kúrò níwájú rẹ kí ìwọ kí o má sì béèrè òrìṣà wọn pípé báwo ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí ti ń sin òrìṣà wọn èmi ó sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Ìwọ kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ sí Olúwa Ọlọ́run rẹ nítorí pé gbogbo ohun ìríra sí Olúwa tí òun kórira ni wọ́n ti ń ṣe sí àwọn òrìṣà wọn nítorí pé àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin wọn pẹ̀lú ni wọ́n ń sun nínú iná fún òrìṣà wọn. Ohunkóhun tí mo fi lélẹ̀ ní àṣẹ fún yín ẹ máa kíyèsí láti ṣe ìwọ kò gbọdọ̀ fi kún bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ bù kúrò nínú rẹ̀.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, àwa sọ́dọ̀ yín lónìí nítorí àwa gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristi ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀yìn wípé iyì ọ̀tún àti okun ọ̀tún agbára ọ̀tún yóò sọjí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a ń wo ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah orí 40 láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí tálí èmi ó bá dọ́gba, ni ẹni mímọ́ wí. Gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò, tàlí ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dà gbogbo ìpẹ̀kun ayé kìí ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kìí mú, kò sí àwárí òye rẹ̀ ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kí yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wa lójú láti rí, tí Ọlọ́run kọ sí wàhálà òkan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. won o je ki ayo wa ninu olorun ati ife wa fun olorun ati igbagbo lati duro tiri pelu olorun titi a o firi idahun si adura wa won o je ki won ki o le fi ese mule ju be lo nitori be ma to awon nkan won yi si o kan aya re ma se je ki won ki o lo kuro ni okan re ni igba kan loni ni an soro lori diduro de olowa diduro de olowa kini eredi ti afin duro de olowa bawo ni a se le duro de olowa kini awon abayori si awon ami ti o le wa ni igbesi aye wa wipe a je eni ti o ti duro de olowa a si ti ri idahun eredi ti afin duro de olowa ati papa akoko wo ni o ye ki a ma duro de olowa ki awon ibere wonyi ki a to le dahun won lese ki a to le dahun won ni kikun ani lati wo lati ese ike dogbon bi oye ese ike dogbon de ese ogbon bi o ba se ye wa si be ni a o se ni oye diduro de olowa je kin tun ka ese ikokan le logbon le kan si oni sugbon awon ti o ba duro de olowa ki se awon ti o sare koja olowa ki se awon ti o nsare ni iwanwara ni ikanju aile musuru ti won so wi pe kini kin se mbo ni kin ya si ona wo ni kin gba mo ti de ikorita kini ipinu ti o ye kin mu ki se ru awon be awon ti o ni igbagbo ninu olowa awon ti o duro de olowa o ni sugbon awon ti o duro de olowa yo tun agbara won se won o si fi iye gun oke bidi won o fi iye gun oke bidi won o sare ki yo si re won won rin are ki yo si mu won bi aban so wi pe awon wonyi won o tun agbara won se eyi so wi pe se iwo na mo awa ti an lo moto le kokan bi aba ti lo moto yi yala fun ose meta ose merin bi osu kan won ma so fun wi pe o ye ki a gbe lo si odo awon mechanic wi pe ki won ki o tuntun se ki won ki o tun agbara re se won a fo ile epo won a fo ibi ti omi wa won a fo gbogbo awon nkan ti o nje ki oko yi ki o ma se daadara nitori be a o fun oko yi ni akoko lati wa lati duro ni ile osise mechanic be na ni ago ara wa ki se okuta be na ni okan wa ki se irin be na ni igbesi aye wa ki se emi nitori be a re se se ki o mu wa o sese ki o dabi eni wipe ade ikorita a o mo ibi ti a o gba o sese ki o dabi eni wipe oke ni o wa niwaju wa ati gun oke yi o soro fun wa be ni nkan ti a nfe o wa ni odi keji oke yi tabi o sese ki o je wipe omi ti o kun popo ti o si kunre koja o ni o wa niwaju wa ohun ti a si nfe o wa ni odi keji omi yi eni a fi so wipe bi a ba duro de olowa wipe a o fi iye gun oke bidi eni wipe oke ti o wa niwaju wa ti o dabi eni wipe ko si ohun ti o le si oke yi nidi bi a ba duro de oluwa olorun a fun wa ni iye bi ti idi nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o ja mo nkan ni igbesi aye wa oni a o sare ki yo si re wa bi a ba ti wo awon omo wa ni ileewe ti won ma n sare ije bi won ba ti n dije a ma n ri wipe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobolole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo wonyi won ti mura sile won ti sun daradara loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won ti nsare won sare yi won sare eje yi won ti ngbiyanju sile bi won ba ti be sini sare won ma sare lo won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wipe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wipe a ngbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba n duro de oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba n sare ki yo re wa ati pe bi a ba rin Àárẹ̀ kì yóò mú wa bí a bá jẹ́ ẹni tí ó ń tajà. Tí a ń gbé àwọn nǹkan tí a ń tà tí a ń gbé lọ sọ́jà. Tí kì í sì ṣe wípé a fẹ́ wọ ọkọ̀ èrò tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bóyá ẹsẹ̀ ni a ń fi rìn. A ó rí wípé àwọn mìíràn tí ó jẹ́ wípé wọn kò ní okun, wọn kò ní agbára, wọn ò jẹun kánú. Bí wọ́n bá ti rìn díẹ̀, a ti rẹ̀ wọ́n, wọ́n á gbé ẹrù wọn, wọ́n á gbé sọ̀kalẹ̀. Wọ́n á jókòó sẹ́ba títì, wọ́n á máa dúró de mọ́tò. Ṣùgbọ́n àwọn tí ó jẹ́ wípé wọ́n ní okun, wọ́n ní agbára, wọ́n ti dọ́jà ní kíákíá. Wọ́n á lè ta àwọn nǹkan wọ̀nyí fún àwọn oníbàárà wọn. Àwa tí ó jẹ́ pé a dúró de Olúwa nípa ti ẹ̀mí. Bí a bá rìn tí a rẹ̀ sì ń mú wa, báwo ni a ó ṣe dé èbúté ibi tí a ń lọ? Lákòókò tí ó yẹ kí a débẹ̀, èyí ni ó fi ṣe pàtàkì wípé a ní láti dúró de Olúwa. Ṣùgbọ́n mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí a tó lè dúró de Olúwa, kí a tó lè sọ agbára wa di ọ̀tún, ohun kan ni a ní láti kọ́kọ́ mọ̀. Yẹ kí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, ó ní ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta lí èmi ò bá dọ́gba ni ẹni mímọ́ wí. Èyí ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀kọ́ tí ó yẹ kí a kọ́ àti tí ó yẹ kí a mọ̀. Ṣé o mọ̀ wípé àwọn ẹlòmíràn òye bí a bá ń sọ nípa ti Ọlọ́run kò yé wọn dáradára? Ó ṣeé ṣe àwọn ẹlòmíràn a máa wá sí ilé ìsìn, wọ́n a máa sọ wípé àwọn á wá fún ìgbà díẹ̀. Bí àwọn bá wá fún ìgbà díẹ̀, bí ohun tí àwọn ń retí bí ò bá tètè tẹ àwọn lọ́wọ́, àwọn á tún gba ọ̀nà ìbúrú mìíràn. Àwọn á lọ bá àwọn òrìṣà tàbí àwọn bàbá àṣàlẹ̀ tàbí àwọn balógun ní abúlé. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n ń fi Ọlọ́run wé balógun tí ó wà lábúlé. Wọ́n ń fi Ọlọ́run wé àwọn bàbá àṣàlẹ̀. Wọ́n ń fi Ọlọ́run wé àwọn ìyálóde ti Yemọja. Wọ́n ń fi Ọlọ́run wé àwọn ènìyàn kéékèèké tí agbára kò sí lọ́wọ́ wọn. Èyí ni Ọlọ́run fi ń bi wá pé kí a tilẹ̀ tún sọ wípé à ń dúró de Olúwa. Kí a tó lọ gbàdúrà sí Olúwa, kí a tó bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run, kí a máa yẹ ìwé mímọ́ wò láti wo àwọn ìlérí pàtàkì pàtàkì tí ó ṣe fún wa. Ó ní lákọ̀ọ́kọ́, ta ni ẹ̀yin ó fi mí wé, àti ta lí èmi ó bá dọ́gba. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ó ní ẹlẹ́dàá ọ̀run àti ayé. Kò sí ẹni tí a lè fi Ọlọ́run wé, ó jẹ́ alágbára. Ó jẹ́ ẹni tí ó gbọ́n ré kọjá àwọn ènìyàn nínú ayé yìí. Ó ní bí a bá wo àwọn ọ̀run tí a wò láti ọ̀dọ̀ àwọn áńgẹ́lì, tí a wò wá sí ayé sí ọ̀dọ̀ àwọn ènìyàn wípé kò sí áńgẹ́lì kan, kò sì sí ènìyàn kan tí a lè fi Ọlọ́run wé. Nínú àwọn ìjọ mìíràn, bí wọ́n bá ti ń gbàdúrà, wọ́n máa ń kí pé áńgẹ́lì Máíkẹ́lì, áńgẹ́lì Gébrẹ́lì, áńgẹ́lì Ùráyà, áńgẹ́lì báyìí, áńgẹ́lì Tọ̀hún, àwọn tó ti ṣìnà, àwọn tí ò yé ìhìnrere òye, wọ́n ń fi Ọlọ́run wé áńgẹ́lì. Wọ́n ń fi Ọlọ́run wé ẹ̀dá ọwọ́ Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ pé àwọn ẹlòmíràn bí wọ́n bá ti ń gbàdúrà, wọ́n máa sọ wípé Ọlọ́run lágbájá, Ọlọ́run tẹ̀mẹ̀dù. Wọ́n ń fi Ọlọ́run ọ̀gá ògo, Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá, Ọlọ́run Olódùmarè. Wọ́n ń fi wé àwọn ènìyàn ẹlẹ́ran ara tí èmí rẹ̀ wà ní ihò imú rẹ̀. Èyí ni Ọlọ́run fi wípé kí a tilẹ̀ tó dúró de Olúwa. Kí a tó sọ wípé a ń lọ bá Ọlọ́run láti gbàdúrà, láti mú àwọn ẹ̀bẹ̀ wa, láti ṣí wọn payá níwájú Olúwa. Ó ní lákọ̀ọ́kọ́, ta ni ẹ̀yin fi mí wé? Ó ní lákọ̀ọ́kọ́, ta ni èmi ò bá dọ́gba? Èyí ni ẹni mímọ́ Israel wí. Jẹ́ kí a wo Exodus orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Exodus orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Òun sì wípé lé ọ̀la, ó sì wípé kí ó rí bí ọ̀rọ̀ rẹ, kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Ó ní kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Àwọn ẹlòmíràn tí òye òye bí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n a máa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìsìn ló wà wípé bí ò bá sí ọ̀nà níbí, òun á tún wá ọ̀nà mìíràn lọ. Èyí ń jẹ́ wípé wọ́n rò wípé Ọlọ́run mìíràn tún wà níbòmíràn. Ìbànújẹ́ àwọn tí ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Àwọn ẹlòmíràn wọ́n a máa rò wípé bóyá òrìṣà kan, òrìṣà ìdílé, òrìṣà bàbá wọn, òrìṣà ti abúlé, òrìṣà ti àwọn ẹlẹ́yàmẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n máa rò wípé bóyá nǹkan wọ̀nyí ó lè gbà wọ́n. Wọ́n máa rò wípé bí àwọn bá wá sí ilé ìsìn, bí àwọn bá ka bíbélì, tí àdúrà ò bá gbà, tí ó bá dàbí ẹni wípé nǹkan tí àwọn ń retí kò ti àwọn lọ́wọ́, won so wi pe awon awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale li okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wepe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan soso ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla tali o dabi iwo oluwa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le oluwa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wepe ki o duro di oluwa so ni wahala ni so da bi eni wepe o nsun ekun asunrin so da bi eni wepe awon nkan ti o nwa o jina rere si o so da bi eni wepe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe wepe o fe mu olomi o da bi eni wepe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro di oluwa o se duro di oluwa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro di oluwa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo eru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele so je wi pe awon ileri won ti kuna ni so je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara re di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokunso ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de oluwa o duro de oluwa oni oluwa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de oluwa be o ranti dafidi ni wahala wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalomu ti o dide si tabi o ranti nigba ti oba saulu nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de oluwa ni o duro de oluwa ni bi a ba wa sinu majemu titun se o ranti awon aposteli aso won sinu tubo soran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan orin dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we oluwa dahun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni tali o wa le orun ti a le fi we oluwa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a fi le ti a le fi we oluwa o tun wa so fun wa wipe ninu aye yi bakan na wipe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o simi le oluwa nigba ti o ti mo wipe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wipe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijolo oto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe won duro de o ye ki a tun pada lo si iwe Isaiah ori ogoji iwe Isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bi giga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si bi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o se se ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fun ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si bi giga ki e se wo ta li o da nkan won yi wo awon irawo ta ni o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se katan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo ye ki a mo wi pe awon nkan won yi won wa lati owo oluwa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe oun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbeju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse ye ki a wo ese iketa din logbon e se ti iwo fi n wi iwo jacobo ti iwo si n so iwo israeli pe ona mi pamo kuro lodo oluwa idajo mi si re koja kuro lodo olorun mi eni ariti awon omo israeli se ranti itan omo israeli o se ni laanu wi pe awon wonyi won gbagbe ore olorun won gbagbe anu olorun won gbagbe ileri olorun won gbagbe majemu ti olorun ti ba won da ohun ti o se laanu ninu ni ti awon omo israeli ni wi pe se oranti lati akoko abrahamu ni olorun ti fun ni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo olorun kokuna olorun ko jafara ni akoko mose ni olorun pe mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye mose ni akoko ti o so wi pe ta le mi ti won lo doju ko farao olorun so wi pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wi pe opolopo ise ami opolopo ise iyanu le olorun se titi okan awon omo ijiti ti okan won fi remi ti o fi je wi pe won ko ni agbara ati okun mo ti won so fun amo ise pe o ya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ran ti wi pe bi won ti de bi bebe okun pupa ti won be si ro wi pe aye fe pari ti won ro wi pe o da be ni pe iku ti de fun won nisisin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pupa wa niwaju nbo ni ki agbegba be ni won ke pe Oluwa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun pupa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji looro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara bata ogbomo won lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo olowa idajo mi si re koja kuro lodo olorun mi e se ti israeli fi dia foju bayi ti ye won ra ti won ranti awon ore olorun won ranti agbara olorun won ranti awon ileri olorun won ranti awon majemu ti olorun ti ba won da sugbon ki a to ma da israeli lebi awa na nko nje awa na nigba ti a ba de ikorita awa na nigba ti o ba dabi eni wi pe omi poju oka fun wa tabi o poju gari fun wa nigba ti o ba dabi eni wi pe wahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori olorun ati gbagbe awon eri ti an je tele tele wi pe nigba ti mo ti denu ijo yi nigba ti mo ti ba jesu pade nigba ti mo ti ni igbala nigba ti olorun ti la mi loju nigba ti mo ti kuro ninu iborisa nigba ti mo ti je wese ti mo ti ko sile wo nkan ti olorun se fun mi awa ti a tin jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to nsunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko lọlọrun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta tin bo bawo lo se ri bayi se orowe po lọrun ti gbagbe re ni e se ti iwo fi nwi wi pe ona mi wahala mi awon nkan to ndoju ko mi awon inu ni bi ni ti mo ndoju ko ti mo ba pade wi pe olorun ko mo nkan won yi mo awon nkan won yi pamo kuro lodo oluwa e se ti a fi nsunkun be ni ti o ni baba e se ti a fi nkaakiri be ni ti o lo olorun se olorun wa ti ku ni se olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipase jesu christi nigba ti o ku lori igi agbelebo se awon nkan won yi ko tun ja mo nkan ni waju olorun ni e se ti a wa fi nso bi awon mo israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo olowa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo olorun mi eni o wa fi bi wa ni ese ikeji di logbon iwo ko ti mo iwo ko ti igbo pe olorun aye raye olowa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara olorun awa maridi ni agbara olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi abaje eni ti o mo olorun nigba ti a ba ti je wese ti a ti ko sile ti a ti gba jesu christi bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo olorun awa ti a ni igbala awa ni a ni imo olorun awon elesin ti won kan sin awon o ni imo olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo wepe a ni olorun to ga le orun olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo wepe lati ese kọkandinlọgbọn o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa ohun ti a se duro de olowa ni wo pe ki o le fun wa ni agbara ki o le fun wa ni okun wipe nigba ti awon miran ti a jo n sare ire eje yi nigba ti won ba n subu leba ona nitori wipe olorun ayeraye apa ayeraye ko je ibi sade won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba n subu leba ona wipe awa o ma sare ki yo si re wa a o ma rin wipe aare ki yo mu wa sugbon je ki n bi o lere nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so wipe bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so nipa diduro de olowa e je wipe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wipe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wipe won ko mo jesu christi gege bi olugbala won ti le ma n gbiyanju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wipe awon o mo ohun ti a n pe ni jesu gege bi olugbala àwọn ọmọ ìdáríjì àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n wọ́n máa ń gbìyànjú láti dúró de olúwa bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́ tí ó jẹ́ pé kò tí ì mọ jésù kristi gẹ́gẹ́ bí olùgbàlà ṣùgbọ́n ó jẹ́ bí ẹlẹ̀sìn bí ó bá ní ìṣòro ráńpẹ́ kan bí ó bá ní ìṣòro kékeré kan a ti sọ wípé òun fẹ́ lọ gbàdúrà òun fẹ́ dúró de olúwa àwọn ẹlòmíràn ó ṣeéṣe nítorí pé òye bíbélì ò yé wọn tó wọ́n ti lè ka nǹkan kan nínú májẹ̀mú láéláé àbí nǹkan kan nínú májẹ̀mú titun wọ́n sọ pé àwọn fẹ́ lọ sórí òkè òkè yanu òkè anu òkè orí ọ̀fẹ́ òkè àlàáfíà òkè báyìí òkè tọ̀hún wọ́n á dúró síbẹ̀ ó ṣeéṣe kí ó jẹ́ ọjọ́ mẹ́ta kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí tí wọn ò mọ ìgbàlà jésù kristi àwọn wọ̀nyí tí ó jẹ́ pé wọn kò tí ì ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn kí ló dé tó jẹ́ wípé àwọn ni wọ́n mọ̀ bí a ti dúró de olúwa àwa tí ọlọ́run sì ti pè tí ó ti bá sọ̀rọ̀ àṣírí àwa tí ọlọ́run ti sọ fún wípé òun jẹ́ bàbá fún wa tí ẹ̀mí ọlọ́run ké ábà bàbá nínú wa kí ló dé tí a ò lè farabalẹ̀ kí a lè dúró de olúwa yẹ kí a wò nígbà wo ni ó yẹ kí a dúró de olúwa àti bí a bá dúró de olúwa kí ni àwọn èrè àwọn àǹfààní tí yóò jẹ tiwa nínú orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n orin dáfídì orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún sìn mí lé ọ̀nà òtítọ́ rẹ kí o sì kọ́ mi nítorí ìwọlé ọlọ́run ìgbàlà mi ìwọ ni mo dúró tì lé ọjọ́ gbogbo níhìn ni olórin dáfídì ló ti ń sọ fún wa wípé òun ní láti dúró de olúwa kìí ṣe ní ọjọ́ kan ó ní lé ọjọ́ gbogbo ìwọ ni mo dúró tì ìwọ ni mo dúró de lé ọjọ́ gbogbo kí ni ṣe tí ọ̀gbẹ́ni yìí tí ó fẹ́ dúró de olúwa ṣé o mọ̀ wípé dáfídì tí ó kọrin dáfídì tí a kà yìí ó jẹ́ jagunjagun ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ìgbésí ayé rẹ̀ nígbà mìíràn àwọn nǹkan mìíràn tó ń gbọ́ látọ̀tún látòsí wọ́n ń tako ara wọn kò sí mọ èyí tó jẹ́ òtítọ́ tí òun lè dúró lé nínú wọn ó dàbí ẹni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni dáfídì ni ó dé ìkóríta nínú àwọn nǹkan mìíràn nínú ẹbí rẹ̀ ó dé ìkóríta tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun tọ̀ tàbí gẹ́gẹ́ bí ọba àwọn ìdájọ́ mìíràn àwọn mìíràn tí ó yẹ kí ó ṣe tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun gbà ìpinnu tí ó yẹ kí òun ṣe tàbí àbá tí ó yẹ kí ó dá nítorí bẹ́ẹ̀ ó fẹ́ dúró de olúwa nígbà mìíràn ní ìgbésí ayé tirẹ̀ ó ṣeéṣe kí nǹkan kan kí ó ṣe láàrin ọkọ sí aya ó ṣeéṣe láàrin ẹbí láàrin bàbá ìyá sí ọmọ ó ṣeéṣe ní láàrin àwọn aládùúgbò tàbí níbi iṣẹ́ ó dé ìkóríta àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n ń tako ara wọn tibí a sọ tibí tọ̀hún àsọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu ó sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mo ń wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mo ń dúró de ọ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a ó wo àwọn ìlérí ọlọ́run a ó wo àwọn àṣẹ ọlọ́run a ó wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jáfáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọ́n sọ wípé arákùnrin kan bèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrẹ́ ọkàn níta àtúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọ́n ní wọ́n ń pè yín o ẹ̀kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kí wọ́n lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí o je wi pe okun tan ninu wa agbara tan ninu wa o je wi pe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe da bi eni wi pe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro shinshin ke ama yese o da bi eni wi pe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de oluwa iru akoko be o ye ki a duro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse aferi nkankan nkan yo si ti te olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura etijo gbadura awon ore re ti ejo man ka bibeli ti ejo man gbadura ti ejo man mu ibere ara yin lo siwoju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo si oju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma ndi wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisubo sinu ese lai ro tele ni boya o dabi eni wo pe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wo pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wo pe awon nkan to le ro tele tele won tin yo wole o si ri wo pe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda o ni iru akoko be ni o ye ki o woju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wi pe emi o gbesan ibi iwo ma se wi pe emi o gbesan ibi sugbon duro de oluwa ohun o si gba o o seese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si olokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba won yi ninu Isaiah ori kejo ese iketa din logun Isaiah ori kejo ese iketa din logun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re o ni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa o ni ohun to ye ka se pe ki a duro de oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be o ni awa ti a fe de orun awa ti a fe fi orun sere je leyin aye yi o ni o te ye ki a se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanle logbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de Oluwa won o tun agbara won se won fi yegun oke bidi won sare ki o si re won won rin are ki o si mu se oke kan wa ni waju re duro de Oluwa se o dabi eni pe okun lo wa ni waju re o si mo bo se fo re koja okun yi duro de Oluwa so tin re oni so dabi eni pe adura ogba ni so ni wahala ni so dabi eni pe awon keferi fi ose sin won fi ose eleya so dabi eni pe on to tin reti o dabi eni pe won jina re won o ti de oni o ti an lati se ni pe ki aduro de Oluwa ki aduro de Oluwa ki a ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun Olorun wi pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de Oluwa duro de Oluwa ma se je ki are ki o mu duro de Oluwa kepe Oluwa yo se da o sile yo tu o sile duro de Oluwa yo tun agbara re se

tí ó máa ń fi ọ̀nà ìmọ́lẹ̀, ọ̀nà ìhìnrere, ọ̀nà ìdáríjì, ọ̀nà ìdáǹde, ọ̀nà ìgbàlà, tí ó máa ń fi han ẹni, tí ó máa ń sọ wípé èyí ṣe tẹ́ ẹ fẹ́ kú nínú ẹ̀ṣẹ̀ yín. Ṣebí Jésù Kristì ti kú fún wa? Ṣebí Jésù Kristì ni alárinà wa? Ṣebí Jésù Kristì ni ẹni tó ń gba ẹ̀rí wa jẹ́ níwájú Ọlọ́run? Òun ni alágbàwí wa, tí ó jẹ́ wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá kọ̀ ọ́ sílẹ̀ nítorí ti Jésù Kristì, a ó daríjì wá, a ó gbà wá là, a ó fún wa ní ìgbé ayé ọ̀tún, ìrìn ọ̀tún, a ó yí ọkàn wa padà. Èyí jẹ́ wípé a ó di ọmọ Ọlọ́run. Irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ fún wa bí a ṣe lè ní ìgbàlà, irú ẹni bẹ́ẹ̀ nípasẹ̀ ẹni tí Jésù Kristì tí ó lè gba ọkàn ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan là, irú ẹni bẹ́ẹ̀ ni à ń pè ní ẹlẹ́rìí olóòótọ́. Tún wo ẹsẹ̀ lẹ́ẹ̀kan sí i nínú ìwé òwe yìí, orí 14 ẹsẹ̀ 15, ẹlẹ́rìí olóòótọ́ gba ọkàn sílẹ̀, ó gba ọkàn là, ṣùgbọ́n ẹlẹ́rìí ẹ̀tàn sọ sọ̀rọ̀ èké. Àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òlí èké tàbí ẹlẹ́rìí èké, ó ṣeéṣe o lè máa lọ sí ilé ìsìn wọn ọdún kan, ọdún méjì, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o jẹ́ gbọ́ lẹ́nu wọn bí a ṣe lè di àtúnbí, o lè gbọ́ lẹ́nu wọn bí Jésù Kristì tí ó ti ń sọ ayé wa di rere, tí ó ń yí ayé wa padà, tí ó ń gba ọtí kúrò lẹ́nu wa, tí ó ń gba sìgá kúrò lẹ́nu wa, tí ó ń sọ wá di ènìyàn ọ̀tọ̀, tí ó ń sọ wá di àyànfẹ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹlẹ́rìí òtítọ́, òní máa ń sọ òtítọ́ fún wa, ni ó máa ń sọ wípé Jésù Kristì lé ọ̀nà, òun ní iyì, àti wípé òun nìkan ṣoṣo lẹ a ti fi fún wa kí a bá lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Bàbá bí kì í ṣe nípasẹ̀ rẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ló máa ń sọ fún wa bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, àwa pàápàá bí a bá di ọmọ Ọlọ́run, ó yẹ kí a lè mọ̀ wípé a lè di ẹlẹ́rìí olóòótọ́ níwájú Olúwa. Kí a máa sọ̀rọ̀ Jésù Kristì, kí a máa sọ fún àwọn ènìyàn ní agbègbè wa, ní àdúgbò wa, ìtàn àgbélébòó, àti wípé bí a ṣe lè ra ọkàn wọn padà. Nínú Yohánù, ìwé ìhìnrere ti Yohánù, ẹsẹ̀ orí 15, ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 27. Ṣùgbọ́n nígbà tí olùtùnú náà bá dé, ẹni tí èmi ó ràn sí yín láti ọ̀dọ̀ Bàbá wá, àní ẹ̀mí òtítọ́ ni, tí ń ti ọ̀dọ̀ Bàbá wá, òun náà ni yóò jẹ́rìí mi, ẹ̀yin pẹ̀lú yóò sì jẹ́rìí mi. Nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀ wá, níhìn-ín ni Jésù Kristì ni ó jẹ́ kí a dá àwọn ẹlẹ́rìí olóòótọ́, ó jẹ́ kí a dá wọn mọ̀. Ó ní ẹ̀yin ó sì jẹ́rìí mi, nítorí tí ẹ̀yin ti wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé àwọn wọ̀nyìí wọ́n ti kọ ìtàn sílẹ̀, wọ́n ti wá sọ́dọ̀ Jésù Kristì. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó gbọ́ ìpè Jésù wípé wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin ti ń ṣiṣẹ́, kí a sì di ẹrù wo lé lórí, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó ti gbọ́ ìpè yìí, tí ó ti kọ ìṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Jésù. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ iṣẹ́ òkùnkùn sílẹ̀, tí ó wá sínú ìmọ́lẹ̀. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí ó wá sọ̀dọ̀ Olùgbàlà. Ẹlẹ́rìí olóòótọ́ ni ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí ó gba Jésù Kristì ọmọ Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀ láti di ẹni ọ̀tún, láti di ènìyàn ọ̀tọ̀. Ó ní ẹ̀yin ti wà pẹ̀lú mi. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ ẹni tí ó wà pẹ̀lú Jésù Kristì. Ọ̀rọ̀ Jésù gbé inú rẹ̀, ó rìn ìrìn tí ó yẹ, ìrìn fún àwọn ọmọ ìjọba ọ̀run. Irú ẹni bẹ́ẹ̀ ni a sọ wípé ẹ̀yin yóò sì jẹ́ ẹlẹ́rìí mi, nítorí pé ẹ̀yin wà pẹ̀lú mi láti ìpilẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo Ìṣe àwọn Àpọ́sítélì, Ìṣe àwọn Àpọ́sítélì orí 22, ẹsẹ̀ 15. Ìṣe àwọn Àpọ́sítélì orí 22, ẹsẹ̀ 15. Kí ìwọ kí ó lè ṣe ẹlẹ́rìí rẹ̀ fún gbogbo ènìyàn ní ohun tí ìwọ ti rí, tí ìwọ sì ti gbọ́. Bí a bá ń pe ènìyàn ní ẹlẹ́rìí, ó jẹ́

pé o ti rí nǹkan kan, ó sì ń ṣe ẹlẹ́rìí ohun tí ó ti rí. Bí ènìyàn bá lọ sílé ẹjọ́, bí wọ́n bá sọ wípé ṣé ẹlẹ́rìí ni ó sí nǹkan tí a ń sọ, tó bá sọ pé bẹ́ẹ̀ ni, wọ́n ní ṣe wà ńbẹ̀, èwo ló rí, èwo ló gbọ́, èwo ló ṣẹlẹ̀. Bí ó bá sọ wípé mi ò rí nǹkan kan, mi ò sì gbọ́ nǹkan kan, mo kàn ń lọ lójú títì, ni ọkùnrin yìí ló wá pè mí pé mo ní ẹjọ́, ilé ẹjọ́. Nítorí bẹ́ẹ̀ wá ṣe ẹlẹ́rìí mi, àwọn ni ẹlẹ́rìí èké ló fẹ́ ṣe. Ojú ẹ ò rí nǹkan, etí ẹ ò gbọ́ nǹkan, kì ò sí bẹ́ẹ̀. Nígbà tí nǹkan wọ̀nyí ṣẹlẹ̀, ó ṣe lè ṣe ẹlẹ́rìí. Ṣé owó tí wọ́n sọ pé ọ̀gbẹ́ni ẹ̀mí ṣe ó fún ọ nínú ẹ̀? Rárá. Ṣé o jẹun nílé ẹ̀ rí? Rárá. Ṣé o bá a gbé rí? Rárá. Ṣé o ti ní nǹkan kan tó pa ẹ̀wọ́ àti ẹ̀pọ̀? Rárá. O lè ṣe ẹlẹ́rìí nígbà náà. Gbà tó o ti ìbá Jésù Kristì pàdé, àlàáfíà tó ní o sì nínú ẹ̀. Oore ọ̀fẹ́ tí Jésù Kristì mú wá ò gbà nínú ẹ̀. Ìdáríjì tí Jésù Kristì ń fúnni lọ́fẹ̀ẹ́ ò bá pàdé. Àti ayọ̀ ọ̀run tí Jésù Kristì máa ń fúnni nígbà tí a bá di ẹni ìgbàlà ò tí ì tọ́wò. Ò bá Jésù jẹ, ò bá Jésù mu, ò bá Jésù gbé, ò lálàáfíà pẹ̀lú Jésù. Orúkọ rẹ ò tí ì wọ inú ìwé ìyè níbi tí orúkọ àwọn ọmọ Ọlọ́run, níbi tí ó wà. Ọ̀run ò mọ̀ ọ́ sí ọmọlẹ́yìn Jésù Kristì. Jésù Kristì kò mọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òun. Ìwọ pàápàá ò jẹ́ àlejò, ò jẹ́ àjèjì sí Ọlọ́run. Èwo ló fẹ́ jẹ́rìí? Ẹni tí a bá sọ pé ó jẹ́ ẹlẹ́rìí, ó jẹ́ wípé ojú rẹ̀ ti rí nǹkan. Ó ní mo ti sọ ẹ̀bùn ọ̀run wo, mo ti rí ìdáríjì, iyì Ọlọ́run gbé inú mi, ìgbésí ayé mi ti yí padà. Ọjọ́ ológo kan tí mo bá Jésù Kristì pàdé, mo gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Bí mo ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni a ń dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀ mi, bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló rán mi létí pé òwò sojí ńkọ́. Ẹni tó ń bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńkọ́, ìwọ tó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹ́ èbú ni ọ́ wípé kò sí bó jẹ́ ọba bó jẹ́ ìjòyè ó bu ni. Ìwọ tó jẹ́ pé ìjà ńkọ́, olè ńkọ́, àrán kan ńkọ́. Ìwọ tó jẹ́ wípé ìbínú ò kúrò nígbèsè ayé ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni mo lọ sórí ikún mi, mo sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Àdúrà yìí ni mo gbà kí ẹ̀mí Ọlọ́run fi bá ẹ̀mí mi jẹ́rìí wípé mo ti di ọmọ Ọlọ́run. Kíá ni ayọ̀ ìgbàlà sọ nínú ọkàn mi, kíá ni ẹ̀rín bú jáde lẹ́nu mi, kíá ni àwọn ìkórira tí mo ti ń lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn pòórá. Àwọn tí mo ti ń bájà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti lọ bá wọn làjà wípé ẹ má bínú o, iṣẹ́ ìtù ni o, nísinsìnyí mo ti di ọmọ Ọlọ́run o. Èmi tó jẹ́ pé mi ò ní ayọ̀ láti àárọ̀ ṣúlẹ̀ rí ni ayọ̀ Ọlọ́run ló ń gbé inú mi. Bí mo ń lọ, mo ń kọrin ni. Bí mo ń ka Bíbélì, bẹ́ẹ̀ ni mo ń ní ayọ̀ ju bẹ́ẹ̀ lọ. Mo ti bá Jésù pàdé. Irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá Jésù pàdé, tí ojú wọn ti rí nǹkan. Nípa ètùtù tí Jésù Kristì ṣe lórí igi àgbélébó, tí etí wọn ti gbọ́ nǹkan. Nípa ayọ̀ àtọ̀runwá tó dàbí ẹni pé orin ọ̀run ó ń sọ jáde láti inú ọkàn wọn. Àwọn ni a ń sọ wípé wọ́n jẹ́ ẹlẹ́rìí. Nítorí bẹ́ẹ̀, bí o bá rí wípé a sọ pé a fẹ́ lọ ṣe ìjìrì ọkàn, a fẹ́ jẹ́rìí ohun tí Jésù Kristì ti ṣe, a fẹ́ lọ sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ń gbàlà, Jésù ń dáni nídi, Jésù ń túni sílẹ̀ kúrò nínú ìdí ẹ̀ṣẹ̀, Jésù ń pèsè ẹni fún ọ̀run rere. Àwọn tí wọ́n ti bá Jésù Kristì pàdé, àwọn nìkan ṣoṣo ni àwọn tí ó lè jẹ́ ẹnu fún Ọlọ́run. Àwọn wọ̀nyí nìkan ṣoṣo ni ó lè jẹ́ ẹlẹ́rìí òtítọ́. Bí a bá sọ wípé a jẹ́ ẹlẹ́rìí òtítọ́, kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí olóòótọ́? Kí ni ìwàásù àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́? Èyí ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí, a ti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí ìkẹrìnlélógún. Lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta, ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin. Ó sì wí fún wọn pé, bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, kí Kristì kí ó jìyà àti kí ó sì jíǹde ní ìjọ kẹta kúrò nínú òkú, àti kí a wà
apostle ironupiwada ati idariji ese ni oruko re ni orile ede gbogbo bere lati Jerusalem lo eyin si ni eleri nkan wonyi bi aban so wipe eleri bi aban so wipe eni tin wa su ihirere e je wipe ati mo ti Jesu Kristi se ori ninu efe ikerin dini efe ikerin dini adota oni o si we fun won pe be li ati kowe re pe ki Kristi ki o jiya ki o si jinde ni jo keta kuro ninu oku je ki a duro nibe na sori ohun ti a n pe ni ihinrere o je oro Olorun lati inu bibeli ṣugbọn awọn elomiran oye oye won nipa ihinrere o seese ki a ma so itan inu bibeli bi a ba so itan inu bibeli bi a ko ba mu itan yi wa si ise ti Jesu Kristi se fun igbala wa a o ti wa su ihinrere gẹgẹ bi apẹẹrẹ je ki n se apẹẹrẹ yi fun o o seese ki a ka bibeli ki a so wipe Olorun da eniyan wipe agbara Olorun tobi popo agbara Olorun yi o si da eniyan o seese ki oniwasu ki o so lati ibe wipe agbara Olorun ki baati wipe bi Olorun ba ni agbara lati le da eniyan je ori wipe Olorun ni agbara to je wipe ko so n to soro fun Olorun lati se looto ni sugbon ko ti iwasu ihirere ko ti so fun wa wipe Jesu Kristi ku fun ese wa ati wipe o le yi wa pada soro n ta pe ni ihire ni wipe ati je odaran tele tele ati je elese tele tele onikupa ni eniyan sugbon Jesu Kristi wa a se fi agbara fun a fi ase fun wipe nipa etutu eje re ki o le ki o ba le gba wala kuro ninu ase wa bi a ba so wipe Olorun da eniyan o to ni sugbon bi a ba so wipe sugbon eniyan subu ni ogba Edeni lati igba yi ni gbogbo eniyan ti se ti a ti kuna ogo Olorun sugbon ni akoko ti o ye Olorun ninu ife re o ran Jesu Kristi si wa sinu aye yi ki o ba le ku fun ese wa ki o ba le ku ese wa lo ki o ba tun le tun wa da ki o ba tun le tun wa se ki o ba le yi igbese aye wa pada ki eyi ti a ti sonu ni igba isubo ti Adamu ki a ba le ri gba pada nipasẹ Jesu Kristi eje pe an wa su ihinrere a n so nipa iku ati ajinde Jesu Kristi ki a ba le ni idariji ese ati igbala okan wa elomiran won ki mo we pe ani lati wasu ire ki a ba le ni igbala o seese elomiran de wasu we pe Dafidi o dese agbere eyi ki se wasu ihinrere bi a ba so pe sugbon o wa sodo Olorun o toro idariji o so fun Olorun we pe looto ni mo ti dese sugbon ninu anu re nu ire koja mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sese si inu mi je ki n ri ayo igbala re ki ayo igbala re ki o pada to mi wa bi a ba wasu bee ti a si wa so wipe awa naa ti a ti dese gege bi Dafidi bi o ti dese bi a ba wa sodo Olorun nisinsin Olorun di alaanu ko ni tawanu bi o tun wo ki o ri wipe yoo dari ese wa ji wa gba ti a ba ti n wasu idariji ese nipasẹ Jesu Kristi nipasẹ ẹjẹ Jesu Kristi ti o ta silẹ fun wa wo ọdọ agutan Olorun ti o ku ẹṣẹ ara aye lọ eje wipe a n wasu ihinrere oni o sọ fun wa ni ẹsẹ ikẹtadini aadọta o ni ati ki a wasu ironupiwada ati idariji ẹṣẹ le orukọ rẹ ki a wasu ironupiwada ati idariji ẹṣẹ le orukọ rẹ kii ṣe ni orukọ ijọ o kìí ṣe ní orúkọ àlùfáà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń ṣe àṣìṣe ó yà mí lẹ́nu wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń dárúkọ àlùfáà ju orúkọ Jésù Kristi lọ àwọn ẹlòmíràn wá rò wípé wọ́n mọ àlùfáà ju bọ́n ṣe mọ Jésù bí a bá sọ wípé a jẹ́ ọmọlẹ́yìn Jésù orúkọ Jésù ò gbọ́dọ̀ kúrò lẹ́nu wa ẹlòmíràn olùṣọ́àgùtàn ò gbọ́ nǹkan tí Pọ́ọ̀lù Àpọ́stélì sọ o ni ṣe èmi ni a kàn máa gbélébò fún yín tàbí àpólò ni a kàn máa gbélébò fún yín o ní Jésù Kristi
ni a wa su re gege bi olugbala gege bi eni tin dani lare gege bi eni tin dani sile ko lowo ese gege bi eni tin fun ni ori ofe lati oke wa ki a ba le bo lowo ese bi a ba nso wi pe aje ajihin rere aje eleri jesu aje agbenu so fun olorun wi pe ati fun wa ni olugbala eyi je wi pe kiyesi daadara o a n waasu ironu pe wada ati idariji ese li oruko re awon elomiyan ninu awon ijo kaakiri won ma lo ba awon alufa awon awon baba asale ninu ijo won lati dari ese won di won won so wi pe awon ti lo ni ojo satide lati jewo ese won fun lagbaja tabi lakasogbe sugbon awa ki jewo ese fun eniyan sugbon o je ki o yi o bi o ba semi o seese ki wa soro mi pe arakunrin e ma binu ki n to mo Jesu tabi nigba ti mo di apeyinda tabi nigba ti mi o kiye sara ti mo ja fara ninu irin igbagbo mi mo soro bayi mo se bayi si yin e dariji mi ati so fun awe pe bi a ba bi enikeni ba se wa tabi ba je ya awa lase eniyan ki a so fun pe dariji mi o a si dariji wa yi la n pe ni atunse sugbon o semi gege bi oluso agutan o semi gege bi arakunrin o wa n ba mi lati jewo ese re fun mi olorun la n jewo ese fun nitori pe idariji ese o wa ninu oruko jesu bi a ba kepe oluwa bi a ba so fun wi pe a n fe igbala a n fe ki o dariji wa nipasẹ jesu kristi ni a ti le ni igbala gba ti o ba waasu bee gba ti o ba so fun awon eniyan bee wi pe nipasẹ jesu kristi ni a ti le dari ese won di won èyí jẹ́ wípé o jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ṣùgbọ́n bí a bá ń wàásù bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run láti inú ìwàásù wa á mú ìwàásù yìí á jẹ́ kí ó fún ẹlẹ́ṣẹ̀ ní ìdálẹ́bi ọkàn ẹni tó ń káàkiri tí ó ń ṣe àgbèrè tí ó ń ṣe panṣágà ẹni tó ń káàkiri gẹ́gẹ́ bí ẹni tí ń jà gẹ́gẹ́ bí ẹni tí ń jalè gẹ́gẹ́ bí ẹni tí ń ja ilé onílé bo tirẹ̀ lẹ́yìn ẹni tí ń káàkiri tó jẹ́ pé òpòrọ́ ni ọ̀mùtí ni ó ń jẹ ẹbọ káàkiri gbà tí a bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi ọkàn á fún irú ẹni bẹ́ẹ̀ ní ìdálẹ́bi fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti ń dá yóò sì ronú padà yóò sì béèrè ìdáríjì nípa orúkọ Jésù Kristì àti nítorí ètùtù tí Jésù Kristì tí ó ṣe fún wa ṣùgbọ́n irú ọgbọ́n wo ni ẹlẹ́rìí òtítọ́ ni ó yẹ kí ó lò bí a bá ń sọ nípa ọgbọ́n èyí ń sọ bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé o mọ̀ wípé ẹlòmíràn kò mọ bí a ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe bóyá ó ti di àtúnbí ó ṣeéṣe ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ṣeéṣe ó di ọmọ ọlọ́run ṣùgbọ́n bí ó bá fẹ́ wàásù fún àwọn ẹlòmíràn kò mọ bí a ti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó ṣeéṣe kí ó kàn rí ìyá rẹ̀ kí ó rí wípé ìyá ń tọ́jú ó ń tọ́mú ó ń létíró ó ń da èékánná sí ó ṣeéṣe kí ó rí wípé ìyá ó kó gbogbo àwọn ọ̀ṣọ́ ayé yìí ó kó kọ́ra kò sí mọ bí a ti wàásù ọ̀rọ̀ ọlọ́run á sọ pé màmá gbogbo nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ èṣù pátápátá gbá ọ̀run àpáàdì òjìnà sí yín ìwàásù kọ́ yẹn ẹni tó ń di adájọ́ yẹn kì í ṣe ẹni tó fẹ́ dáni láre yẹn kì í ṣe ẹni tí ó fẹ́ kí màmá kí ó rí ojú olúwa ó fẹ́ mú màmá bínú ni ìgbà tó bá ń sọ bẹ́ẹ̀ ó ṣeéṣe ẹlòmíràn bóyá bàbá lójókòó kalẹ̀ ló gbé ọtí tira ó bẹ̀ sí ní mu ọtí ó sì ní ọmọ lọ́kàwé o ni ọmọ bá sọ pé ìwé kíkà ò tiẹ̀ tí ìtàsìkò bàbá mo fẹ́ wàásù nítorí mo fẹ́ ṣe ẹlẹ́rìí nínú ilé yìí ọlọ́run ti gbé mi dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí ọtí tẹ́ ń mu yìí ìgò kan ṣoṣo yóò mú lọ sí ọ̀run àpáàdì títí ayérayé irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹlẹ́rìí olóòótọ́ nítorí irú ẹni bẹ́ẹ̀ ò fẹ́ sọ nípa jésù irú ẹni bẹ́ẹ̀ ó ń lé àwọn ènìyàn jìnà sí ìhìn rere tàbí ó ṣeéṣe bóyá ṣe la ń lọ lójú títì a sì rí ẹnìkan ó jẹ́ lára àwọn obìnrin wọ̀nyí tí wọ́n fẹ́ àwọn tí wọ́n fẹ́ ta ara wọn fún owó wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe àgbèrè tí wọ́n máa ń gba owó lọ́wọ́ àwọn ọkùnrin ìwọ́ tó sọ pé o ti mọ jésù o ní ìtara ṣùgbọ́n ìtara òdì ni ò bá dúró ló sọ pé ìwọ ọmọbìnrin kí ló ń wálẹ̀gbẹ̀ẹ́ títì ló sọ pé tó bá fẹ́ pè mí kí n bá ọ lọ ilé mo lè bá ọ lọ ó wá sọ pé èmi ọmọ ọlọ́run lèmi dífà lèmi ń lọ ọmọ ọ̀run àpáàdì nìwọ nítorí èyí tó ń ṣe yìí ọ̀run àpáàdì ni
bo ba kuro nbe a so pe mo wa si re loni pelu igboya mo wa so fun odomobirin yen o da mi loju pe to wa je to ma ni gbala ni o ye ko ni gbala loni o wa so ihirere o fi ogbon o fi gbe oro yi kale je ki a wo ninu bibeli awon ti o je wi pe won dese ti olorun si lo awon kokan lati je ki won ki o ni idalebi ese won akoko si fun wa lati wo bibeli lati wo awon ese won yi sugbon wo ma daruko won ni kokan bi o ba je oluka bibeli yo ye o daradara soran ti wi pe awon arakunrin josefu won da ese to je wi pe o buru lopolopo nitori pe won ta aburo won won ta si egypt won ta fun awon ara ismaili nipase be o wa tun lo si egypt iya popo ni o je josefu gbato ya awon arakunrin re won yi won wa si egypt lati ra onje won ti gbagbe ese ti won da tele tele o ri nigba ti won de be josefu mo won o fe ki awon won yi ki won ki oronu po ada o fe ki won ki o ni ore ofe olorun ni igbese aye won sugbon ko gbe ka won ko gbe ka won laya ko gbe ku won loju ni kia kia wi pe elese ni yin o eyan buburu ni yin nitori wi pe eniti ko laanu eri aburo yin ti e ta soko eru e ro wi pe e fe ba temi je ni e wo bi mo se wa nsin ko so be o sugbon o sori fun won o fun lo nje gbogbo nkan ti won fe ra o fun won o tun fi owo won o tun fi pada sinu apo won bi won se nlo loju titi legbe ona ti won de ibuso kan ni won duro wi pe ki won ki o simi die won fe fun awon ibakasi e awon eranko won fe fun lo nje ni won onikaluku ri owo re ninu apo re won a si se won wi pe ah kini a ti ri eyi si gba ti won tun pada lekeji o tun fi oro wa won lenu wo aburo yin ko benjamin nko bayi nko baba nko e bawo lele seri ibi to tin ba won soro ni awon funra won ni okan won gbogbe wi pe ah o dabi eni wi pe a o se daada ni ti aburo wa ti ata si oko eru won mo wi pe joseph n gbo ni gbo se bi o ba ka itan yi daada ni genesis a ri wi pe awon won yi won seri ba won jewo ese won ori ogbon ti joseph lo nibe ko gbe ka won laya lese kese pe elese ni yo e lo sonu apadi rara bi a ba fe wa su yin rere o ye ki a mo wi pe ogbon olorun ni a fi n gbe oro olorun kale je ki n bi o ni ibere kan iwo to n wo si le esi to je wi pe boya o ti se asise kan nile boya ona re ona ogun daada nile bo ba wo si le esi ojo kan ti oluso agosan wa si ekun re ti o yowo ti o wi pe iwo eyan buruku ni orun apadi ojina si o nje wa wa church mo ti n ba so be fun o soro lati wa si church bi n ba le o kaakiri pe lagbaja o elese ni o lagbaja o elese bi n ba n daruko re ni gbangba pe elese ni o ti mo doju ti e se wa le ronupo ada rara sugbon bi a ba fe wa so ye ki a ni ogbon olorun se mo ti so ti joseph fun nisinsin soran ti natani Dafidi o ti da ese agbere. Natani wa si odo Dafidi o so itan kan o so o pa ni bi owe. Sugbon Dafidi o mo. Dafidi ti be si ni dajo sugbon pelu ogbon Olorun. Ni Dafidi wa so ni Natani wa so fun pe iwo ni eni na. Lese kese ni Dafidi lo be si ni gbadura lo tun ba ni waju Olowa lo teri ba wi pe emi ni elese na. Olorun dariji mi pelu ogbon ni a fi n gbe oro Olorun kale. Bi o ba wo Paul ni waju oba Agrippa o nsoro o wa so fun pe oba Agrippa mo mo ko gba nkan won yi gbo nitori pe awon nkan ko sele ni ikoko gba ti o soro ti o le yi ni lokan pada ni oba Agrippa wa so we pe ah die loko ki o so mi di onigbagbo awon nkan won yi won wo lokan awa na o ye ki a ko fun ogbon Olorun soran ti Jesu Christi nigbati ori obinrin ni ti kanga obinrin ara samaria ti o fi oro jomi to oro pelu re ti o nso fun lese gba to ya oni lo pe oko re wa e ti iba so wi pe iwo to je wi pe o nti ile okunrin kan de ile okunrin miran iwo to je wi pe agbere okuro ni igbese aye re iwo to je wi pe irinkunrin lori kaakiri jesu o je so be oni lo pe oko re wa ni obinrin so pe ah
báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀ ni ó lọ sí ìgbòho pé ẹ wá wo ọkùnrin kan o tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi ǹjẹ́ èyí kọ́ ha ni Kristi náà ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ọgbọ́n Ọlọ́run a lè sọ ẹ̀rí wa a lè sọ wípé a jẹ́ ọmọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ọmọ sìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n àti bá Jésù pàdé Jésù ti yí wa padà kí a sì sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà ó lè yí ọ padà ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere ó lè fi ìyẹ́ Ọlọ́run sí ìgbésí ayé rẹ a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa ẹ̀rí ìgbàlà tàbí àlèṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà a lè fún àwọn ènìyàn àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run ìkẹta kí ni agbára tí ń ti ìwàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ṣe lẹ́yìn kí sì ni èrèdí tí a fi ń wàásù agbára tí ń ti ìwàásù wà lẹ́yìn jẹ́ kí a wo Yohánù orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú ilé bí o bá ti dìdúró tí o ń sọ̀rọ̀ gbà tí o bá dìde dúró tí o ń tako àlùfáà tí o ń tako olùṣọ́àgùtàn tí o ń sọ pé èmi ni adarí ìdàpọ̀ ojú ilé yìí nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín ẹ̀ṣẹ̀ wà ní ìdàpọ̀ ojú ilé pé èyí tí olùṣọ́àgùtàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́ èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀ èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀ èyí tí mo gbà nìyí pa tí wọ́n bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́ kò sí ọkàn tí ó nígbàlà ó nígbà tí a bá jẹ́ ọ̀kan ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́ àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn bí àwọn tí a jọ jẹ́ ará nínú olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀ ẹ̀kọ́ kan ìwọṣọ kan ìrìn kan tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn gbà tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa tí wọ́n bá rí i pé a jọ ní ìdàpọ̀ a sì ní ìrẹ́pọ̀ ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn kì í ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kí a wo ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ̀yin ò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa kí a fi ẹ̀mí Ọlọ́run kún wa tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run agbára iná ti jó àwọn nǹkan tí kò dára ní ìgbésí ayé ènìyàn ẹ̀mí Ọlọ́run iná Ọlọ́run tí ń jorun ó ti wà ní ìgbésí ayé wa bí a bá ń sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run yóò máa fi nǹkan wọ̀nyí lẹ́yìn yóò jẹ́ agbára fún ọ̀rọ̀ tí a ń sọ nínú ìwé ìṣe àwọn àpọ́sẹ̀lì orí kẹrin ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n gbé péjọ sí mi tìtì
gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara tun si tu igbese aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki o ri olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le seri ba ki a le wole lese agbelebu Jesu Kristi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigba ti won gbadura tan e ki se awon ti on su lori adura e ki se awon ti o je pe bi a ba ni e je ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se ifisan ti a so wi pe e je ki a dide e je ki a gbadura won ba ti wuye wuye won iseju kan won o mo kini won o so mo awon won yi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti n gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le so sita adura ki a ma tire le mo ki awon ti o n lo nitosi ki won ma mo wi pe a n gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yeyi ni adura ti a n gba ti a n lagun adura ti a n gba ti a n soro soke adura ti a n gba ti a n mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun emi mo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun won so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde Jesu olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi n wasu ohun ti a fi n wasu ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi gbo ki se ki won ki o le ma wa si ile isini kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Yohanu ori ogun Yohanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwa so wa ni wepe ki se pe ki a je alatako awon eniyan ki se wipe ki a ma le won sa fun Olorun ki se wipe ki a ma so wipe ah lagbaja iyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wipe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni o n pe o gege bi eni kookan gẹ́gẹ́ bí ẹni tí ó mọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní oore ọ̀fẹ́ wípé ó yẹ kí ó jẹ ẹlẹ́rìí ẹlẹ́rìí òtítọ́ ẹlẹ́rìí tí ó mọ̀ wípé a lè ní ìgbàlà ṣé ìwọ fún ara rẹ̀ ṣé o ti ní ìgbàlà bí o bá ti ní ìgbàlà ó ti jẹ ẹlẹ́rìí ó ti di agbẹnusọ fún Ọlọ́run ìdédúró lórí ẹsẹ̀ rẹ kí o gbàdúrà kí agbára Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìgboyà kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ọgbọ́n bí a ti gbé ìwàásù ìrere kalẹ̀ kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ kí ìtara fún iṣẹ́ Ọlọ́run kí ó sọ̀kalẹ̀ sí ìgbésí ayé rẹ dìde kí o gbàdúrà sókè sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹlẹ́rìí olóòótọ́ ẹlẹ́rìí tí gba ọkànlá ẹlẹ́rìí tí sọ fún àwọn èèyàn wípé Jésù Kristì ó ní ọ̀nà Jesu Kristi o ni iye ati wipe Jesu Kristi ni eni naa ti a fi fun wa ki o ba le gba wala kuro ninu ese wa dede ki o so fun Olorun Jesu Kristi ni otito o ni ona ati iye enikeni ti o ba to baba wa o ni lati wa nipasẹ re so fun Olorun wipe nipa eri re nipa kika oro Olorun fun awon eniyan nipa wiwaasu fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nípa àwọn ìwé nípa kápẹ́ẹ̀tì nípa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ọlọ́run wípé ó wà sí ìrírí
o wa si ire o je en ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura gbadura titi agbara olorun ogbon olorun iye olorun ore ofe olorun ipara olorun ina ti funi ni ipara ti gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadura titi awon nkan won yi yo ku sele ni igbesi aye re to fi je eleri.

0: Deuteronomy.
1: Orí ìkẹtàlá. Bí wòlíì kan bá kú láàrin rẹ tàbí alálá kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́, tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba ṣe, wípé ẹ jẹ́ kí a tẹ̀lé ọlọ́run mìíràn lẹ́yìn tí ìwọ kò ti mọ̀ rí, kí a sì máa sìn wọ́n. Ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alálá náà, nítorí pé Olúwa Ọlọ́run yín dán yín wò ni láti mọ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ Olúwa Ọlọ́run yín. Lẹ́yìn Olúwa Ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn, ó ní kí ẹ sì máa bẹ̀rù, kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́, kí ẹ sì máa gba ohun rẹ̀ gbọ́, kí ẹ sì máa sìn, kí ẹ sì máa faramọ́. Àti wòlíì náà tàbí alálá náà ni kí ẹ̀yin kí ó pa nítorí tí ó ti ṣe ọ̀tẹ̀ sí Olúwa Ọlọ́run yín, tí ó mú yín láti ilẹ̀ Egypti jáde wá, tí ó ti rà yín kúrò ní oko ẹrú, láti tì ọ́ kúrò ní ojú ọ̀nà tí Olúwa Ọlọ́run rẹ fi lélẹ̀ ní àṣẹ fún ọ láti máa rìn nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni kí ìwọ kí o sì mú ibi kúrò láàrin rẹ. Bí arákùnrin rẹ, ọmọ ìyá rẹ, tàbí ọmọ rẹ ọkùnrin, tàbí ọmọ rẹ obìnrin, tàbí aya ọkàn aya rẹ, tàbí ọ̀rẹ́ rẹ tí ó dàbí ọkàn ara rẹ, bí ó bá tàn ọ́ ní ìkọ̀kọ̀ wípé jẹ́ kí a lọ kí a máa sin Ọlọ́run mìíràn tí ìwọ kò mọ̀ rí, ìwọ tàbí àwọn bàbá rẹ, nínú àwọn òrìṣà àwọn ènìyàn tí ó yí yín káàkiri tí ó súnmọ́ ọ tàbí tí ó jìnà sí ọ láti òpin ilẹ̀ dé òpin ilẹ̀, ìwọ kò gbọdọ̀ jẹ́ fún un, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ fetí sí tirẹ̀, bẹ́ẹ̀ ni kí ojú kí ó má ṣe rú ọ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe dá a sí, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe bò ó. Ṣùgbọ́n pípa ni kí o pa á, ọwọ́ rẹ ni yóò kọ́ wà lára rẹ̀ láti pa á, àti lẹ́yìn náà ọwọ́ gbogbo ènìyàn. Kí ìwọ kí o sì sọ ọ́ ní òkúta kí ó kú, nítorí tí ó ń wá ọ̀nà láti tì ọ́ kúrò lọ́dọ̀ Olúwa Ọlọ́run rẹ, tí ó mú ọ láti ilẹ̀ Egypti jáde wá kúrò ní oko ẹrú. Gbogbo Israẹli yóò sì gbọ́, wọn sì bẹ̀rù, wọn kì yóò sì tún hu ìwà búburú bí irú èyí mọ́ láàrin yín. Bí ìwọ bá gbọ́ nínú ọ̀kan nínú àwọn ìlú rẹ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ láti máa gbé inú rẹ̀ pé àwọn ọkùnrin kan, àwọn ọmọ Bíliálì, wọ́n jáde lọ kúrò nínú yín, wọ́n sì kó àwọn ará ìlú wọn sẹ́yìn wípé ẹ jẹ́ kí a lọ kí a máa sin Ọlọ́run mìíràn tí ẹ̀yin kò mọ̀ rí, nígbà náà ni kí ìwọ kí o béèrè, kí ìwọ kí o sì ṣe àwárí, kí o sì béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́, sì kíyèsí bí ó bá ṣe òtítọ́, tí òun náà bá sì dá yín lójú pé a ṣe irú nǹkan ìríra bẹ́ẹ̀ nínú yín, kí ìwọ kí o fi ojú ìdàkọlu àwọn ará ìlú náà ní tòótọ́ láti ràn wọ́n pátápátá àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ àti ohun ọ̀sìn inú rẹ̀ ni kí ìwọ kí o fi ojú ìdàpa, kí ìwọ kí o sì kó gbogbo ìkógun rẹ̀ sí àárín ìgboro rẹ̀, kí ìwọ kí o sì fi iná kun ìlú náà àti gbogbo ìkógun rẹ̀ pátápátá fún Olúwa Ọlọ́run rẹ̀, kí o sì máa já sí òkìtì láéláé, a kì yóò sì tún tẹ̀ ẹ́ dó mọ́, kí ọ̀kan nínú ohun ìyàsọ́tọ̀ náà má sì ṣe mọ́ ọ lọ́wọ́, kí Olúwa kí o lè yí padà kúrò nínú ìmúná ìbínú rẹ̀, kí o sì máa ṣàánú fún ọ, kí o sì máa ṣe ìyọ́nú rẹ̀, kí o sì máa mú ọ bí si bí o ti búra fún àwọn bàbá rẹ̀ nígbà tí ìwọ bá fetí sí ohun Olúwa Ọlọ́run rẹ̀ láti pa gbogbo òfin rẹ̀ mọ́ tí mo pa láṣẹ fún ọ ní òní láti máa ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa Ọlọ́run rẹ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹjẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètè ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe. ti o se pataki pupo bi o ba wo akori eko na ni iwe owo re o ri wipe mo fe ba o so lati inu oro olorun ki akunkun so wipe a fe fi inu olorun ara wa nipa ohun ti o se pataki ti o wa ni waju o wa e ni a fi ko akole eko yi ni je ki aye gbo wo Isaiah ori ketan ori kerin le logbon ese ikini Isaiah ori kerin le logbon ese ikini somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye gbo ati ekun re aye ati ohun gbogbo ti o ti inu re jade bi o ba wo ohun ti Isaiah nso nihi o ko gbogbo ise iranse awon woli ni majemu lailai ati awon aposteli awon iranse olorun ninu majemu titun o ko papo bi a ba wo awon oro wonyi ni finifini ni woli Isaiah o kigbe o ni somoto si e je wipe aye jina si olorun aya aye kuro nipa si olorun nitori pe won jina si olorun won ko gbo ohun olorun eyi ni afiran Isaiah lati so fun aye wipe e se ti won fi jina rere be e se ti won fi takete eyi ni ohun ipe ati ohun ebe ti alore ti o nke si won wipe somoto si eyin orile ede bi a ba nso nipa awon orile ede ti won wa ninu okunkun awon orile ede ti o je wipe iborisa ni isin won awon orile ede ti won ro pe won mo olorun sugbon ti won ko mo olorun awon orile ede ti won ro wipe boya nigbati won ko ni ojo awon rubo si orisa won won ro wi pe orisa lo ran ojo si won awon orile ede ti won ro wi pe nigbati oda ti o da gbogbo ile awon rubo si orisa won wi pe nitori be irugbin be si nihu ti won ro wi pe awon orisa won lo fun won ni awon nkan wonyi lati ni anito ati aniseku eyi ni Isaiah agbenuso fun Olorun Isaiah alore akede ijoba Olorun ni o fi so wipe eyin orile ede ti o takete ti o jina rere e somoto si o ni ki won ki o somoto si lati gbo o ye ki a mo wipe nigba ti eniyan ba jina rere bi atile nso ohun ti o se lanfani o se se ki o ma mo o se se ki o ye ki o ma ye o wa nso wipe bi won ti somoto si o ni teti sile eyin eniyan bi a ba nso nipa orile ede a nso nipa awon eniyan ti o wa ninu re o wa nso wipe ki awon eniyan wonyi ki won ki o teti sile lati gbo o ti o se won lanfani o wa so wipe je ki aye gbo lekini o ni ki won ki o sumo to si ikeji o ni ki won ki o gbo iketa o ni ki won ki o teti lele o ni bi won se ti teti sile ti won gbo je ki awon wonyi ti o ti gbo ohun ti Olorun ni lati ba won so je ki won ki o lo si aye lati so fun aye wipe eyi ni aba tabi ete Olorun o ni je ki aye gbo eyi ni akori eko wa loni je ki aye gbo bo ti so wipe ninu majemu lailai eyi je ise iranse awon woli ohun ti won so ni wipe ki awon eniyan somoto si bi o ba wo awon iranse Olorun ni ikokan ninu majemu lailai yala a nso nipa Mose ni ohun yi kan na la ori wipe o ko gbogbo ise iranse Mose o ko papo ohun ti o nso ni wipe somoto si eyin orile ede lati gbo teti sile eyin eniyan je ki aye ki o gbo bi abaro nipa ti Dafidi nipa ti Joshua nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àbí kí ẹ máa sọ nípa ti Dánìẹ́lì ní Bábílónì, nípa Ṣédrákì, Mìṣákì àti Àbẹ́dígò, nípa Jóná tí ó lọ sí Nínẹ́fè. Àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yin orílẹ̀-èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀, kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Ásáyà ń sọ wípé súnmọ́ tòsí, ẹ̀yin orílẹ̀-èdè kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀, ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé kí ó gbọ́. Fi rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn sí, ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀-èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí. Àwọn tí ó jìnà réré, èyí ni a fi rí wípé Paulu ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀, ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀, ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́, jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyànfẹ́ sókè. Ohun tí ó ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí, ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀, ẹ̀yin ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá, bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé à ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ wípé à ń pèsè sílẹ̀, à ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run, iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pe àwọn tí ó jìnà réré, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí pé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé. Wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ. Wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi. Wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún, ní ìgbà gbogbo, ni a ma nse ipago eredi ipago yi ni wo pe lati je ki aye gbo lati je ki awon eniyan mo kini idi ti Jesu ti o fi wa si aye ni osu keji la odun ti a wa yi ni bi ojo 18 si lati ojo 21 osu titi di ojo 24 osu keji la odun yi a o ni ipago eredi yi ni wo pe ki awon eniyan ki o le mo gege bi ati ka ninu iwe Isaiah we pe abi Jesu olugbala fun wa je ki awo eko yi ni ikuri meta ikini ete ipago na kini idi ti a fe pi se ipago yi a wo lati inu oro Olorun ikeji ipolongo ipago na nitori Olorun fe ki iwo ki o ni ipa tabi ni ipin ninu ipolongo ipago na eyi ni lati so fun awon eniyan lati je ki won ki o mo igbala ti Olorun mu wa fun ara aye iketa ki kopa ni kikun ni bi ipago na won ti a so dara dara o mo ni ki kopa ni kikun ni bi ipago na awon elomiran ti won ko mo ohun ti Olorun pese fun won bi ipago ba de o sese ki won kopa ninu re die won le lo ni ojo kini won le lo ni ojo keji tabi won le lo ni ojo meji ninu ojo merin ojo marun tabi ojo mefa sugbon a nso nipa ki kopa ni kikun ni bi ipago na je ki a wo lati ikini ete ipago na kini idi ti ipago yi ti o fi waye se eyi je adamo inu ijo deeper life se eyi je ohun ti a kan ma nse lati fi ofin de ara wa lati ma rin lo soke sodo ni asiko keresimesi se a kan gbe eyi le wa lori lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro Olorun ni finifini a ki fe re oro Olorun koja a ma fe mo kini inu Olorun a ma fe mo kini ase Olorun fun wa gba ti a si wo inu bibeli je ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe Olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole la fun nihi le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti a n so nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti a bi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan Olorun won ki se awon ti o ti nsin Olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah ti nbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ipururu okan won nsin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won to mo Olorun ki won to mo Kristi ni won tin gbadura wipe Olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma so fun Olorun wipe Olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona fona han mi fimole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere wi pe awon keferi awon ti ko lọlọrun imole nla o tan fun won ṣugbọn won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro owo to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun ṣugbọn won gbadura okan won po haha o po ngbe o si so wi pe bawo ni awon ti le ri Kristi olufuni ni iye eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni eni tin mu ori buruku tin mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o nfe Jesu ti o nfe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni olorun fi nto wa wi pe bi a ba se ipago yi a o le so nipa Jesu Kristi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wi pe awa ti a je omo olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wi pe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Kristi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fi han awon eniyan jube si je ki a wo Marko ori kejo ki a wo apere Jesu Kristi fun rara re Marko ori kejo lati ese ikini li ojo won ni nigbati ijo eniyan po gidi gidi ti won ko si li onje Jesu pe awon omo ehin re sodo re o si wi fun won pe anu ijo eniyan se mi nitori ti o di ijo meta nisisiyi ti won wa lodo mi won ko si li ohun ti won o je eyi ti mo fi n ka ibi ti a ka yi ni wi pe ki o le ye wa wi pe awa ko ni eni akoko lati ko opolopo awon eniyan jo ni ojo meta tabi ojo merin ki o je wipe lati aaro sule ko si eni ti yo lo si di okowo ko si eni ti yo lo sile ko si eni ti yo lo sun nile ara re ti o je wipe a o jo wa loju kan na lati ma gbo oro olorun lati ma keko oro olorun lati ma gbadura lati ma sin olorun ati lati pese ara wa sile fun ijoba orun ti nbo nihi ni a ri wipe opo eniyan won po jojo ti won gbarajo ti won si nko eko nipa Jesu eko lodo Jesu je ki a koko bi ara wa lere bawo ni awon eniyan wonyi bawo ni won se kora won jo ki lo fa won jo soju kan o fawo lo fa won jade lati inu ile won lati ibi ise won lati oko won lati ebi won ti o

sí ìròyìn rẹ̀ kalẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Wọ́n ti wo àwọn tí àwọn farisi ń ṣe, kò sí ohun tó dára nínú ẹ̀. Wọ́n wo èyí tí àwọn sadusi ń ṣe, kò sí ohun tó dára nínú rẹ̀. Wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe, kò sí ohun kan tó dára nínú ẹ̀. Wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Rome, wọ́n wo èyí tí wọ́n ṣe, kò sí ohun tí ó dára. Wọ́n wo èyí tí àwọn ìdílé wọn, èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn, wọ́n rí wípé kò sí ohun tó dára. Wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀, láti ọ̀dọ̀ àwọn alábàágbé. Wọ́n rí wípé kò sí ohun tí ó dára. Ṣùgbọ́n nígbà tí Jésù dé, wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù, ó jẹ́ ohun tí ó dára. Ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ? Ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí? Ó gba ọkàn rẹ là, ó fún ọ lálàáfíà. Ìwọ tó rò orun sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ilé ńlé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó di ẹni tó ní ìsinmi, ó di ẹni tó ní ìfọkànbalẹ̀. Ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná. Ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé, ọ̀nà nà àti sùnilé, ó di ẹtì, àti wà ní ìgboro, ó di ọ̀ràn. Kò síbi tí ó wà tí ó ní ìsinmi, ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù, gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀, ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní tú. Ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́, ó bẹ̀rẹ̀ sí ní já. Ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè, ó lọ sílẹ̀. Ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára. Àìsàn ńkọ́, ó jẹ́ kí ó lọ. Inú ìbàjẹ́ inú ńkọ́, ó jẹ́ kí ó lọ. Ìbànújẹ́ ẹkún àsunrìn nígbà gbogbo, ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀. Ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹkún àsunrìn, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ, wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà, ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o, mo ti rí Jésù o, ó ṣe ohun gbogbo dáradára o. Ṣe o rántí òṣì tó wà ní ìgbésí ayé mi? Ṣe o rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa? Ṣe o rántí àwọn ohun tí ó wà èpè tí wọ́n ti ṣẹ́ fún mi láti ayé àtijọ́? Bí mo ṣe bá Jésù Kristì pàdé, ó ká gbogbo rẹ̀ kúrò pátápátá. Ṣe o rántí bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìgbésẹ̀ kúrò lọ́rùn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀? Èmi ni wọ́n ń pè ní ayáwó má san tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, gbogbo nǹkan ló ti yí padà ní ìgbésí ayé mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde rẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára. Bí wọ́n ti ń sọ nǹkan wọ̀nyí ni àwọn èèyàn bèrè wípé báwo ni mo lè ṣe rí i, báwo ni irú nǹkan wọ̀nyí, báwo ló ṣe lè jẹ́ tèmi pẹ̀lú? Èyí ni ó fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ agbẹnusọ, bí ìwọ pàápàá bí o bá jẹ́ alóore, ẹni tí ó lè ṣe ìpolongo, tí ó lè sọ fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí mo ti bá Jésù Kristì pàdé, ó ṣe ohun gbogbo dáradára. Ó ṣeéṣe kí o máa wípé wọ́n ti mọ̀ nípa Jésù. Ṣé o rò wípé wọ́n mọ̀ nípa Jésù? Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí ó jẹ́ wípé ní àsìkò Kérésìmesì, ìdí ọtí ni wọ́n a máa jókòó sí. O mọ̀ wípé àwọn tí wọ́n rò wípé wọ́n ń ṣe àjọ̀dún, wọ́n ń yọ ayọ̀ Kérésìmesì, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn eegun ni wọ́n máa gbé. Ìgbà mìíràn bí mo bá ní àǹfààní láti jáde ní Èkó láti lọ sí ibì kan ní àkókò Kérésìmesì, nítorí bí a bá ń ṣe ìpàgọ́ báyìí, ìgbà mìíràn ní ọdún tí ó kọjá sẹ́yìn ni máa ń lọ láti ibì kan dé ibì kan. Ní àkókò yìí, ohun tí mo máa ń bá pàdé lójú ọ̀nà kò ṣe é fẹnu sọ. Ohun tí mo ń sọ ni wípé ìgbà mìíràn irú àwọn ènìyàn tí a rò pé mọ̀ nípa ìbí Jésù, tí wọ́n ń ṣe àjọ̀dún Jésù, ó jẹ́ mọ̀ wípé nípa gbígbé eégún ẹkù, nípa bẹ́ẹ̀ ni wọ́n fi ń rò wípé wọ́n ń ṣe àjọ̀dún Jésù. Ṣé àwọn tí a rò pé mọ̀ Jésù nìyẹn? Ní ọ̀pọ̀ ìgbà mìíràn bí mo bá ń lọ láàrin Èkó níhìn-ín, ní àsìkò Kérésìmesì, màá rí wípé wọ́n á ti pa títì rẹ pátápátá. Màá rí wípé àwọn ọ̀mùtí, àwọn oníjó, wọ́n á bẹ̀rẹ̀ sí ní yọ ayọ̀. Wọ́n á ní wọ́n ti bí Jésù. Ṣé ìbí Jésù, ṣé ó sọ ni di ọ̀mùtí ni? Ìwọ rò wípé wọ́n mọ̀ nípa Jésù, wípé wọ́n ti bí Jésù, ṣùgbọ́n wọn kò mọ̀ nípa bí a ó ti di àtúnbí. Wọ́n kò mọ̀ nípa ìgbàlà Jésù. Wọn kò mọ̀ nípa ìmọ́lẹ̀ tí Jésù Kristì wá láti tàn sí ìgbésí ayé wa. Èyí ni a fi jẹ́ ajígbèsè láti sọ fún àwọn aládùúgbò wa, láti sọ fún àwọn tí ó wà nítòsí wa wípé a bí Jésù fún wa, kí a ba lè ní ìgbàlà

ẹ wí pé a fi àkókò yìí sílẹ̀ láti ọjọ́ kọkànlélógún oṣù bó mọ̀wé kọ sọ fún aládùúgbò rẹ̀ wí pé rán mi létí o, a kì í bámọ̀ tí bá gbàgbé, nítorí ọjọ́ yìí gan ni ìpàgọ́ ńláńlá ní ti deeper life ni ó ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ mo ní láti wà níbẹ̀. Bí ẹnikẹ́ni bá wá láti pè ọ́ síbì kan, bí ẹnikẹ́ni bá láti sọ pé ó yẹ ká lọ síbí, ó yẹ ká lọ sọ́hún, sọ fún ọmọ rẹ wípé rán mi létí o, àwọn ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ ìpàgọ́. Rán mi létí wípé mi ò gbọdọ̀ ní àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni láti ọjọ́ yìí sí ọjọ́ yìí kí n lè wà ní ìpàgọ́. Nítorí níbẹ̀ mo ń sọ fún ọ, Ọlọ́run wa yóò dábìrà. Mi ò gbọ́ kí o ṣe àmì o. Mo ní níbẹ̀ Ọlọ́run wa yóò dábìrà. Nítorí bẹ́ẹ̀ má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Rí wípé àwọn ọjọ́ yìí ọjọ́ kọkànlélógún títí dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí wípé o wà pẹ̀lú wa ní àkókò ìpàgọ́ náà yóò wà láti ẹkùn kan sí ẹkùn mìíràn. Èyí ni pé nínú ẹkùn rẹ àwọn elédè Gẹ̀ẹ́sì, àwọn elédè Yorùbá, àwọn elédè Ibo àti àwọn elédè mìíràn tí ó wà nínú ẹkùn rẹ gbogbo wa a ó wà ní ibì kan náà, a ó lè ní ìmọ́lẹ̀ tí Jésù Kristì tí ó mú wá. Wo ẹsẹ̀ ìkẹsàn lórí Máàkù, nínú Máàkù orí kẹjọ, Máàkù orí kẹjọ ẹsẹ̀ ìkẹsàn, àwọn tí ó jẹ tó ìwọ̀n 1,000 ènìyàn ó sì rán wọn lọ. Àwọn tí ó jẹ, èyí ni pé àwọn tí ó jẹ oúnjẹ tí a pèsè ní àkókò ìpàgọ́ tí wọ́n wọ̀nyí, wọ́n jẹ́ bí 1,000 ènìyàn. Bí a bá ń sọ nípa 1,000, ó ṣeéṣe kí ó má yé ẹlòmíràn, jẹ́ kí n ṣe àpèjúwe. Ó dàbí kí a sọ wípé 100 lọ́nà

0: wọ́n sì jẹ, wọ́n sì yó, kí olúwa ọlọ́run rẹ kí ó lè bùkún ọ nínú gbogbo iṣẹ́ ọwọ́ rẹ tí ìwọ ń ṣe.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ wípé lónìí ni a tún wá síwájú yín ní àkókò ìsọjí àti iṣẹ́ ìyanu yìí. A dúpẹ́ wípé ò yí padà. A dúpẹ́ wípé ọ̀rọ̀ yín kò yí padà. A dúpẹ́ wípé àánú yín, oore ọ̀fẹ́ àti agbára yín kò yí padà. Wípé síbẹ̀síbẹ̀ lónìí, bí a bá wá ojú yín, a ó rí. Bí a bá ń fẹ́ oore láti ọ̀dọ̀ yín, ẹ ó ṣe é fún wa. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ sí ẹni tí ó wá sí iwájú yín láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti wá múra wa sílẹ̀ fún ìpadàbọ̀ Jésù Kristì. Ẹ gba ọpẹ́ àti yìn wa ní orúkọ Jésù. Lónìí bí a ti wá, àdúrà wa ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Ẹ ó ṣe wa lójú láti jẹ́ kí a rí ìpèsè àtọ̀run wá tẹ́ ti pèsè fún wa ní àkókò tí a wà yìí. A dúpẹ́, ẹ gba ọpẹ́ àti yìn wa, kí ẹ sì gbọ́ àdúrà wa, nítorí wípé a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí mo gbàgbọ́ wípé o ti gbọ́ láti ẹnu adarí wa nípa ìmúrasílẹ̀ tí a ń ṣe àti àwọn ìmúrasílẹ̀ tí ó yẹ kí a tún ṣe nítorí ìpàdé tí ó ń bọ̀ níwájú wa. Wípé ní àkókò àjínde, a ní ìpàgọ́ àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti sọ fún ọ, ó yẹ kí o máa gbaradì, ó yẹ kí o máa múra sílẹ̀ kí o bá lè jẹ́ alábàápín nínú àwọn ẹ̀bùn ọ̀run àti nínú àwọn ìpèsè àtòkèwá tí Ọlọ́run yóò yalò wá ní àkókò ìpàgọ́ yìí. A ti sọ wípé ní ọjọ́bọ̀, ní ọ̀sẹ̀ tí ń bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì gẹ́gẹ́ bí ọjọ́ òní, ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títí di ọjọ́ Ajé, èyí ni ọjọ́ Monday, ní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù yìí títí di ọjọ́ kìíní oṣù tí ń bọ̀ ni a ó fi ní ìpàgọ́ yìí. Mo sì mọ̀ wípé àwọn adarí wa yóò ti sọ fún ọ ibi tí ìpàgọ́ tirẹ yóò wà pẹ̀lú àwọn ènìyàn Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, kí a má ṣe jáfara, kí a múra sílẹ̀, kí a má ṣe rí ẹnìkan tí yóò rin ìrìn àjò ní àkókò yìí, nítorí ó jẹ́ àkókò tí Ọlọ́run fẹ́ bùkún wa, tí ó ń fẹ́ mú àìní nípa ti ẹ̀mí ìgbésí ayé wa tí ó fẹ́ mú kúrò, tí ó ń fẹ́ pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù. Nítorí gẹ́gẹ́ bí a ti ń fojú sọ́nà àti gẹ́gẹ́ bí a ti ń ṣe àkíyèsí, a rí wípé Jésù Kristì Olúwa Olùgbàlà wa tí à ń retí kì yóò pẹ́ dé. Ó sì yẹ kí a múra sílẹ̀, kí a má ṣe dàbí àwọn wúndíá aláìgbọ́n, ṣùgbọ́n kí a lè jẹ́ wúndíá ọlọgbọ́n. Nítorí bẹ́ẹ̀, múra sílẹ̀ kí o rí wípé o wà ní ìpàgọ́ ní àkókò yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí o sọ fún àwọn ará ilé rẹ, àwọn aládùúgbò rẹ, àwọn tí ẹ jọ ń gbélé, ó yẹ kí o sọ fún wọn nípa ti ìpàgọ́ tí ń bọ̀ yìí, kí o sì mọ̀ wípé Ọlọ́run ṣe tán, ó múra sílẹ̀ láti bùkún wa, kí ìwọ pàápàá pẹ̀lú àwọn náà kí ẹ bá lè jẹ́ alábàápín nínú àwọn ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa. Lónìí, nítorí tí àkókò wa ti lọ, wọn ó máa bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Ìpèsè Ọlọ́run ní àkókò ìyàn. Bí a bá ń sọ nípa èèyàn tàbí nípa ọ̀dá, mo rò wípé ó yẹ kí ó jẹ́ ohun tí ó yé ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n wà ní ayé nígbà àjàkálẹ̀ àjàkáyé ti ìkejì ní ọdún díẹ̀ sẹ́yìn, níbi 50 ọdún sẹ́yìn, a ó rí wípé ní àkókò náà

ó kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́ tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní ìdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ìkejì, ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́rìí níwájú Ọlọ́run. Bí o bá sì wà nírú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́rìí, kì yóò ṣeé ṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́rìí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeé ṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí 9 ẹsẹ 12, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ́ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láì sí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmúkúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láì sí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì kò lè ṣeé ṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ẹlẹ́rìí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 24, Matthew orí 24 ẹsẹ 12 ni Jésù fún ara rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi tí májẹ̀mú tuntun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí. Gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣeé ṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdábò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aísà ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Éfésù orí 2 wo ẹsẹ 13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristì Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristì. Nípa ẹ̀jẹ̀ tí Kristì ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún wo Kolose lẹ́ẹ̀kan sí i, Kolose orí 1 ẹsẹ 20, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ ìwọ̀n ìbáṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristì ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristì ti kú ní orí igi àgbélébó,

Peter ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó jẹ́ ohun tí a fi ń bá wa làjà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ. Bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí ara padà, o fẹ́ bá Ọlọ́run làjà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ. Bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, ìwọ yóò lè bá Ọlọ́run làjà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristì, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Àdáwàláre nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Wo Rómù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹsàn-án, ó wípé mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ lí a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ó sọ wípé a dá wa láre, bí a bá wà lábẹ́ ẹ̀bi, a wà lábẹ́ ìdájọ́ Ọlọ́run. Bí a bá wà lábẹ́ ẹ̀bi, a jẹ́ ẹni tí ó ń retí ìbínú gbégbóná Ọlọ́run. Ṣùgbọ́n bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run, tá a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ ìdáláre nípa ẹ̀jẹ̀ rẹ̀, bí a bá ti ń wẹ ọkàn rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì, lójú kan náà ni ìdáláre yóò wá. Èyí ni Bíbélì ṣe ń sọ fún wa wípé ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù. Kì í ṣe fún àwọn tí ń róbọ, ẹbí wà fún àwọn tí ń róbọ. Ẹbí wà fún àwọn tí ó rò wípé wọ́n lè lọ sí ọ̀run nípa fífi owó fún àwọn alágbe. Ẹ̀bí wà fún àwọn tí wọ́n ròyìn pé nípa iṣẹ́ rere ara wọn tàbí iṣẹ́ ọwọ́ wọn, wọ́n lè ṣe ara wọn pé láti wá ojú Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀bí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù. Àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Èyí ń sọ ìdáǹde ìdáláre tí ó wà fún àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀nà mọ́, àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì bá làjà pẹ̀lú Ọlọ́run. Nípa ẹ̀jẹ̀ kan náà, ìkẹfà ni ó ń fún wa ní ìwẹ̀nà mọ́ ojoojúmọ́. Jọ́hánù kínní orí kínní ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ó wípé bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, ohun tí a pè ní ìmọ́lẹ̀ ni ìrìn Jésù Kristì tí ó tọ̀ wá wá. Ohun tí Ọlọ́run sọ fún wa wípé Ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tàbí yálà ẹbọ sísun tàbí ẹbọ mìíràn. Ìmọ́lẹ̀ ni wípé nísinsìnyí Jésù ti kú fún wa ní orí igi àgbélébò. Bí a bá tọ̀ wá, bí a bá ké pè, bí a bá sì fi ìgbàgbọ́ wa sí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, tí a sì ń rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a ń bèèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a fẹ́ gbé, a fẹ́ rìn gẹ́gẹ́ bí ó ti là sílẹ̀ nínú ìwé mímọ́, èyí jẹ́ wípé a rìn nínú ìmọ́lẹ̀. Bí a bá fẹ́ ṣe ìpinnu tàbí a fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a fẹ́ ṣe iṣẹ́ tàbí a fẹ́ dáwọ́lé okòwò kan, a sì ń bèèrè wípé kí ni ọ̀rọ̀ Ọlọ́run ti wí, nítorí pé a fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀. Ó wá ń sọ fún wa wípé bí a bá jẹ́ ẹni tí ó rìn nínú ìmọ́lẹ̀ bẹ́ẹ̀, wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ Ọlọ́run ní wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ayé tí a wà yìí jẹ́ ayé tí ó lè rí, ayé tí yóò sì máa mú èérí tàbí ìdọ̀tí bá wa nípa ti ẹ̀mí. Bí kì í bá ṣe wípé a ní ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ń wẹ̀ wá nù, tí ó ń wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́, kì yóò lè ṣeé ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé. Ìkeje, ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ Ọlọ́run àti láti gbàdúrà.
ati lati di ileri olorun mu nitori pe nigba gbogbo ti a ba wa si waju olorun a wa nitori iwenu mo ti ati ni nipa eje Jesu Kristi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipase Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu on ti anso fani hi ni pe awon mo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo deba nitori ko si eni ti o mo to be eni ti agba laaye to be lati wa si ibi mimo tabi ibi mimo julo sugbon ni igba ti Jesu Kristi ti de ni aso ikele ti o wa ni temple le ati paya eyi je wipe enikeni ti o ba fe tolorun wa nisisiyi bi o ba wa pelu eje Jesu Kristi igbagbo ninu eje Jesu Kristi yo je ki o le wo ibi mimo lo oni o fi so wipe ara awon ti an pe ni ara ni awon ti a ti fe eje Jesu wenu awon ti a pe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Oluwa awon ti won gbe igbese aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala ase si Olorun tabi ase si awon eniyan o nso fun awe pe nipase eje Jesu Kristi ni kan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le sese fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo Olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti a ti we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbese aye wa eje ki a wo ifihan ori kini lati ese karun si ese kefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oku ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese renu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese renu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufaa fun Olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun isu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye o ni won si segun re nitori eje odo agutan naa ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon nkan wonyi ni eje Jesu Kristi ni o ma nse fun wa Petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti dibaje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Kristi omo bibi Olorun ni a fi ra wa pada eje yi ni o fun ani ra pada oni o we ese wa nu ohun lo mu asomo Olorun awa ti a ti jiyan riri si Olorun tele tele nitori ese wa eje Jesu Kristi ni o mu asomo to si
ndo je ki a le ba olorun laja ti o fun ni alaafia laarin awa ati olorun on lo da wa lare on lo ma nwe wa nu lojojumo ti o ma fun ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohun ko ohun ti esu tabi awon emi esu ti won le pero lati se ni igbese aye wa loni yi bi a ba le didi duro lati gbadura ti a so fun olorun we pe agbagbo ninu eje jesu christi bi o ba ti ni igbala eje jesu setan lati we ona lati gba ola bi o ba n bere sori mo eje jesu wa nihin ti o le we ona ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni onilo eje jesu si wa ba kan na lati je ki ile ri ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo nda oloro tabi aini ni o gbe ode eje jesu le tu ide ati sheke sheke ti o de o bi o ba ni igbagbo ninu eje jesu ta sile nigba ti o ko pon lori ige agbelebo eje ki ala inu wa gbo lati so pon olorun wi pe ani igbagbo ninu olorun ani igbagbo ninu olorun a gbagbo wi pe o sese fun lati da wa sile lati da wa lare lati fun ani alaafia lati we wanu lati we wa mo lati fun ani igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori asedede gbogbo asegun ti o le gbe igbese aye ti o wu olorun pepe olorun gbagbo ninu eje jesu christi ti a ti tasile fun o bi o ba je wo sere ti o si ko sile o daju wi pe olorun yo dariji o bi o ba gbagbo ninu eje jesu christi ti o ta sile fun o eje ewure tabi eje oboko tabi eje agutan tabi eje adiye tabi eje yele tabi eje tolotolo ko ni lari ko si seye bi eni waju olorun mo sugbon eje jesu christi ni o wa fun o lati le ni idariji lati le ni dande lati le ni igbala asa logbe nitori aisedede wa apa lara nitori aisedede wa ina alaafia wa nbe lara re nipa ina re le a mu wa lara da idande wa lowo olorun je wa awon esere ki o si kan won sile ki anu olorun ati ori ofe re ki o le je ti re ni oruko jesu christi oluwa wa ni oruko jesu christi oluwa wa olorun alaanu adupe lowo yin adupe wipe ni akoko ti o wo ni akoko ti o ye eran jesu christi lati wa ko fun wa awa ni o se ni ari awa elese sugbon nitori wipe e ko fe ki a se gbe ninu ese e ti ran jesu christi lati ku ni ori igi agbelebo olorun alaanu abebe wipe awon miran ti won wa ni bi loni ti won ko ti ni igbala ti idande okan won ti a ko ti koruko won sinu iwe iye lorun ti won ru ebi ese won kaakiri ti eru ese won wo lorun a n bẹbẹ wipe loni ẹru ẹsẹ wọnyi wọn o sọ kalẹ ni ẹsẹ agberebu ni orukọ jesu awọn ti o jẹ wipe ẹsẹ wa ni gbogbo ohun ti wọn dawọle nipa ero ọkan wọn nipa ọrọ ẹnu wọn nipa irin ẹsẹ wọn nipa iṣesi wọn nipa igbeyawo ilọkọlaya wọn ni ohun gbogbo ti wọn n ṣe
ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sí ẹni orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò à ń bẹ̀yìn wípé gbogbo àṣedéédé gbogbo ìrékọjá gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú ọ kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ pé nítorí ẹ̀ṣẹ̀ wọn wọn kò lè ní ìtẹ̀síwájú à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú ọ kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ wẹ ọkàn wọn mọ́, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ gbà wọ́n là, pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ẹ kọ́rúkọ wọn sí ìwé ìyè lọ́run, ẹ ṣàánú fún wọn. Àdúpọ̀ ipò ẹ̀ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀ kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn tí olùṣe àwọn oníṣègùn sọ fún pé ó ní àrùn jẹran jẹgun tí a ń pè ní cancer, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. À ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn cancer lára, à ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ ní orí òkè àgbélébùú ní orí igi àgbélébùú yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. Adúpẹ́pẹ́ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀ jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀yìn wípé ẹ fọwọ́lé àìsàn yìí ẹ mú o kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. À ń bẹ̀yìn wípé kẹ dá ẹni yìí sílẹ̀ ní orúkọ Jésù. Ẹ mú o lárada, ẹ jẹ́ kí ògo Ọlọ́run kí ó farahàn ní ìgbésí ayé rẹ̀, kí ara dídá ṣáṣá kí ó lè jẹ́ tirẹ̀. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan níhìn tí ó ní ìṣòro láti kẹsẹ̀ járí ní gbogbo ìdáwọ́lé rẹ̀, tí ó jẹ́ wípé ìgbà gbogbo ni ó fi máa ní ìjákulẹ̀ ní ohunkóhun tí ó dáwọ́lé, mo ń fẹ́ rí irú ẹni bẹ́ẹ̀ láti gbé ọwọ́ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A mọ̀ wípé bí a bá tọ̀yìn wá, àṣeèrí, àṣetì, àìní yóò pòórá ní ìgbésí ayé wa. Yẹ mo ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ wọn sókè nítorí ìjákulẹ̀ tí wọ́n ní, nítorí ohun tí kò ṣeéṣe fún wọn láti kẹsẹ̀ járí ní ìdáwọ́lé wọn. À ń bẹ̀yìn wípé kí ẹ dá wọn sílẹ̀. Gbogbo ègún, gbogbo ohun tí àwọn ẹni ayé ti fi sí wọn lára, tí ó ti fi sí ìdílé wọn lára, ẹ yọ wọn kúrò ní orúkọ Jésù. Àdúpẹ́ ipò ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan tí ayé ti dè ní ìgbèkùn, tí ó dàbí ẹni wípé àìsàn ni ojoojúmọ́, bí ó ti ń kúrò lórí kan ni ó ń bọ́ sórí mìíràn, bí ó bá ní owó díẹ̀ lọ́wọ́ nǹkan wọ̀nyí á tún wá sí ìgbésí ayé rẹ̀ láti lè kó gbogbo owó lọ. Gbà tí owó bá tán, á dàbí ẹni pé àìsàn ti tán. Gbà tí owó bá dé, àìsàn á tún dé. Nítorí ègún tí ó wà ní ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ẹ̀wọ́ ni mo ń ṣe àpèjúwe rẹ̀. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, alágbára, a dúpẹ́ wípé bí a bá tọ̀yìn wá, ẹ ó nu omijé wa nù kúrò. Ǹjẹ́ mo ń bẹ̀bẹ̀ wípé gbogbo àṣetì, gbogbo àìsàn àti gbogbo ègún tí a ti fi sí ẹni yìí lára, ẹ mú u kúrò ní orúkọ Jésù. Mo gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ń gbàdúrà nísinsìnyí wípé ẹ ń ṣe iṣẹ́ ìràpadà yìí, ẹ ń ṣe iṣẹ́ ìmúláradá yìí, ẹ dá a sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí ibi, gbogbo àwọn tí ó ti gégún fún, gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀, gbogbo rẹ̀ pátápátá, a mú wọn kúrò ní orúkọ Jésù. Àdúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
ẹni kan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀. Bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí ni omi máa ń jáde lójú rẹ̀, ni ó máa dàbí ẹni pé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé atalọ́fà. Bí ó bá jẹ́ ẹ̀wọ̀ ni irú ẹni bẹ́ẹ̀, a ń fẹ́ kí o náwọ́ sókè kí Ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀. Ọlọ́run aláàánú, a ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín, kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín. A ń bẹ̀ yín wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ń bẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, mo lé wọn jáde ní orúkọ Jésù. Ẹ mú o láradá, a dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí, ìdásílẹ̀ ti dé fún ọ. Obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́, fi gbé ọwọ́ kan sí òkè kí o fi ọwọ́ mìíràn ọwọ́ kejì lé ikùn rẹ, kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí, ó wá láti wá jẹ́rí ohun tí Ọlọ́run ṣe fún ọ. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, Ọlọ́run alágbára, Ọlọ́run tí kìí kùnà, Ọlọ́run tí ìlérí rẹ̀ kìí tà sé, a wá sọ́dọ̀ yín nísinsìnyí, a ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára, ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo okùn ìdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí Sátani fi dè pátápátá, mo já wọn ní orúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn, tí ó wà ní àrọ́wọ́tó wọn, tí ó yí ilé rẹ̀ ká, tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, mo lé yín kúrò ní orúkọ Jésù. Ẹ tu ò sílẹ̀, ẹ jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà, kí ó lè wá jẹ́rìí iṣẹ́ rere tí Ọlọ́run ṣe lára rẹ̀ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹnìkan tí ara máa ń ta, ó dàbí ẹni pé ara títa náà kò gbóògùn. Bí o bá wà níbẹ̀, nawọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ohun gbogbo ní ṣíṣe fún yín. Ara títa yìí mo mú o kúrò, gbogbo pé ayínra mo mú o kúrò, gbogbo nǹkan tí ó dàbí ẹni pé kò gbóògùn, a lé wọn jáde ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ìwọ tí ó dàbí ẹni pé ìgbèsè wọ̀ ọ́ lọ́rùn, o sì ń sá káàkiri nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí o jẹ lówó, o sì ń bẹ̀bẹ̀ wípé bí Ọlọ́run bá lè pèsè fún ọ, o fẹ́ san àwọn ìgbèsè tí ó wà lọ́rùn rẹ. Bí o bá nawọ́ sókè, ìpèsè Ọlọ́run ní kíkún yóò jẹ́ tirẹ̀. Olúwa wa, Ọlọ́run wa, a ń wo ojú yín nítorí pé a gbàgbọ́ wípé ìpèsè wá láti òkè wá. Jẹ́ mo bẹ̀bẹ̀ fún àwọn yìí tí ó dàbí ẹni pé ìgbèsè wọ̀ lọ́rùn, ẹ dá wọn sílẹ̀, ẹ ṣàánú fún wọn. Gbogbo èyí tí wọ́n ń sá káàkiri, tí wọ́n ń sá pamọ́, tàbí tí àyà wọn lágàrà, tàbí tí àyà wọn já nítorí àwọn tí wọ́n jẹ́ ní ìgbèsè, mo gbàgbọ́, mo sì gbàdúrà láti òní lọ kí ìpèsè Ọlọ́run kí ó wá sí ìgbèsè ayé wọn, kí ó wá sí ìdílé wọn, kí ó wá sí ibi iṣẹ́ wọn, tí wọ́n fi sa àwọn ìgbèsè wọ̀nyí ní orúkọ Jésù. Adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì ohunkóhun tí ó bá wà ní ìgbésí ayé rẹ̀ gẹ́gẹ́ bí àìsàn tàbí gẹ́gẹ́ bí ìdè láti ọwọ́ Sàtánì, ohun tí mo fẹ́ kí o ṣe ni pé kí o gbọ́wọ́ lé ara rẹ, kí o sì gbàgbọ́ wípé nígbà tí o bá ń bọ̀ ní ọjọ́ bọ̀, èyí ni ọjọ́ Àlàmísì tí ó ń bọ̀, o máa bọ̀ pẹ̀lú ẹ̀rí Ọlọ́run lé ẹnu rẹ. Bàbá wa lé ọ̀run, a dúpẹ́ wípé ìpè tó ní ìbùkún ni ẹ fi pè wá, ìpè àlàáfíà lẹ fi pè wá. A ti wá sọ́dọ̀ yín, a sì ń bẹ̀ yín wípé bí a ti wá, ẹ má jẹ́ kí a padà lé ọwọ́ òfo. Gbogbo ibi tí àìsàn wà, ẹ lé àìsàn náà jáde. Gbogbo ibi tí àìní wà, ẹ lé àìní jáde. Gbogbo ibi tí ìbànújẹ́ wà, ẹ lé ìbànújẹ́ jáde. Gbogbo àwọn ọkàn tí ó ń ṣàárẹ̀ nítorí wàhálà tí ó wà ní ìdílé wọn, nítorí wàhálà tí ó wà ní abẹ́lé, a ń bẹ̀ yín wípé ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Gbogbo ẹ̀dùn ọkàn àwọn ènìyàn yín ní àṣálẹ́ yìí, ẹ wá tán, ẹ gbọ́ àdúrà wọn.
e je ki won ki o le ni ayo ki ku ni oruko Jesu. Baba an bere wo pe eni ni ti o ni idi yo an bebe wo pe gbogbo re patapata ke mu laada ni oruko Jesu. E to da bi eni pe inu ni o ma nlo ni igba gbogbo a bebe wo pe agbara atorun wa ki o ba le nisisin yi ki o mu ko ni oruko Jesu. Awon ti o da be ni pa ma nsubu won ma dide won ma nsubu won ma dide ton sin fe imuni duro ninu igbagbo an bebe yin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe igbese aye oni igbagbo to to lati kese jari ninu iwa igbagbo ni oruko Jesu. Awon ti won ti ni igbara ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbese aye won. Eje ki o gba won ti o wa ni inu won ti ko ba ife Olorun mu eje ki o kuro patapata ni oruko Jesu. Awon ti won ti ni isori mo ti won be fun agbara emi Olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro Olorun agbara ti o ma fun ni igboya ni woju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina Olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko Jesu. An be yin wo pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran an bebe wo pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko Jesu. Obirin ni ti o wa nibe ti o dabi eni wo pe omo re ni o npa ibanuje fun o ti o pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kegbe kegbe o si ma rin irin ti ko dara lese o si n ba o ninu je mo gbadura nisinsin pe owo Olorun yo wa lori omo na emi Olorun yo ba le omo na an be yin we pe omo yi yo je omo ti o sanfani yo je omo rere ni oruko Jesu. Arabirin ti o wa Olorun ni ti oni omo kan ti o jade ni ti o ti wa kaakiri o ti pilo kaakiri sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi Olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko Jesu. Adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko Jesu. Ni oruko Jesu Kristi Oluwa wa ki o to lo mo nfe ki o dupe lowo Olorun fun ti Olorun ti se fun o. So fun Olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re. Dupe wi pe ati gbo adura re. Dupe wo pe ati gbo adura re.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde

bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe tí àwọn tí ó wà nínú ayé ń ṣe kó wọn jáde kí o dáná sun wọn. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́ bí o jẹ́ níbi ọjà ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìwọ ni a ṣẹ́gun. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Má bẹ̀rù ságbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàrú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákálá kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri. A mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a ò bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sí ẹ̀ lókè Kálfárì, ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sáà ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ́kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Deuteronomy, ori iketadinlogun. Iwo ko gbodo fi akọ malu tabi aguntan ti o ni abuku tabi ohun buburu kan rubo si Oluwa Olorun re, nitori pe irira ni si Oluwa Olorun re. Ti a ba ri laarin yin ninu ibode re kan ti Oluwa Olorun re fi fun o, okunrin tabi obirin tin se nkan buburu ni oju Oluwa Olorun re, ni rire majemu re koja ti o si lo ti o nsin Olorun miran ti o si nbo won, iba ase orun tabi osupa tabi okan ninu ogun orun ti emi ko pa lase. Ti a ba si wi fun o, ti iwo si ti gbo, ti iwo si wadi re rere, si kiyesi ti o ja si otito, ti o na si dani loju pe a se iru irira yi ni Israeli, nigba na ni ki iwo ki o mu okunrin tabi obinrin na ti o se ohun buburu yi jade wa si ibode re, ani okunrin tabi obinrin na ki iwo ki o si so won ni okuta pa. Ni enu eleri meji tabi eleri meta ni a o pa eni ti o ye si iku, sugbon ni enu eleri kan a ki yo pa. Owo awon eleri ni yo tete wa lara re lati pa, leyin na owo gbogbo eniyan be ni wo si mu iwa buburu kuro laarin yin. Bi ejo kan ba soroju fun o lati da laarin eje ohun eje, laarin oran ohun oran, ati laarin ilu ni ati ilu ni, ti se oran eyan ninu ibode re, nigba na ni ki iwo ki o dide ki o si goke lo si ibi ti Oluwa Olorun re yo yan, ki iwo ki o si to awon alufa awon omo lefi lo ati onidajo ti yo wa ni ojo won ni, ki o si bere won si fi oro idajo han o, ki iwo ki o si se bi oro idajo ti awon ara ibi ti Oluwa yo yan na yo fi han o, ki iwo ki o si ma kiyesi ati ma se gege bi gbogbo eyi ti won ko, gege bi oro ofin ti won ko ati gege bi idajo ti won wi fun o, ni ki iwo ki o se, ki iwo ki o ma se ya se owo otun tabi si osi kuro ni oro ti won fi han o. Okunrin na ti o ba si fi igberaga se ti ko fe gbo ti alufa na, ti o duro lati ma se ise alufa nibe niwaju Oluwa Olorun re, tabi lati gbo ti onidajo na, ani okunrin na yo ku, iwo si mu iwa buburu kuro ni Israeli, gbogbo eniyan yo si gbo, won si beru, won ki yo si gberaga mo. Nigba ti iwo ba de ile na ti Oluwa Olorun re fi fun o, ti iwo ba si gba, ti iwo ba si joko ninu re, ti iwo si wipe emi o fi oba je lori mi gege bi gbogbo awon orilede ti o yi mi ka, kiki eni ti Oluwa Olorun re yo yan ni ki iwo ki o fi joba lori re, okan ninu awon arakunrin re ni ki iwo ki o fi joba lori re, ki iwo ki o ma se fi alejo se olori re ti ki se arakunrin re, sugbon ohun ko gbodo ko esin jo fun ara re, be ni ki o ma se mu awon eniyan pada lo si Egypt nitori ki o ba le ko esin jo, nitori Oluwa ti wi fun yin pe eyin ko gbodo tun pada lo ni ona na mo, be ni ki o ma se ko obirin jo fun ara re ki aya re ki o ma ba yi pada, be ni ki o ma se ko fadaka tabi wura jo fun ara re ni opolopo, yo si se nigba ti o ba joko lori ite ijoba re, ki ohun ki o si ko iwe ofin yi sinu iwe kan fun ara re lati inu eyi ti nbe niwaju awon alufa awon omo lefi, yo si wa lodo re, ohun o si ma ka ninu re ni ojo aye re gbogbo, ki o le ma ko ati beru Oluwa Olorun re lati ma pa gbogbo oro ofin yi mo ati ilana won yi lati ma se won, ki aya re ki o ma ba gbega ju awon arakunrin re lo, ati ki o ma ba yi pada kuro ninu ofin na si owo otun tabi si osi, ki ohun ki o le mu ojo re pe ni ijoba re ohun ati awon omo re laarin Israeli.
2: Deuteronomy
0: ori ikejidilogun. Awon alufa awon omo lefi ani gbogbo eya lefi ki o ni ipin tabi ini pelu Israeli, ki won ki o ma je ebo Oluwa ti a fi ina se ati ini re ni ki won ki o ma je, nitori na ni won ki yo se ni ini laarin awon arakunrin won, Oluwa ni ini won bi o ti wi fun won. Eyi ni o si ma je ipin awon alufa lati odo awon eniyan wa, lati odo awon ti o ru ebo, iba se ako malu tabi aguntan, ki won ki o si fi apa fun alufa ati ereke mejeji ati apo, akoso oka re pelu ati ti oti waini re ati ti ororo re ati akore irun aguntan re ni ki iwo ki o fi fun, nitori Oluwa Olorun re ni o yan ninu gbogbo awon eya re lati ma duro se ise isin ni oruko Oluwa ohun ati awon omo re lailai, ati bi omo lefi kan ba ti inu ibode re kan wa ni gbogbo Israeli nibi ti o gbe nse atipo, ki o si fi gbogbo ife inu re wa si ibi ti Oluwa yi o yan, nje ki o ma se ise isin ni oruko Oluwa Olorun re bi gbogbo awon arakunrin re awon omo lefi ti n duro nibe niwaju Oluwa. Ipin kan naa ni ki won ki o ma je laika eyi ti o ni nipa tita ogun baba re, nigba ti iwo ba de ile naa ti Oluwa Olorun re fi fun o, ki iwo ki o ma se ko ati se gege bi iwa irira awon orilede won ni, ki a ma se ri ninu yin
1: ẹnìkan tí mú ọmọ rẹ ọkùnrin tàbí ọmọ rẹ obìnrin la iná já tàbí tí ń fọ àfọṣẹ tàbí alákíyèsí ìgbà tàbí aṣèfàyà tàbí àjẹ tàbí atujú tàbí abáyẹun gbìmọ tàbí oṣó tàbí abókúlò nítorí pé gbogbo àwọn tí ń ṣe nǹkan wọnyí ìríra ni sí olúwa àti nítorí ìríra wọnyí ni olúwa ọlọrun rẹ ṣe lé wọn jáde kúrò níwájú rẹ kí ìwọ kí ó pé lọdọ olúwa ọlọrun rẹ nítorí orílẹèdè wọnyí tí ìwọ ó gbà wọn fetí sí àwọn alákíyèsí ìgbà àti sí àwọn aláfọṣẹ ṣùgbọn bí ó ṣe tìrẹ ni olúwa ọlọrun rẹ kò gbà fún ọ bẹẹ olúwa ọlọrun rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi o ní kí ẹyin kí ó fetí sí gẹgẹ bí gbogbo èyí tí ìwọ béèrè lọwọ olúwa ọlọrun rẹ ní órébù ní ọjọ àjọ ni wípé má ṣe jẹ kí èmi tún gbọ ohun olúwa ọlọrun mi mọ bẹẹ ni kí èmi kí ó má tún rí iná ńlá yìí mọ kí èmi kí ó má baà kú olúwa sì wí fún mi pé wọn wí rere ní èyí tí wọn sọ èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ èmi ó sì fi ọrọ mi sí i ní ẹnu òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe ẹni tí kò bá fetí sí ọrọ mi tí òun ó máa sọ ní orúkọ mi èmi ó béèrè lọwọ rẹ ṣùgbọn wòlíì náà tí ó kù bù sọ ọrọ kan ní orúkọ mi tí èmi kò fi fún un ní àṣẹ láti sọ tàbí tí ó sọrọ ní orúkọ ọlọrun mìíràn àní wòlíì náà yóò kú bí ìwọ bá sì wí ní ọkàn rẹ pé báwo ni a ó ṣe mọ ọrọ tí olúwa kò sọ nígbà tí wòlíì kan bá sọrọ ní orúkọ olúwa bí òun náà kò bá rí bẹẹ tí kò bá sì ṣe èyí ni ni ohun tí olúwa kò sọ wòlíì náà ni ó fi ìkùgbù sọrọ kí ìwọ kí o má ṣe bẹrù rẹ
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣí jibọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa, ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a rí Jésù, kí a sì rí yín. Ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà iyì yìí títí dé òpin. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy kejì, orí kẹta láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlè kó ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí, ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà, yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni o yi awa onigbagbo ka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi wa ka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o ngbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose o jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori ibase omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wepe iwa ailofin iwa jagidi jagan iwa ife ara eni tabi oju kokoro onlokun aye lode oni nitori eyi ni Paul ti a topasere lati emi olorun ni o se nkowo si Timothy ti o nso fun wi pe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wi pe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasi riru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa delogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se efodu ati terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le ye wi pe eni ti a soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun to ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun won ni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o si n tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wipe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju Olowa omo Israeli ti Olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin àwọn ọmọ Israẹli ti a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ Israẹli ti a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ ti a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn p pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàá wa. Ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀. Ìkẹta bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ olúwa lásán. Ìkẹrin ló ń sọ fún wa wípé wọn láti ya ọjọ́ olúwa sí mímọ́ láti rántí rẹ̀ láti sìn àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin ọlọ́run sẹ́yìn, wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ ọlọ́run sẹ́yìn. A rí ọkùnrin yìí ọ̀kan nínú ọmọ Ísíráẹlì nínú ẹ̀yà ti Efraimu tí ó kọ́ ilé òrìṣà tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí tí ó tún pe ọmọ rẹ̀, òun nìkan kò sí òrìṣà yìí ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà. Àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ kẹfà pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísíráẹlì. Nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀. Bí o bá wo ayé nísinsìnyí, ọmọ kò gbọ́ ti bàbá, aya kò gbọ́ ti ọkọ, ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ níṣẹ́, àwọn tí ó dàbí ìpẹ́ẹ̀rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé, àwọn ẹni tí ó jí aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n. Nítòótọ́ òfin ọlọ́run wà, nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà, nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ó wà tí ó jẹ́ wípé a kò fi di wá létí. Ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni, síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye tí ó pé ojú owó, síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin ọlọ́run. Bí a bá wo àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísíráẹlì, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní Ọlọ́run. Wọ́n ní òfin, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin. Wọ́n ní ìtọ́ni, wọ́n ní ìlànà, wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún. Ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn. A máa ń ka ìwé Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ó ṣeéṣe kí àwọn àlùfáà wọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé Jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a gbé ìgbésí ayé òdodo wípé bí ẹnikẹ́ni bá nínú Kristi Jésù ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun. Ó ṣeéṣe kí a rí àwọn wọ̀nyí kí a sì lè sọ nípa wọn wípé títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn, títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ, títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìnrere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti Ọlọ́run, síbẹ̀síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́. Irọ́ kúrò lẹ́nu wọn, àgbèrò kúrò lọ́wọ́ wọn, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìlọ́kọ láyà ti ayé kò kúrò lọ́wọ́ wọn. Ìrédìí òrónkọ́ kí a máa jẹ ẹbọ káàkiri tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìn ṣíṣe lọ́hùn-ún aláti rí mi níbẹ̀. Ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn. Ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn, wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn. Ò gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn a gbé Bíbélì ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ kún òrìṣà èyí ni a ń sọ pé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́ ìwà àtijọ́ ìrìn àtijọ́ àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́ owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́ wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù olúwa bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí olúwa pa fún àwọn ọmọ jákọ́bù tí ó sọ ní ìsírẹ́lì wẹsẹ̀ ogójì wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bí mo ti ń ka èyí ó ṣeéṣe kí ẹ̀mí ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ò gbólógbó ti àtijọ́ ìwà tí ò gbólógbó ọkùnrin ni òun ló ṣì wà lọ́wọ́ rẹ wípé àmì ìyípadà àmì ìgbàlà àmì wípé o ti bá jésù pàdé àmì wípé o jẹ́ ti ọlọ́run àmì wípé o wà nínú ìjọ ti bíbélì tí ó gba gbogbo bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ ó ní bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olúwa ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olúwa wọ́n máa ń gbàdúrà ó dàbí ẹni pé wọ́n máa ń ké pe olúwa wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́ ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkọ eégún láàrin ọ̀sẹ̀ àwọn tí ó dàbí ẹni pé ní àkókò kérésìmesì àti ní àkókò àjínde àwọn ni wọ́n máa ń kọrin wọ́n tilẹ̀ máa ń gbá àwẹ̀ pàápàá ní àsìkò lẹ́ǹtì ṣùgbọ́n oògùn ìbọ̀rìṣà eégún ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ tí wọ́n lè kà tí wọ́n mọ ọ̀rọ̀ ọlọ́run òfin ọlọ́run àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin àìtẹ̀lé ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá ẹ jẹ́ kí a wo kọ́rìntì kínní orí karùn-ún à ń kà á láti ẹsẹ̀ kínní kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ kínní a ròyìn rẹ̀ kalẹ̀ pé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ ohun tí a lè sọ níyìí ni wípé ìwà tí ó wà láàrin ìlú bí a kò bá ṣọ́ra ó lè wọ inú ìjọ kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí ìfẹ́kúfẹ́ àgbèrè panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́ ṣùgbọ́n nígbà tí ìhìnrere jésù kristi wá sí àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ronúpìwàdà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì wípé bí ọlọ́run bá lè dáríjì wọ́n àwọn ò fi ara wọn sọ́wọ́ ọlọ́run pátápátá ọlọ́run sì dáríjì wọ́n èyí ni a fi pè wọ́n ní àwọn ará tí a fi pè wọ́n ní ìjọ kristi tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn tí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore ìdáríjì ti dé ìgbàlá ti dé ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn a sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà èyí ni paulu apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ̀lẹ́sẹ̀ tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tọ̀ wọ́n lọ ní ìgbà tí paulu ti kúrò láàrin wọn ó wá ń gbọ́ ìròyìn kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́ ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀ ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́ ó sọ wípé àgbèrè wà láàrin yín ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí ọlọ́run àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà àwa tí a sọ wípé a ti dáríjì wá àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ jésù kristi tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́ àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ kristi lẹ́ẹ̀kejì ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀díẹ̀ nínú wa a sáà ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ ọlọ́run sí orí wọn láti wo àgbèrè bí o bá jẹ́ olùkà bíbélì dáradára ó rí wípé láti genesis ni a ti ń kìlọ̀ ni àwọn alóore àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí ohun tó dọ̀tí níwájú ọlọ́run ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú ọlọ́run wá sórí ẹni bí o bá ka exodo ó rí níbẹ̀ bí o bá ka levitico tàbí numeri tàbí deuteronomy ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èérí ìwà ẹ̀ṣẹ̀ sí ọlọ́run ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìdájọ́ yóò wá sórí rẹ̀ bí o bá ka àwọn ìwé samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́ tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù tàbí o ka isaiah tàbí o ka jeremiah tàbí o wá sínú májẹ̀mú titun láti matthew dé marco dé luke dé johannu dé ṣe àwọn àpọ́sẹ́lì dé rome àti dé kọ́rìntì àti títí dé ìwé ìfihàn ni ọlọ́run ti ń kí wa nílọ tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jùlọ àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú ọlọ́run wá sórí ẹni ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn a wàásù fún wọn a kò fìdí wọn létí a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà síbẹ̀síbẹ̀ a ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ kí ni wọ́n ṣe nípa rẹ̀ ǹjẹ́ wọ́n sọkún ǹjẹ́ wọ́n ronú pẹ̀wàdà ǹjẹ́ wọ́n bẹ ọlọ́run ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n wẹ́sẹ̀ ìkejì ẹ̀yìn sì ń fẹ̀ sókè ẹ̀yìn kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin ọlọ́run ìwà àìlọ́lọ́run ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn bí a bá ṣe bẹ́ẹ̀ tí a ní ìwà àìbìkítà fún òfin ọlọ́run kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo orin dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá ọlọ́run ni onídàájọ́ òdodo ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́ ó jẹ́ mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ìbínú ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìjì rẹ ti máa ń tẹ̀lé ọ níbikíbi tí o bá wà bá lò ẹ̀ ni nínú ilé ni níbi iṣẹ́ ni lóko nílé lọ́nà níbikíbi ìbínú ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ó sọ wípé ọlọ́run sì ń bínú bí a bá sọ pé ọlọ́run bínú jẹ́ kí ó yí ọ ìgbà tí ọlọ́run bínú ni ó lé ádámù àti éfà jáde ìbínú ọlọ́run nìyẹn ìgbà tí ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ bí a bá sọ wípé ọlọ́run bínú ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ kẹ́nání ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́ ọkàn àìmoore hàn tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí bí a bá sọ wípé ọlọ́run bínú bi o ba ka majemo lai lai dara dara nigba ti won lo si ese agbere ati panshaga ni oke aimoye ninu won ni apa won re loju kan na ni ojo kan bi a ba so we pe olorun binu yin ni we pe gbogbo amo israeli lakoko kan nitori ibinu ati idajo olorun o le won lo si babiloni ti won jiya fun adorin odun bi a ba so we pe olorun binu ranti sapphira ati ranti ananiah bi a ba so wi pe olorun binu ki o ranti idajo ti olorun mu wa si ori abo ati jezebeli ati gbogbo awon idile re eyi ni a npe ni ibinu olorun bi o ba je apeyinda elese eni ti o ri ofin olorun koja eni ti o npe igbese aye re bi eni wi pe ko si olorun be ni wi pe ko si ilana bi eni wi pe ko si ofin be ni wi pe a ko ti iko wa gege bi eko oro olorun ti o n gbe bi awon kefe ri alai lofin awon ti won ko ni imole irere bi o ba je ni ti o n gbe igbese aye iru eni be o n so fun wi pe ibinu olorun wa lori re nigba gbogbo lojojumo abajo ti iru awon eniyan be kini ifokan bale abajo bi o ti le won ki won ki o jeun to won a ma gbe ni lojojumo ko si ohun ti won le ni ti o le te won lorun ko si si ohun ti won le ni ti o le je iranwo fun won nitori pe ibinu olorun wa lori elese lojojumo o igbese aye re se agbere wa nbe se pa saga wa nbe ojo kokoro nko iwa aye nko isoro ti aye ijeun ti aye ibanidore ti aye bi o ba wa ni igbese aye re je ki o da loju wi pe ibinu olorun idaje olorun wa lori awon ti won rin iru irin be wo owe ori kokanla ese ikokan le logun bi ati le fi owo so owo po eniyan buburu ki yo lo laijiya ohun ti a n so ni wipe enikeni ti o wo ki o fi ti ara re lehin se o mo iwa omogo iwa ilogbon ti awon elomiran ma n hu o sese ninu ijo kan boya ijo miran ni o wa ti alufaa to wa ninu ijo ti o le ma pe o lati se agbere tabi panshaga ti o ma so fun o wipe ko si nkan ti a le se ti olorun le da wa lejo nitori pe alufaa le ohun enikeni ti iba ma ti o leyin lati kohin si awon ilana awon ase awon ofin olorun enikeni ti iba je wo li le ti okun iba je angeli papa lati orun wa ti o n kin oleyin we pe je ki aso ta ba fe se ko si ohun kan ti o le da lati eyin re je ki o yi o wi pe bi a ti le fi owo so owo po eniyan buburu elese apeyinda awon ti o n dese ni ikoko ti won ro we pe ko seni ti o mo a n so fun a wi pe won ki yi o lo laijiya bi o ba wo awon iwe oniwaasu iwe oniwaasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi a ba wo awon elomiran ti won dese won ro wipe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o n we ni ibi ti a ti le ri ni o n bere wipe kini oruko obirin yii won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni wipe boya olorun sun boya olorun o ri nitori pe ara ko san lese kan naa sugbon o loyun o bimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwakowa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wepe eyi ti o se ni o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara po eniyan buburu eyi ni akosile oro Olorun ki o dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o wepe ki o dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun wipe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebuchadnezzar tabi Herod o kan na ni gbogbo yo so fun wipe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wipe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o da bi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wepe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro wepe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma tan ara won je be ta ma so wepe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe ye ka wo majemo titun ni Corinth kini ori kewa Corinth kini ori kewa lati ese kefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se shubu ni ijokan eyin kin wa nilo wepe bi a ti le wa ni akoko ore ofe bi o ti le je wepe Jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida Olorun loju o daju wepe ibinu Olorun idajo Olorun yo wa sori ese bakan na wo Hebrew ori kewa Hebrew ori kewa ese kokan le logbon ohun eru ni lati subo si owo Olorun alaye ohun eru ni lati subo si owo Olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o n gbe igbe aye ailofin igbe aye ti ko mo oro Olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma n se ohun ti ko to ti o si mo wipe idajo Olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo Olorun wo Danieli ori kerin Danieli ori kerin lati ese iketa dilogbon Danieli ori kerin lati ese ikerin lelogun shegara fara fun mi Danieli ori kerin ese ikerin lelogun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o se fi ododo ja ese re kuro ati ase dede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obirin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti Daniel nso fun oba ni ni we pe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a ti le fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apoyinda ti o nsa isansa kuro lodo oluwa bi ko ba pada wale bi omo olina kuna bi ko ba mo we pe ibi ti o nwa ile ajeji ti o nwa we pe bi o nba nlo bi ohun ti nse nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba nsa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o se le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunupo adani we pe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni we pe ki o je olooto ki o je olododo ki o mo we pe ese je ohun egbin ohun iri ni waju olorun ki o mo we pe agbere panshaga ma n fa ibinu olorun ki o mo we pe eni ti o n pe ni abanideṣe ki se ore o je ota ti o fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni kokon ni abole ni tabi ni okunkun we pe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo sile isin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni to n se tibi tabi torun o nipa eyi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀ bínú mi ti rí bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí bí òbí ti rí bẹ́ẹ̀ nínú mi rí ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ sọ fún ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò kí o sì kọ gba àìṣedéédé sílẹ̀ pátápátá kí o lè jẹ́ wípé àánú ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ tirẹ o jakobo orí kẹrin láti ẹsẹ ìkẹfà ṣùgbọn ó ń fúnni ní oore ọfẹ sí i nítorí náà ni ó ṣe wípé ọlọrun kọ ojú ìjà sí agbéraga ta ni agbéraga ẹni tí ó jẹ ẹlẹṣẹ tí ó ń pe ara ẹ ní olódodo agbéraga ni ẹni tí ó rin ọ̀nà ìṣìnà ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sọ wípé kò séwo kò sẹ́ṣẹ̀ kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun ó jẹ́ agbéraga ẹni tí ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti àpẹ̀yìndà ṣùgbọ́n tí ó wá síwájú ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun ó jẹ́ agbéraga ó ní ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọjú ìjà sí èṣù òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn ó jẹ́ ẹni tí ó jẹ́ ilé rí níwájú ọlọ́run ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ ó sì jẹ́ ilé rí níwájú ọlọ́run ó ń sọ wípé ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, bóyá olè ni ìwà tirẹ̀. Ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́? Tí a ó sì jẹ́ olódodo, èyí jẹ́ nípa ìrònú pèwàdà àti àtúnṣe. Ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀, èyí jẹ́ wípé kí a kàánú. Bàtí ó ń sọ pé kí a gba àwẹ̀, ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n á máa wò fẹ́ẹ́fẹ́, kò sí bí, kò sọ́hùn-ún, aka bíbélì wọn ò ní wo bíbélì, akọrin wọn ò ní kọrin. Bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run, wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wá, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ́ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, ń fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń fẹ́ ké pe Ọlọ́run, ó ń fẹ́ sọkún kíkorò, o sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pèwàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, ó dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín, tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. kaanu fun ese re bi aba mara wa ni elese alati ni ibanuje ni tori ese ti ati da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye oloto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o dajo we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese won yi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje jesu o se pataki we pe ki o duro lori eje ati ipinu re si oluwa we pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni o ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú káàánú fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbese aye oloto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o dajo we pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese won yi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi abati we onu ti a se we omo pelu eje je

sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

0: Bi abari ani ti o ni ibere ninu eko ti a sese kotan ki a fi han nipa gbegbe owo wa soke arabirin ti o wa ni gbongan nla
1: ejo sa nibi ti a ka ninu iwe Rome ori kejila ese ikokanla o so fun wa wipe ni ti ise sise ma se ole e ma ni igbona okan ejo sa ibi e ma ni igbona okan yen ni mo fe beere ibeere fun pe bawo ni a se le ni igbona okan se nipa ti ara ni ati nipa temi ati bawo ni a se le ni igbona okan
0: ibeere se onigbagbo ni eyin funra yin
1: be ni sa
0: iru igbona okan wo ni o ye ki onigbagbo ni se le so fun wa
1: igbona okan si ise olorun ati lati le gbadura fun ise ise kristeni
0: a se popo Rome ori kejila ese ikokanla ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e ma se olowa ohun ti Paul apostle so fun wa ni we pe ki a ni itara ko so fun wa we pe ki a ni igbona okan nipa ti ara ṣugbọn so we pe bi a ba fe se ohunkohun fun olorun we pe o ye ki a fi itara han pẹ̀lú ìfẹ́ ọlọ́run pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa láti lè ṣe ìfẹ́ ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́ wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe wọn kì í ṣe ọ̀lẹ rárá wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò yálà nípa ti owó yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe èyí ni Paul apostle ló ń sọ fún wa pé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí ọlọ́run ti là sílẹ̀ fún wa wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó dára èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn ẹ máa sin olúwa láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́ bí a bá fẹ́ sin ọlọ́run ní tòótọ́ ó yẹ kí a jí gìrì kí a ṣe ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ṣé àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọ́n kí ó tó lè tẹ̀lé Jésù ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò Jọ́hánù Jákọ́bù àti àwọn Ándérò bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì bí a bá sì wo ìpè Matthew lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu nígbà tí olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damasco tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún tí ó sọ wípé ìwọ ta ni olúwa tí olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn ni a rí wípé Paul ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ bí a bá sì wo ìṣe àwọn apostle pẹ̀lú ní orí kejì ìṣe àwọn apostle ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì nígbà tí wọ́n sì gbọ́

ọkàn wọn gbọgbẹ́. Wọ́n sì sọ fún Pétérù àti àwọn àpọ́sẹ́lì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wé fún wọn pé, ẹ ronú pé ọ̀dà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn lí ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wí pé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a bàtísì wọn lí ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pọ̀wàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wí pé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a kò gbọ́dọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la kí a máa sọ wí pé bí ó bá di ọjọ́ mìíràn bí àkókò bá wà fún wa a ó gbàdúrà a ó ronú pọ̀wàdà a ó wa ojú ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe yálà sí ọlọ́run yálà sí ara wa yálà sí àwọn aládùúgbò wa tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ àwọn tí ó jẹ́ ènìyàn ọlọ́run bíi tiwa ó ṣe é ṣe a ní àtúnṣe láti ṣe. Tí ẹ̀mí ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa tí ó sì ń kàn nípa fún wa wí pé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni bí ẹni tí ó mọ ọlọ́run a rí àwọn ẹlòmíràn wí pé wọ́n máa fi àkókò falẹ̀ a máa sọ wí pé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara wí pé nígbà tí mo bá gòkè àgbà àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe ni irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa kí a sì sọ fún ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́ a ó gbọ́ràn sí i lẹ́nu tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́. A ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní àlàáfíà ọlọ́run ní ọkàn rẹ̀ a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè lọ́run èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí nítorí bẹ́ẹ̀ kò sí òmíràn ta ní láti ṣe. Ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa ni yóò mú kúrò ni yóò fà á tu pátápátá tí àìlera tí ó wà nínú ọkàn wa tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti ọlọ́run tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá. Nígbà tí a bá ní ìsọdi mímọ́ gbogbo nǹkan wọ̀nyí ni ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé nǹkan kan kù fún wa gẹ́gẹ́ bí ìrírí onígbàgbọ́. Àwọn ẹlòmíràn wọn máa fi dọ́là wọ́n máa sọ wípé bóyá ní ọjọ́ mìíràn bóyá ní ọdún tí ó ń bọ̀ ṣùgbọ́n bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ìtara láti wá ojú ọlọ́run láti wá lẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe ọ̀nà tí o bá fẹ́ kí a rìn ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn kò sí ìtara wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí ọlọ́run bá ń sọ fún wa ó ń sọ fún wa nípa ìgbàlà ni ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́ ni ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara kí a ní ìgbóná ọkàn tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn. Àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristì. Ó dàbí ẹni pé ìṣupa wọn lẹ́nu dé ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn
gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́, tàbí àwọn agbanisíṣẹ́, tàbí àwọn tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì, lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì, tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kíní. Jọ́hánù orí kíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni, arákùnrin, òun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Mèsáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni, ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérò. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérò wípé àwa ti rí Mèsáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jọ́hánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ kan lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeéṣe fún Ọlọ́run, tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù, tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi.
eyi ni idajo ti Jesu papa fi lele fun awon ko gbona ko tutu awon aka ogbera awon ti o wa lai rise fun Olorun awon ti ko ni itara awon ti ko ni igbona okan awon ti ko mo we pe lakoko ti an gbo oro Olorun lakoko ti ina emi njo ninu ijo tabi ni okan wa tabi ni ayika wa ni iru akoko be ni o ye fun olukuluko wa lati fi itara tabi igbona han o nso fun a wi pe bi a ba wa gege bi oni lowo owo tabi a wa bi eni ti ko gbona ti ko tutu o nso wi pe ohun ko wa gege bi omo yo po wa jade kuro li enu re e je pe yo ya awa ati ohun a ki yo je ti re mo sugbon so fun a wi pe e wo ese ikokan dini ogun gbogbo awon ti emi ba fe ni mo ba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o so fun wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowo owo o so fun wi pe ohun ba wa wi ohun sin fe ki a jigiri se awon ojuse ti o nbe ilowo owo o fe ki a ni itara ati igbona okan o si so fun wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejela Romu ori kejela ese ikokanla ni ti ise sise bi a ba nso nipa ise sise apostoli nsise fun Olorun evangelist nsise fun Olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun Olorun awon ti a mo gege bi oluso agutan tabi eni ti n koni ninu ijo won se ise fun Olorun awon ti won sin ba wa toju ile Olorun ti won se ti won je ki ile Olorun ki o wa ni imototo won se ise fun Olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihinre jade awon ti won pin iwe ipolongo ihinrere eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihinrere fun awon eniyan won se ise fun Olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo Olorun won sise fun Olorun o n so fun a wi pe nigba ti ise po to be ti a le se ninu ogbajara Olorun e se ti iwo fi n kawo gbera o n so wi pe ni ti ise sise a sa ri awon elomiran ti won sise fun Olorun a ri awon akorin a ri awon adena a ri awo oniwoso a ri eni to n ko wa nisinsin gege bi oro Olorun a ri awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise Olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun Olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun Olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun Olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin Oluwa mo n gbadura wipe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be Olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa ti a o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni ti a o fi sile lati le sise fun Olorun e je ki a dide lati gbadura si Olorun wipe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowo owo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo Olorun yio gba ogbon kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun Olorun pelu itara pelu igbona okan a o sise fun Olorun o ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípòwàdà a sì ti gba ọkàn rẹ là o ti gbọ́ nípa ti àtúnṣe ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdí mímọ́ ṣe o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀
o ati se on ti olorun bere lowo re o ti ba nipa ati jere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Christ olugbala nje oni itara tabi igbona okan lati se on ti olorun bere lowo re o ti gbo nipa ise sin wa nipa adura gbigba we pe ki a ma gbadura le asimi le asare o ani igbona okan lati gbadura titi olorun yo fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma sise ole eni igbona okan e ma se Oluwa.

0: hi abari eni ti o ni ibeere ninu ohun ti olukoko wa ninu oro olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn, tí a wá pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣe ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni, torí kò yé mi dáradára ń bẹ yẹn sà.
0: A sọ fún wọn nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù orí 18 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn, òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì súnjà, kò sún sí nígbà ọ̀sán kan, ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Fílípì orí kẹrin, Fílípì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, mo sì tún wí ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipòkípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó bá lè yé wa dáradára kí ó bá lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín o so fun ale kini o tun wa so wipe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so ni yin ni iwon tun won si wipe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma da bada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun n be nitosi ohun tun wo ni pe bibo re o sumo tosi o wa so we pe e ma se aniyan ohunkohun aniyan ni o ma mu irewesi okan wa aniyan ni o ma mu ki soro ki o tan wa aniyan ni o ma mu idayapo wa sinu okan wa aniyan ni o ma da ni ma je ki o dabi eni wo pe a n fi were pe Olorun lejo aniyan ni o ma je ki o dabi eni wo pe aigbagbo papa o fi okan wa se ile ati se ibogbe sugbon n so fun a wi pe bi a ti ni Olorun loke orun bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kìí yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ oúnjẹ la fẹ́ jẹ ní odindi ogójì ọdún ni Olorun fi bọ́ àwọn ọmọ Israẹli láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòómélòó ni kí a sọ nípa èyí tí Olorun ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Olorun lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Olorun ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Olorun láti ṣe àti wípé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Olorun wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún Olorun nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura ki lo de wo nkan to fun lagbaja wo nkan to fun tamedu wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won be si ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti an so yi ko si idupe ko si imore wo awon omo israeli ti an so nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko ero egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se nitooto ni o dabi eni pe won korin iro orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o niya ti o ni baba ti o ni eni to nbere e oba ti fi wale aba ti ku gege bi eru adura awon niyan ni olorun so fun mose we pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won run sugbon mose nitori ileri mi ati majemu mi fun abrahamu na opa re omi okun o ya si meji awon won yi lai duro wipe olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wipe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagun jagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo we pe o ye ki a korin won korin ori tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni ariwo pe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma briki to ma fi ko ile sugbon nisisin yi ebi die se amo awa ti a je onigbagbo nisisin yi to je wepe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki n fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o de pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran alakigbe bangba na sugbon sin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti an so yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi ati pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokan lelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokan lelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbo pe israeli gba ona amiyo nigba na le o ba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun olowa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilo won patapata olowa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo olowa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o n bo ti ko ni bo san ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rarara o ye kan ki o be si n dupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere onkun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayapo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo odun abi odun ki lo se tawon orisa o se fa won to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won tun wo won madura gba won le kepe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma njasi kikun nitori pe gbogbo nta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon to je edun okan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a nkun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se
1: popo warin lowo
0: e se o e je ki a de duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

0: Ẹjẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀yìn wípé lónìí, ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀yìn wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí, a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí, ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́, tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó má ba ṣègbé, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Lóòótọ́ ni Ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn sí wa. Ṣùgbọ́n ó dúró lórí wípé bí a bá gbàgbọ́, ni àǹfààní iyebíye yìí ni ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ìfẹ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì ni ohun tó ṣe iyebíye jù fún ẹnì kọ̀ọ̀kan wa nínú ayé yìí. Nípa ìfẹ́ yìí ni ìgbàlà fi ń jẹ́ tiwa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ yìí náà ló ń pèsè ibùgbé ayérayé fún ẹnì kọ̀ọ̀kan wa Lọ́run. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀, ṣùgbọ́n kí àǹfààní yìí èyí tí a ń sọ nípa ìfẹ́ kí ó tó lè jẹ́ tiwa, a ní láti ronú pọ̀dà, kí a gba Jésù gbọ́, kí a sì fún ìfẹ́ náà láyè nínú wa. Bí a bá kọ ìfẹ́ náà, a ó pàdánù ìyè àti ìbùkún ayérayé. Nínú Rómù orí karùn-ún ni a ti ń ka ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkọkànlélógún. Rómù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ, ó ń tẹnu mọ́ fún wa wípé Ọlọ́run fẹ́ wa. Nípa ìfẹ́ yìí ni a fi ní ìdáríjì àti ìgbàlà. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristì kú fún wa. Ó sọ fún wa wípé nígbà tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, nígbà tí ó dàbí ẹni wípé a kò lè ran ara wa lọ́wọ́, tí iṣẹ́ ọwọ́ wa tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, ni Ọlọ́run fún ara rẹ̀ ni ó la ọ̀nà ìgbàlà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá sáà ti lè gbàgbọ́, ìgbàlà ìyè ayérayé ìyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa. Nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú, bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Oyè gbogbo

lọ ṣùgbọ́n kí a mọ̀ wípé bí a má ṣe aláìnáání ìfẹ́ Kristi yìí ìbànújẹ́ ayérayé ìdààmú ayérayé àti ìpọ́njú ayérayé ni ó jẹ́ ti irú ẹni bẹ́ẹ̀. Ìkejì, iyè àìnípẹ̀kan nípasẹ̀ ìfẹ́ Kristi. Iyè àìnípẹ̀kan nípasẹ̀ ìfẹ́ Kristi. Ìkẹta, ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristi. Ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run nítorí Kristi. Kí a lọ sí ipa àkọ́kọ́, ìbànújẹ́ ayérayé nítorí àìnáání ìfẹ́ Kristi. Kí ó yé wa fún pé ẹnìkọ̀ọ̀kan wa wípé Jésù Kristi fẹ́ràn wa, Ọlọ́run fẹ́ràn ẹnìkọ̀ọ̀kan wa. Kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó ń sọ wípé bóyá ìfẹ́ Ọlọ́run kò ṣàn dé ọ̀dọ̀ òun tàbí ìfẹ́ Ọlọ́run kò dé ibi ilé òun. Nínú Máàkù orí ìkẹwàá, Máàkù orí ìkẹwàá ni a ti ń ka ìtàn ọ̀gbẹ́ni kan níbẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó ní bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà, ẹnìkan sáré tọ̀ ọ́ wá, ó sì kúnlẹ̀ fún un, ó bi í léèrè wípé olùkọ́ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹ̀kan. Níhìn-ín ni a rí wípé ohun tó ń dun ọ̀gbẹ́ni yìí lọ́kàn ni wípé ó mọ̀ wípé ayé yìí kì í ṣe àwa ìlọ, àti pé bí a bá kúrò nínú ayé yìí kì í ṣe ibìkan náà ni gbogbo wa ó lọ. Wípé àwọn kan wọn ó jogún iyè àìnípẹ̀kan, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé àwọn mìíràn wọn ó jogún ìyà àìnípẹ̀kan, ìpọ́njú ayérayé. Eléyìí ni ó mú kí ọkùnrin kí ó máa béèrè wípé olùkọ́ni rere, ó ṣeé ṣe kí ó ti máa gbọ́ nípa Jésù, ó sì ti wo ìgbésí ayé rẹ̀, ó sì mọ̀ wípé ó yàtọ̀ sí àwọn oníwàásù tí wọ́n wà ní àyíká. Ó mọ̀ wípé ó ṣeé ṣe fún olùkọ́ni yìí láti tọ́ òun sí ọ̀nà tí ó mú ẹsẹ̀ òun lé ìyà àìnípẹ̀kan. Èyí ni ó fi ń béèrè ìbéèrè tó tọ́, ó sì ń béèrè lọ́wọ́ ẹni tó tọ́. Ó wá sí orísun ìyà àìnípẹ̀kan láti béèrè wípé kí ni n ó ṣe tí n ó lè ní ìyè àìnípẹ̀kan. Jésù kò fi fepo bọyọ̀, ó sọ fún un ní gbangba wípé ó ní ohun tí ó ní láti ṣe. Ní ẹsẹ̀ ìkọkàndínlógún, ìwọ sáàmù òfin, má ṣe panṣágà, má ṣe panìyàn, má ṣe jálè, má ṣe jẹ́rìí èké, má ṣe rẹni jẹ, bọ̀ fún bàbá òun ìyá rẹ. Èyí ni apá kìíní ohun tí Jésù ń sọ fún un. Ó rí i wípé níhìn-ín Jésù ń wo àwọn òfin mẹ́wàá, ó sọ nípa èyí tó jẹ mọ́ ti arákùnrin wa, ṣùgbọ́n ó fi ti Ọlọ́run ó fi sí apá kan. Ó fẹ́ kí ọkùnrin yìí, ó fẹ́ kí ó gbé wọn yẹ̀wò ní kọ̀ọ̀kan. Ó sọ fún ní ẹsẹ̀ ogún, ó sì dáhùn, ó sì wé fún ọ pé olùkọ́ni. Gbogbo nǹkan wọ̀nyí li èmi ti ń kíyè sí láti ìgbà èwe mi wá. Yẹ kí o yọ wípé ohun tí a ń sọ níhìn-ín ó jẹ mọ́ ojúṣe ẹnì kọ̀ọ̀kan sí aládùúgbò rẹ̀, ṣùgbọ́n ó kú ojúṣe wa sí Ọlọ́run kí a tó lè jogún ìyà àìnípẹ̀kan. Nítorí a ní láti fi Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa, pẹ̀lú gbogbo agbára wa, pẹ̀lú gbogbo inú wa. Níhìn-ín, nígbà tí Jésù wò ó nínú ẹsẹ̀ ìkọkànlélógún, nígbà náà ni Jésù sì wò ó, ó fẹ́ràn rẹ̀. Ó yẹ kó yé wa nígbà náà wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì ní ìgbàlà, bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì jẹ́ alábàápín nínú ìyè àìnípẹ̀kan, ṣùgbọ́n Jésù wò ó, ó fẹ́ràn rẹ̀, ó sì wí fún un pé ohun kan lè ó kò ọ́ kù, lọ ta ohunkóhun tí o ní, kí o sì fi fún àwọn tálákà, ìwọ sì ní ìṣúra lé ọ̀run, sì wá gbé àgbélébùú, kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Èyí ni a fún gẹ́gẹ́ bí ìdánwò, kí Ọlọ́run kí ó lè mọ̀ bóyá ó fẹ́ràn Ọlọ́run ju owó lọ, ó fẹ́ràn Ọlọ́run ju àwọn nǹkan ayé lọ, ṣùgbọ́n inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà, ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí o li ọ̀rọ̀ púpọ̀. Ǹjẹ́ èyí ń sọ wípé Ọlọ́run ò fẹ́ràn ọkùnrin yìí? Rárá, ó fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìfẹ́ tí Ọlọ́run fẹ́, ìfẹ́ tí Kristi fẹ́, kò fún ní ìyà àìnípẹ̀kan, nítorí wípé òun pàápàá kò fẹ́ ṣe ohun tí yóò fún òun ní ìyà àìnípẹ̀kan. Ó wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa láti mọ̀ wípé lóòótọ́ ni a pèsè ìgbàlà fún wa, lóòótọ́ ni ìyà àìnípẹ̀kan ni ó jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa bí a bá gbàgbọ́, ṣùgbọ́n a ní ojúṣe tí a ní láti ṣe, a ní ìgbésẹ̀ tí a ní láti gbé, a ní ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa kí ìpèsè tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kí ó tó lè jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa. Nínú Tìmọ́

0: Deuteronomy.
1: Orí kọkàndínlógún. Nígbà tí olúwa ọlọ́run rẹ bá kẹ́ àwọn orílẹ̀-èdè wọn ní kúrò, ilẹ̀ ẹni tí olúwa ọlọ́run rẹ fi fún ọ, tí ìwọ sì rọ́pò wọn, tí ìwọ sì jókòó ní ìlú wọn àti ní ilé wọn, kí ìwọ kí ó ya ìlú mẹ́ta sọ́tọ̀ fún ara rẹ láàrin ilẹ̀ rẹ tí olúwa ọlọ́run rẹ fi fún ọ láti ní, kí ìwọ kí ó la ọ̀nà kan fún ara rẹ, kí ìwọ kí o sì pín agbègbè ilẹ̀ rẹ sí ipa mẹ́ta tí olúwa ọlọ́run rẹ fi fún ọ láti ní, kí gbogbo apànìyàn kí ó máa sá síbẹ̀, èyí sì ni ọ̀ràn apànìyàn tí yóò máa sá síbẹ̀ kí ó lè yè. Ẹnikẹ́ni tí ó bá ṣèèsì pa ẹnìkejì rẹ̀ tí òun kò kórìíra rẹ̀ tẹ́lẹ̀ rí, nígbà tí ènìyàn bá wọ inú igbó lọ pẹ̀lú ẹnìkejì rẹ̀ láti ké igi, tí ó sì fi ọwọ́ rẹ̀ gbé àáké láti fi ké igi náà lulẹ̀, tí àáké sì yọ kúrò nínú èrú, tí ó sì bá ẹnìkejì rẹ̀ tí òun kú, kí ó sá lọ sí ọ̀kan nínú ìlú wọn ni kí ó sì yè, kí agbẹ̀san ẹ̀jẹ̀ kí ó má bàa lépa apànìyàn náà, nígbà tí ọkàn rẹ̀ gbóná kí ó sì lé e bá, nítorí tí ọ̀nà náà jìn, a sì pa á, nígbà tí ó jẹ́ pé kò yẹ láti kú, níwọ̀n bí òun kò ti kórìíra rẹ̀ tẹ́lẹ̀ rí, nítorí náà, èmi fi àṣẹ fún ọ wípé kí ìwọ kí o ya ìlú mẹ́ta sọ́tọ̀ fún ara rẹ, àti bí olúwa ọlọ́run rẹ bá sọ agbègbè rẹ di ńlá, tí òun ti búra fún àwọn bàbá rẹ, tí ó sì fún ọ ní gbogbo ilẹ̀ náà, tí ó sì ṣe ìlérí fún àwọn bàbá rẹ. Bí ìwọ bá pa gbogbo òfin yìí mọ́ láti máa ṣe tí mo fi lílẹ̀ ní àṣẹ fún ọ ní òní, láti máa fi olúwa ọlọ́run rẹ àti láti máa rìn títí ní ọ̀nà rẹ̀, nígbà náà ni kí ìwọ kí o fi ìlú mẹ́ta kún sí i fún ara rẹ pẹ̀lú mẹ́ta wọ̀nyí, kí a má bàa ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ nínú ilẹ̀ rẹ tí olúwa ọlọ́run rẹ fi fún ọ ní ìní, kí ẹ̀jẹ̀ kí o má bàa wà ní ọrùn rẹ. Ṣùgbọ́n bí ọkùnrin kan bá kórìíra ẹnìkejì rẹ̀, tí ó sì bá dèé, tí ó sì dìde sí i, tí ó sì lù ú ní àlùpà, tí ó sì kú, tí òun sì sá lọ sínú ọ̀kan nínú ìlú wọ̀nyí, ǹjẹ́ kí àwọn àgbà ìlú rẹ̀ kí ó ránni, kí wọn kí ó sì mú un ti ibẹ̀ wá, kí wọn kí ó sì fà á lé agbẹ̀san ẹ̀jẹ̀ lọ́wọ́ kí ó ba lè kú, kí ojú rẹ kí ó má ṣe ṣàánú fún un, ṣùgbọ́n kí ìwọ kí ó mú ẹ̀jẹ̀ aláìṣẹ̀ kúrò lórí Ísírẹ́lì kí ó sì lè dára fún ọ. Ìwọ kò gbọ́dọ̀ yẹ ààlà ẹnìkejì rẹ tí àwọn ará ìṣáájú ti pa ní ilẹ̀ ìní rẹ tí ìwọ ò ní, ní ilẹ̀ náà tí olúwa ọlọ́run rẹ fi fún ọ láti ní. Kí ẹlẹ́rìí kan ṣoṣo kí ó má ṣe dìde jẹ́rìí ti ènìyàn nítorí àìṣedédé kan tàbí nítorí ẹ̀ṣẹ̀ kan nínú ẹ̀ṣẹ̀ tí ó bá ṣẹ̀. Lé ẹnu ẹlẹ́rìí méjì tàbí lé ẹnu ẹlẹ́rìí mẹ́ta lé ọ̀ràn yóò fẹsẹ̀ múlẹ̀. Bí ẹlẹ́rìí èké bá dìde sí ọkùnrin láti jẹ́rìí tì í ni ohun tí kò tọ́. Ǹjẹ́ kí àwọn ọkùnrin méjèèjì náà láàrin ẹni tí ọ̀rọ̀ èèyàn náà gbé wà kí ó dúró níwájú Olúwa, níwájú àwọn àlùfáà àti àwọn onídàájọ́ tí yóò wà ní ọjọ́ wọn ni, kí àwọn onídàájọ́ náà kí ó sì tọ́sẹ̀ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, sì kíyèsí bí ẹlẹ́rìí náà bá ṣe ẹlẹ́rìí èké tí ó sì jẹ́rìí èké sí arákùnrin rẹ̀, ǹjẹ́ kí ẹ̀yin kí ó ṣe sí bí òun ti rò láti ṣe sí arákùnrin rẹ̀, bẹ́ẹ̀ ni òun ó sì mú ìwà búburú kúrò láàrin yín, àwọn tí ó kù yóò sì gbọ́, wọn ó sì bẹ̀rù, wọn kì yóò sì tún hu irú ìwà búburú bẹ́ẹ̀ mọ́ láàrin yín. Kí ojú rẹ kí ó má sì ṣe ṣàánú, ẹ̀mí fún ẹ̀mí, ojú fún ojú, ẹ̀yin fún ẹ̀yin, ọwọ́ fún ọwọ́, ẹsẹ̀ fún ẹsẹ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Deuteronomy. Orí ogun. Nígbà tí ìwọ bá jáde ogun sí àwọn ọ̀tá rẹ, tí ìwọ sì rí ẹṣin àti kẹ̀kẹ́ ogun àti àwọn ènìyàn tí ó pọ̀ jù ọ, má ṣe bẹ̀rù wọn, nítorí olúwa ọlọ́run rẹ wà pẹ̀lú rẹ, tí ó mú ọ láti ilẹ̀ Egypti jáde wá, yóò sì ṣe. Nígbà tí ẹ̀yin bá súnmọ́ ogun náà, kí àlùfáà kí ó súnmọ́ tòsí, kí ó sì sọ̀rọ̀ fún àwọn ènìyàn, kí ó sì wí fún ọ pé, gbọ́, Ísírẹ́lì, ní òní, ẹ̀yin súnmọ́ ogun sí àwọn ọ̀tá yín, ẹ má ṣe jẹ́ kí àyà yín kí ó ṣojo, ẹ má ṣe bẹ̀rù, ẹ má sì ṣe wárìrì, bẹ́ẹ̀ ni ẹ má sì ṣe fùyà nítorí wọn, nítorí pé olúwa ọlọ́run yín ní ń ba yín lọ, láti bá àwọn ọ̀tá yín jà fún yín láti gbà yín là. Kí àwọn olórí ogun kí ó sì sọ fún àwọn ènìyàn pé, ọkùnrin wo ni ó kọ́ ilé tuntun tí kò tíì kó sí i, jẹ́ kí ó padà lọ sí ilé rẹ̀, kí òun kí ó má baà kú ní ogun náà, kí ọkùnrin mìíràn kí ó má baà kó sí i, àti ọkùnrin wo ni ó gbin ọgbà àjàrà tí kò sì tíì jẹ nínú rẹ̀, jẹ́ kí òun pẹ̀lú kí ó padà lọ sí ilé rẹ̀, kí òun kí ó má baà kú ní ogun náà, kí ọkùnrin mìíràn kí ó má baà jẹ́, àti ọkùnrin wo ni ó fẹ́ ìyàwó tí kò tíì gbé, jẹ́ kí ó padà lọ sí ilé rẹ̀, kí òun kí ó má baà kú ní ogun náà, kí ọkùnrin mìíràn kí ó má baà gbé. Kí àwọn olórí ogun kí ó sì sọ fún àwọn ènìyàn náà sí i, kí wọn kí ó sì wí pé, ọkùnrin wo ni ó wà tí ó bẹ̀rù tí ó sì ń ṣojo, jẹ́ kí ó padà lọ sí ilé rẹ̀, kí àyà àwọn arákùnrin rẹ̀ kí ó má baà ṣojo pẹ̀lú bí àyà tirẹ̀ yóò sì ṣe. Nígbà tí àwọn olórí ogun bá parí ọ̀rọ̀ sísọ fún àwọn ènìyàn tán, kí wọn kí ó sì fi àwọn balógun jẹ lórí àwọn ènìyàn náà. Nígbà tí ìwọ bá súnmọ́ ìlú kan láti bá àjà, nígbà náà ni kí ìwọ kí o fi àlàáfíà lọ́ ọ, yóò sì ṣe, bí ó bá dá ọ lóhùn àlàáfíà, ti o si silekun sile fun o nje yo se gbogbo awon eniyan na ti a ba ba ninu re won si ma je olosin fun o won si ma sin o bi ko ba si fe ba o se alaafia sugbon bi o ba fe ba oja nje ki wo ki o doti nigba ti oluwa olorun re ba fi ile olowo ki wo ki o si fi oju idapa gbogbo okunrin ti nbe ninu re sugbon awon obirin ati awon omo wewe ati ohun osin ati ohun gbogbo ti nbe ni ilu na ani gbogbo ikogun re ni ki wo ki o ko fun ara re ki wo ki o si ma je ikogun awon ota re ti oluwa olorun re fi fun o bayi ni ki wo ki o se si gbogbo ilu ti o jina rere si o ti ki se ninu ilu awon orilede won yi sugbon ninu ilu awon eniyan won yi ti oluwa olorun re fi fun o ni ni ki wo ki o ma se da ohun kan si ti o mi sugbon ki wo ki o pa won run patapata awon omo hiti ati awon amori awon ara kenani ati awon perisi awon hifi ati awon jebusi bi oluwa olorun re ti pase fun o ki won ki o ma ba ko yin lati ma se bi gbogbo ise irira won ti won ti n se si awon orisa won eyin a si se be si oluwa olorun yin nigba ti iwo ba do ti ilu kan pe titi lati ba ja lati ko ki iwo ki o ma se run igi tutu re ni yiyo aketi won nitori pe iwo le ma je ninu won iwo ko si gbodo ki won lule nitori igi igbe ase eniyan bi ti iwo ma do ti kiki igi ti iwo mo pe won ki se igi jije oni ki iwo ki o run ki o si kelule ki iwo ki o si so agbara ti ilu na ti n ba oja titi a o fi se
0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín, wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè. Ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú, wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣe wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò èèyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára nípa àwọn ìṣẹ̀lẹ̀ ti yo ma sele ni akoko igba igbeyin ojo iru awon eniyan be won ma ni idayapo iru awon eniyan be won ma ni irewesi okan okan won a ma kururu nitori wi pe oye ko ye won nipa asotele ti bibeli nipa ti igbeyin aye nitori eni ti o ba nri o tun sele loni wi pe awon eniyan ninu aye ninu olaju won won le se ohun ija lati pa ara won run ati ninu ijile eko ti imo science ni opolopo ti o wa lori lede aye ni won ti gbon to be ge to je wi pe won le pa oke aimoye awon eniyan run ni iseju kan eni ti o ba nri nkan won yi boya o ngbo ninu radio tabi o nka ninu iwe iroyin a ma se ni kayefi we pe ewo lo tun de ba aye yi adabi ohun ajeji loju iru eni be sugbon Jesu Christi omo Olorun o ti so tele we pe awon nkankan yo ma sele ni igba ti igbeyin aye ti o ba sumo to si kini awon nkan ti Jesu Christi ti o so gege bi aso tele ye ki awo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori 24 ese ikejo gbogbo nkan wonyi ni ipilese iponju nihin ni Jesu Kristi nso fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan wonyi o je iponju sugbon Jesu so fun a wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun e kiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu ti n lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun

ìpọ́njú ó yẹ kí ó yé wa. Ìwọ tí ó ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí ó bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fúnra rẹ̀, nígbà tí ó bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí ó ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ́ onígbàgbọ́ tòótọ́ kò yẹ kí ó ní àìsàn lára. Kì í ṣe bẹ́ẹ̀, àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú. Ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà. Ó rántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù, tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn bàbá ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì, tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénánì wà, wọn ò rántí wípé Íjíbítì kìí ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ara tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn rò wípé àwọn tó fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bíni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Íjíbítì kì í ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábrahàmù bàbá ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹlì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì. Bákan náà ni fún ìwọ àti èmi. Àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristi ti lọ pèsè àyè sílẹ̀ fún wa, àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà aṣoro, nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbégbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, a ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni. Irú ìgbà bẹ́ẹ̀ a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè, inú ni bíni díẹ̀ láàyè, àti nǹkan wọ̀nyí tó ń débá nínú ìgbésí ayé wa, tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn, ìgbà yìí gan la máa ráyè gbàdúrà, ìgbà yìí la máa ń súnmọ́ Ọlọ́run, ìgbà yìí la máa ran Ọlọ́run létí àwọn ìlérí rẹ̀. Èyí ni Ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan. Ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé, ó sì bọ́ sí àkókò tiwa wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ó yà wá lẹ́nu, nítorí wípé kò lè ṣaláìṣe, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Jẹ́ kí a wo máàkù yìí, orí kẹtàlá ẹsẹ̀ ìkẹtàlá. Gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ti fi ayé wa fún Jésù Kristì, bí a bá ti gba ọkàn wa là, èyí kò jẹ́ wípé ìgbà tí a sì ti gba ọkàn wa là, a lè padà sínú ẹ̀ṣẹ̀, a lè padà sínú ayé, nítorí pé a ti di ọmọ Ọlọ́run láéláé. Ọmọ Ọlọ́run làwọn máa jẹ́ Jésù Kristì ní, rárá kò rí bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n ti rò wípé ìgbà tí àwọn ti nígbàlà lẹ́ẹ̀kan, bí àwọn tilẹ̀ padà sọ́dọ̀ èṣù, bí àwọn tilẹ̀ bọ́hùn tí wọ́n padà lọ sínú ayé, wípé a ó gbà wọ́n là, síbẹ̀síbẹ̀ rárá ni ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbà là. Àwọn ẹlòmíràn wọ́n máa ní ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ ìtànjẹ, wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ ọmọ Ọlọ́run nígbà kan rí, títí láé ni ó máa jẹ ọmọ Ọlọ́run.
o ma so wipe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe ni igba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese reji eni ti a ko ruko re sinu iwe eye lorun wipe titi lai ni o ma je omo lorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin o na li a ogbala sugbon Jesu Kristi nso o ni igba ti a ba ri awon kan woyi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye we pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo we pe awon nkan wonyi ko le salai ri be we pe o ti le ju be lo bi a ba wo luko ori kokan le logun luko ori kokan le logun ese kokan la isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ikedogbon ami yo si wa li ohun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fun awon orile ede nitori ipaya ti ariwo aya awon eniyan yo ma ja fun iberu ati fun ireti nkan won ni tin bo sori aye nitori awon agbara orun le o mititi eyi ni Jesu Kristi so ki awon omo eyin ki o ba le mo saju wipe igba iponju wipe yo wa ninu aye ṣugbọn aje ki o ye wa wipe ki atujuka aje ki o ye wa wipe ki agbekele olorun eyin ni a fi nbe lowo ara wa wipe kini bibeli so wipe o ye ki a se ni akoko idamu ni akoko iponju ni akoko ebi ni akoko iyan ni akoko airije ni akoko airimu ni akoko airisese ni akoko ti o je wipe a o ti e le rowo ile san ni akoko ti o je wipe a o le toju omo daada ni akoko aisan ni akoko ajakale arun kini o ye ki a se nigba ti a ba ri awon idamu wonyi kin to so ohun ti o ye ki a se je ki n fi to leti wipe awon ti ko lọlọrun awon to je alaigbagbo nigba ti won ba ri awon isele ti o nsele lorile ede aye ati ni arowo to won opolopo nkan ni won ma nse ni akoko idamu ni akoko aifan ni akoko inu ni bini ni akoko to je wipe iponju po fun awon eniyan ikan awon elomiran won ma kokunso je ki a wo Samuel keji ori ketadinlogun Samuel keji ori ketadinlogun lati ese iketalelogun nitori Aitofeli si ri pe won ko fi imo ti re se o si di ketekete re ni gaari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wipe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi o ki Absalom leyin nigba ti o wa ri wipe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wipe bi Dafidi bi o ba segun Absalom o daju wipe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti Absalom ti o fe fa wa si ori ara re ati si ori Aitofeli eni Aitofeli ni o fi lo pokun so eni a ma ri wipe opolopo ma nse ni aye ti wa yi nitori wipe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wipe bi nkan ti le loni wipe yo ro lola won ko ni igbagbo wipe o sese bi ekun pede ale kan wipe ayo nbo looro nitori aini reti won nitori aini gbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se ohun ti anduro de iru awon eni be won lo pokun so won si ku iru eni ti o se para re bayi boya o ro wipe ohun fe pokun so lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re
sinu ọrun apadi laito ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be oye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bi ni bi a ba ni ikunju bi a ba ni idamu okan eyi ko so we pe ki a lo pokunso o ye ki a mo we pe a ni olorun o ye ki a mo wepe olorun yo gbo ti wa o ye ki a mo wepe olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni wepe ki a rolu olorun ki a lo si odo olorun ki a gbadura ki a wole fun olorun ki a so fun wepe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wepe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun o wi pe awon elomiran won a ba iku da majemu won a ba iku kumule awon elomiran won a pada lo sinu egbe okunkun won so wipe awon fe abo se oranti wipe aka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaje olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo ikuda wipe idaje olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nporuro igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma da mu pupo iru akoko yi ni Saulu wa won ti wo pe Saulu je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni wo pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni wo pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko lo Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saulu ni o le kuro ni ilu ti ko je ki won ki ori bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa nwa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saulu si we fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi aboku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi aboku soro soran ti pe mo ni Saulu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma n pe ni igbala ninu majemu titun e je ohun ti a ma n pe ni ki eniyan ki o di atunbi ninu majemu titun a fun ni okan miran okan titun sugbon o ti di apeyida ko le bo Olorun soro mo ko mo wepe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbesi aye re ogun abele ohun ti o ye ki a se ni wipe o ye ki a rolu Olorun o ye ki a do obale gbalaja niwaju Olorun ki a so fun Olorun wipe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a n fe ki Olorun ki o wa ran wa lowo Saulu o le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re eyi ni a fi ri wipe ise se Saulu yi nihin ye ki a wo nigba ti o koko dori mo so tele wipe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saulu se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi
lati mu ki won ki o pa mi